Bí ìfẹ́ bá pẹ́ títí ni ìfẹ́ ń dọ̀rẹ́ bẹ́ẹ̀ ni bọ́ọ̀rẹ́ bá dòdòdò lọ̀rẹ́ ń dẹbí o. Láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ dúró déédé dúró digbí pẹ̀lú wa ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Mọ bí a ti ṣe mú ìgbádùn yín lọ́kúnkúndù tó. Bẹ̀rẹ̀ láti aago méjìlá alẹ́ lójoojúmọ́ títí dilẹ̀ mọ kẹlẹlẹ. Lẹ́ mọ gbádùn ọkọ̀ òjọ̀kan àwọn orin tó dọ̀ṣọ̀ dáadáa. Tí rẹ̀ ní tẹ lọ́wọ́ alẹ́ múrun ayọ̀kunni. Àmọ́ rírì yín lọ́pọ̀lọpọ̀ fún àdúró tí yín tó ń ti ìfẹ́ tẹ ẹ ní sí wa níkàn nìyí. Ẹ ṣé o, àjọṣe wo ò ní bàjẹ́ láéláé fáàbàdà. Diamond 88.7 FM Ìlọrin, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́.

0: gbẹ́kalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyín lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ni ọmọ ní nǹkan bíi tò sẹ́wọ̀n ọmọ mi wá pè mí pé àwọn nẹ́pà wálé pé wọ́n bẹ̀rẹ̀ sí ní òkú pé wọ́n já iná mi múdá pé mo ti san owó iná pé 50,000 ni mo san ní láti ní bí ìjẹta pé kí ló dé mo ní kan gbé fóònù fún wọn wọn láwọn ò gbá fóònù ha mo gbé mútọ̀ mi kalẹ̀ mo bá mú ọ̀kadà mo ní pé kí n ṣe sùn wọn lọ mi ò mo délé wọn náà ti lọ sí ọ̀nà kan gbígbí ìbá wọn mo wá wọn dé challenge so wọn náà ti lọ dé pé kí n wá lọ́jọ́ kejì ọjọ́ monday lọ́jọ́ yẹn omi yẹn bí mo ṣe dédé mo lò lọ́jọ́ sunday so bí mo ṣe wá bọ̀ mọ́rúwá ni mo kù mo ń lọ fa garage èmi ni mo wà ní ẹ̀gbẹ́ driver mọ́rúwá so mo wá fi ọwọ́ mo fi ọwọ́ kan sí mọ́rúwá mú bí a ṣe fẹ́ẹ̀ dé yìí ọlá olú bus 18 passenger kan ó kàn pọ̀ lẹ́yìn wa ni bó ṣe ń bọ̀ ó kàn jà tí wá ní báwù bó ṣe gbá wa èmi ò rírú ọlọ́run bí ó sì ń jẹ́ àbídẹ́lu bus yẹ ọwọ́ tí mo dùn mú báyìí ó gbá tí mo mọ̀ ó bá mi but it's just like the paper. Ó gbá mi tí mo mọ̀ pé ó bá mi bọ̀bẹ́ ń pé tàbí pépà bá gbáyàn ni àwọn tó wà nù mọ́rúwá àwọn tó wà àwọn obìnrin everybody pé gbogbo wọn sáré parí wọn because mọ́tò yìí ọ̀dẹ̀ dúró kéèyàn kí mọ́tò gbáyàn kọ́dẹ̀ jà báyìí kẹ́dẹ̀ mọ̀ wò ó dẹ̀ lọ àwọn èèyàn sọ pé bàbá kò bá yín ni ẹkún yíyọ ọlọ́run ẹ mọ àwọn tó tún wà nù mọ́rúwá tún sọ pé mo kúkú yí ọlọ́run wọn sọ fún pé ogun yìí kì í ṣe tèmi ti ọlọ́run a tún sọ̀kalẹ̀ àwọn yẹn tún sọ fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ti ọjọ́ kejì tí mo dọ́dọ̀ àwọn mẹ́fà owó tán ní kí n san mo bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ṣùgbọ́n mo sáà ń wòye pé ọlọ́run tí ò pa mí ó ní ìmọ̀ fún mi ó dẹ̀ mí ó ní ohun pàtàkì fún mi ni láti ṣe mo bí ọlọ́run ga ọba tí ò jẹ́ kí n dògún ọba tí ò jẹ́ kí tó sọ pé ìgbà tó kú òun jọ wa ipò ti kúrò lábẹ́ ààbò ọba tí ò jẹ́ kó sọ pé mo sá kúrò lábẹ́ ààbò ni wọ́n rí mi pa mo bí olórí ayé ga because tí mo bá sọ pé mi ò ní jẹ́rìí ajẹ́ pé mo jẹ́ agbára mo rẹ jẹ mo ní ọlọ́run ní ọ̀sẹ̀ tó wá tẹ̀lé mo bí ọlọ́run ga because ní ọdún tó kọjá èso gba ìbọlọ tó pọ̀ lọ́wọ́ mi o ṣùgbọ́n ní last week to my surprise mo ní ọlọ́run náà kò pé sixty mo make mi lè sọ
1: hallelujah
0: mo bí ọlọ́run ga mo bí ọlọ́run ga pé ìgbà tí mo ju ọgbọ́gbọ́ expensive mi over 600,000 mo tún rí 35,000 fún mo bí ọlọ́run ga mo ní ọlọ́run náà kò ní ọlọ́run tó gbé àwọn láyè tí wọ́n ń pín ìkọ́nà mi lọ mo mọ̀ pé yóò já ìkọ́nà mi padà yóò sì gbà mí lọ́wọ́ òkùnkùn ayé
1: á
0: sì gbà mí lọ́wọ́ wọn.
1: Ó dá mi lójú pé gbogbo yín lẹ ti gbọ́rọ̀ ẹ̀ rí.
2: I'm sure that everyone of you have listened to that testimony.
1: Ìwọ náà máa lẹ́rì.
2: Mi Jésù.
1: Rí wípé èmi àti ìwọ pàdé.
2: I'm sure that you and I meet.
1: Láàárọ̀ yìí.
2: This morning.
1: Ẹnìkan ní ibo ni mo ń sọ.
2: Someone is saying where
1: CAC Goshenland.
2: CAC Goshenland.
1: Ilẹ̀ àánú yanjú ẹ̀.
2: Settled by Mercy.
1: Tó wà lẹ́yìn Monarch Luxury Hotel.
2: Behind Monarch Luxury Hotel.
1: Ní ìyànà Ṣapati.
2: At Ṣapati Junction.
1: Ní Gànmọ.
2: Along Gànmọ.
1: Ní Ìlọrin.
2: In Ìlọrin.
1: Tó o bá ti ń bọ̀.
2: If you are coming.
1: Tó o bá ti kọjá Michael Imodu.
2: Once you pass Michael Imodu.
1: Síwájú.
2: Forward.
1: Wà á sọ pé.
2: You will tell the driver.
1: O ń lọ ilẹ̀ àánú yanjú ẹ̀.
2: You are going to the settled by Mercy.
1: Ìyànà Ṣapati International Secondary School ni wà á ti yà.
2: Ṣapati International Secondary School Junction.
1: Tó o bá ń bọ̀ látọ̀nà Amọ́yọ̀.
2: If you are coming from Amọ́yọ̀.
1: Tó o bá ti kọjá ìyànà Àfọ́n.
2: Once you pass Àfọ́n Junction.
1: Síwájú díẹ̀.
2: A bit forward.
1: Wà á rí hòtẹ́ẹ̀lì yẹn.
2: You will see that hotel.
1: Monarch Hotel.
2: Monarch Hotel.
1: Ẹ̀yìn rẹ̀ gangan.
2: Behind the Monarch Hotel.
1: Wà á ti máa wo ilẹ̀ àánú yanjú ẹ̀.
2: You will see the settled by Mercy. Signboard
1: tó o bá rí níwájú yẹn.
2: The signboard you see at
1: the junction. Wà á rí níbi tó o ti máa yà.
2: You will see it where you are to
1: punch in. Rí wípé o wà ń bẹ̀.
2: Ensure you are there to the prayer room.
1: Àánú máa yanjú ọ̀rọ̀ rẹ.
2: Mi Jésù.
1: O lè fẹ́ pè mí.
2: You might want to call.
1: Pè mí sórí ẹ̀rọ yìí.
2: Call this number.
1: 080-32-40-49-77. Àlàáfíà.
2: Peace.
3: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ti ọrọ yi wọ. Ẹ pariwo ogo ogo. Akọni ayé ibà rẹ o. Ọlọ́run gbogbo àgbàlá ayé. Ẹni tí gbogbo ayé ń wárí fún. Àmà tuntun mọ́ṣù tuntun. Oṣù tuntun àbí. Gbogbo wa lámà tó rọ́ṣù tuntun. Èmi àti ilé rẹ̀ mọ̀ rọ́ṣù tuntun. Kí ló yẹ ká ṣe? O yẹ pariwo ogo ogo. Nínú oṣù tuntun ẹ ṣá ọwọ́ ti ń dá ibi dúró ọwọ́ olúwa ti ń dá ibi dúró tó o bá lè sàmì gbogbo ibi tí bẹ níwájú rẹ nínú oṣù tuntun àdàdúró olúwa olúwa ti ń dá ibi dúró ó yẹ kó dàdúró kó dàdúró kó dàdúró kó dàdúró kó dàdúró ìjì ìjì ìjì apanilẹ́kọ̀ọ́jà yẹ ìjì. Àfìdí ẹni jẹlẹ̀ lójijì. Ìjì. Àfìdí ẹni jẹlẹ̀. Ìjì. Tí ń gbé akọ ní ṣubú lójijì. Ẹ̀sà. Dókítà wípé ẹ wo in tó ṣẹlẹ̀ yìí. Ẹ lọ kọ́kọ́ dẹ́pọ́sìtì 5,000,000. Ká lè tó ṣọpérẹ́ṣàn o. Ọpérẹ́ṣàn tá a dẹ̀ fẹ́ ṣe yìí o. 50-50 ni o. Lẹ́yìn 5,000,000 dẹ́pọ́sìtì. O ti sí dẹ́pọ́sìtì 5,000,000. Wọ́n tún ní 50-50. Wọ́n tún ṣọpérẹ́ṣàn tán. A tún padà kú. Tó bá tún wà padà kú. Wọ́n lọ gbúdọ̀ sanwó complete operation tí wọ́n ṣe. Ṣé bẹ́ẹ̀ ni tó ṣe operation fún? Kò yé. Wọ́n tún ní wọ́n á sanwó bíìlì o. Ká tó lè gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì. Wọ́n á wá tún ní gbogbo total bíìlì. Ó jẹ́ 18,000,000. Wọ́n tún wá gba gbogbo kọ́ owó yẹn ní ẹ̀ṣà. Ojú ti owó. Ẹ bó kéde. Ìjì tí mú kí ojú ti owó. Ilé rẹ kò ní wọbẹ̀. Arábátalẹ́jà. Mo ní kò ní wọlé. Kò ní wọlé. Ìjì tí mú kí ojú ti owó. Olúwa ní kí gbogbo èèyàn kígbe ni o. Ká fẹnu ara wọn sọ. Ìjì tí mú kójú ti owó. Bàbá aláwọ̀ pa. Gbúdọ̀ yálé mi. Ìjì. Tí ẹlẹ́yẹ àgbà.
1: Tí ẹlẹ́yẹ àgbà.
0: Tọ́rọ́ sí ilé mi.
1: Tọ́rọ́ sí ilé
0: nínú oṣù kẹsàn án olúwarí kágbàdúrà o ẹ múra o mórí nǹkan o nǹkan fẹ́ sẹ́lẹ̀ o kankan fẹ́ kán o rẹ̀rẹ̀ fẹ́ ru o nínú oṣù kẹsàn án mọ̀mọ́ kò ní yálé rẹ o ọ̀gá ẹ múra sà sórí nínú oṣù kẹsàn án ìrìn àjò tó bá máa rìn gbogbo ẹni ó bá ti súnmọ́ ẹni tó bá ṣe kíni nínú oṣù kẹsàn suspect gbogbo wọn kí mo ní o ṣe
1: funrasi ni wọn sà
0: funrasi gbogbo wọn anybody tó bá ti rìn súnmọ́ nínú oṣù kẹsàn ọ̀gá funrasi wọn ẹ̀lọ́ tó mọ̀ túmọ̀ funrasi tí mo sọ má dára dé wọn jù ọ̀gá mọ̀mọ́ tí mo sọ ìyá ó lè lu ọmọ o ọmọ ó lè lo ìyá o ọ̀gá ẹ̀wọ̀ kéèsì tá treat láìpẹ́ yìí ẹ̀lọ́ ìyá yẹn ó dẹ̀ lọ pokùnso fúnra rẹ̀ ó gbé májèlé jẹ nítorí ọmọ bíbí inú rẹ̀ ó bá alájọṣepọ̀ lẹ́ẹ̀mẹrin ọmọ bíbí inú ẹ̀ ó bá alájọṣepọ̀ lẹ́ẹ̀mẹrin ó wá ní màmá ó ní ẹ̀sà nú mi ẹ̀ẹ̀mẹjẹ náà ni kí n bá yín sùn gbogbo ogun ni mo fi bá yín sùn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìkẹta ìkẹrin ogun yẹn ò wá ṣiṣẹ́ mọ́ lára mọ̀mọ́ ẹ̀sà ó wá ní màmá wọ́n ní tóun ò bá ti bá yín sùn lẹ́ẹ̀mẹjẹ ó ní màmí tóun bá ti bá yín sùn lẹ́ẹ̀mẹjẹ ó lóun máa ya wèrè ìyá tó bí lọ́mọ ìyá náà bá wí pé kàkà kí n fúnra mi gbéra mi lẹ̀ fún ọmọ mi láti lẹ́ẹ̀mẹjẹ láti gorí mi ikú ni o ikú yá díẹ̀ sí ìyá dẹ̀ gbó ògùn jẹ bó ti gbó ògùn jẹ ọmọ ya wèrè ọmọ ṣe kí ni ẹ̀sà ọmọ yẹn náà gbékiri gbékiri fún almost 13 years kó tó di pé wọ́n gbé ní ọ̀dọ̀ wòlíì ìgbà tó gbé ní ọ̀dọ̀ wòlíì ni àṣírí wá tú ipe tó pàyà rẹ̀ rè in tó falẹ̀ lẹ́yìn tó ń fi ya wèrè ẹ̀sà olúwa wípé ọ̀nà àbáyọ rẹ̀ ó ní ìyá rẹ̀ ìyá dẹ̀ ti kú ẹ̀sà níbo lọ̀nà àbáyọ wà ọmọ yẹn jìyà lọ ojoojúmọ́ ni mò ń gbàdúrà olúwa kí lọ̀nà àbáyọ mi ẹ̀sà kẹ́yìn tó lè wò ṣùṣù kó o lọ lé babaláwo wípé mo fẹ́ fi ìyá mi ṣòwò ẹ jẹ́ gbàdúrà ṣó o ti ṣe tán ẹ máa kẹ́ ẹ kígbe àṣàṣì alájọbí mi ẹ máa kígbe o sọ pé jáde lára mi sọ pé ogun àfijìṣe tí alájọbí mi fi ṣe mí sọ pé ẹ̀mí àṣẹ́tì ẹ̀mí gbèsè tí alájọbí mi fi ṣe mí jáde lára mi lọ́pá ọ̀gá má láàánú wọn ẹni tí yóò ṣàánú ẹ má ṣàánú ẹ ẹ máa kẹ́ sọ ti ṣe tán ẹ máa kẹ́ o ẹ kígbe kí ni alájọbí mi fi ṣe mí ẹ̀jẹ̀ mi fi ṣe mí tó dá ayé mi dúró sí ìlú àwọn arọ ẹ máa kẹ́ kí ni ẹ̀jẹ̀ mi fi ṣe mí kí ni alájọ mi fi ṣe mí kí ni ìka ènìyàn fi ṣe mí tó dá ayé mi dúró sí ìlú àwọn arọ bọ̀rọ̀ olúwa jáde lára mi lọ́pa ẹni tó rán lọ́pa alájọ mi lọ́pa ẹ̀jẹ̀ ẹni rán sí mi lọ jáde ẹ̀mí fi ṣe mí kó dá ìrìn àjò mi rú kó ọ̀rọ̀ olúwa jáde jáde àràkábádàmà ni ọ̀gá sórí ibi tá a dé yìí àní òfura kí mo ní ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣà.
1: sir.
0: Ọmọ ọdún mélòó ló wá sí crossover Asangolani
1: na? 15 years.
0: Ẹ dàbí lóò.
1: 15 years.
0: Ọmọ ọdún mélòó?
1: 15 years.
0: 15 years. 15 years.
1: Yes sir.
0: Ah, ọjọ́ yẹn tún mo ìyẹn tún burú o.
1: Yes sir.
0: Hello sir.
1: Hi sir.
0: Mi mo ti rí ọmọ yẹn. Ẹ sir.
1: Sir.
0: Mo dẹ̀ rí iná orí rẹ̀.
1: Jésù.
0: Mo dẹ̀ ń kú lọ díẹ̀ díẹ̀. Kí leléyìí o? Olúwa wípé ọmọ yìí
1: kàbíyèsí
0: tí ò bá kúrò nínú wọ́ọ̀lù yìí láàrin 30 minutes wípé ó máa kú sínú wọ́ọ̀lù
1: yìí
0: ẹ̀rú bà mí ẹsẹ̀kẹsẹ̀ mo pe ọmọ yìí mẹ́mbà wa ni o ìyá rẹ̀
1: ì
0: máa wá ṣọ̀ọ̀ṣì wa dáadáa ẹ̀sà ọmọ yìí ó máa wá ṣọ̀ọ̀ṣì dáadáa ẹ̀sùmà mo bá bí eléèrè ìyá rẹ̀ ńkọ́ olówó àlé kò wá sùúrù lẹ́nu ó ní bẹ́ẹ̀ ni sà mo ní sọmọ yóò ní máa lọ lé báyìí ṣùgbọ́n mi olúwa wípé òun ò fẹ́ ikú rẹ̀ ẹ sà mo wá bíléèrè olúwa ní tó bá ti lè jẹ́wọ́ ìntò tí ń bẹ láàrin òun àti ọkọ ìyá rẹ̀ ni kò ní fi kú mọ́ ẹ sà ṣó fẹ́ jẹ́wọ́ ẹ dá mi lóhùn ẹ sà ó kàn ṣòkò ni àtẹnú títí kò mọ̀ dáhùn ṣùgbọ́n ńgbà tí ọwọ́ olúwa bá gbogbo abiyamọ nù church wọ́n bi ọmọ yìí o ìgbà tó máa jẹ́wọ́ ó ní ọkọ màá mi ìmọ̀ ń bà mí lájọṣepọ̀ ìkíní ẹ̀kẹjì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀kẹrùn ẹ̀kẹfà ẹ̀kẹjẹ ó ní kóhun tó máa bọ̀ ní church lẹ́yìn ìyẹn àná crossover ni o monday mọ́júmọ́ tuesday àbí nǹkan ni crossover ni táàṣẹ tán ní iyo august wọnú september ó ní bó ṣe ń bọ̀ ní ìṣòru ní ìjọ ó ní ìgbà yẹn ló bọ̀ lájọṣepọ̀ ẹlẹ́ẹ̀keje oh my god olúwa dẹ̀ bá mi sọ pé ẹlẹ́ẹ̀keje yẹn ló parí ètùtù ajé tí ọmọkùnrin yẹn ṣe ó fi ọmọ ìyàwó rẹ̀ ṣe ètùtù ajé ṣìkíyèsí ọwọ́ olúwa kan mọ̀ yìí o adẹ̀tù sílẹ̀ ọmọ yìí yẹ o ẹ sà ó kọ́kọ́ ṣubú lulẹ̀ ó lọ gbẹrangidi ṣùgbọ́n fún ògùn ọlọ́run ó mọ̀ dìde ó mọ̀ yẹ ẹ sà olúwa wípé kó máa sá eré tètè lọ kò gbúdọ̀ rí ọkọ ìyá rẹ̀ sójú ẹ jọ ẹjẹ gbẹdúrà nígbà tó kọ ìyá èèyàn tó bá lè fẹ́ lò yìí ẹ sà kí ló tún wá kù ẹ jẹ́ múra fúnra sí gbogbo ẹni ọba bá rìn nínú oṣù kẹsàn-án ọ̀gá má ṣàyà gbangba sógun nínú oṣù kẹsàn-án o má ṣàyà gbangba sí kíni sí gbogbo nǹkan nínú oṣù kẹsàn-án yìí mọ̀jà mọ̀sá là á máa kíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn gbógun lọ ni o ṣẹ́wàá gbẹ̀lúwà ẹ̀mọ̀ kan ká fẹ́ fọmọ mi ṣètùtù ajé ní oṣù kẹsẹ̀ ẹjọ́ ya wèrè oh my god ta ló nínú ẹ̀jẹ̀ mi fún ètùtù ajé ẹjọ́ ya wèrè ta ló nínú ẹ̀jẹ̀ ọmọ mi fún ètùtù ajé ẹjọ́ ya wèrè mo ń bọ̀ ká tó gbàdúrà yìí ìkìlọ̀ ńlá rẹ̀ fún ẹ̀yin tí ẹ ti bímọ rí tẹ wá gbé ọmọ lọ fi ọkọ mi tẹ wá kó ọmọ yín tẹ ti bí tẹlẹ tẹ kó lọ sí ilé ọkọ mi ẹ gbọ́ dáadáa o tó kó ọmọ yẹn lọ ilé ọkọ mi tó lè rí pé àwọn obìnrin ni wọn ọ̀gá kíyèsára o wà very very sensitive kó o lè kíyèsára gẹ ẹ sà ìgbọràn ṣèjọba onírú o mo ń kéde tantan o ọ̀gá ẹ sà ayé tá a wà yìí àbáyé nǹkan tó ti dorúkọ ni òyìn ẹ sà mi trust ara mi gẹ. Ara mi ni mo sọ fún mi. Interest ara mi.
1: Kábíyèsí o.
0: Ẹ sà. Interest ẹ jẹ mi kankan. Ẹ sà. Kò sẹ́ni tí o lè pa ẹ́ lára.
1: Bẹ́ẹ̀ni.
2: amala tase oko to se lo fe so no be to mo dagba to ba ri opportunity ati lu omo ikanu omo yen fun oro yo lo oga e ma ke ta lo nilu eje mi iya kan a de fo mo le le a fi ti oko re le o ba le re mi mo nloja o e omo yo ma dana fun yin eh ka sisi omo 20 years ko ma dana fun oko to se lo fe oko ya re oh my god eh eyin egbo egbo ti ele to sele lesa ni last week ka to wa si eko eh sa ale iyawo re lo tun lo fun omo bibi inu re
3: loyun
2: omo 13 years loyun 13 years abi 12 years lo lo fun omo 12 years loyun ah iyan tun le o eh sa o sele o ke mesime lo ti sele e ma kigbe se wa gbadua are you ready
3: yes sir
2: can nilu eje mi
3: can nilu eje mi
2: fun etutu aje
3: ayawere
2: can nilu eje omo mi
3: can nilu eje omo mi
2: fun etutu aje
3: ayawere
2: sinu afefe ni osu kesan se kin so intenda sinu afefe ni osu kesan oni emi sise sise mo keta te bona 900 iye won o si tori 900 naira elomi a po se ani kilo dege awon woni ti kan pariwo re lori radio oga e bo kekeke ni pe alaikuna awọ fun awọ eje fun eje o ti eniyan ni yo fi re mi apada mama ti ma ti te ki olorun gbo temi mo oluwa wi pe iwon be boy lo n fe fi reji yen dani e mi sise sise ni mo ri o won da sinu afefe oga ah esa olorun fi di iran yen mule o ninu ipade ni oruwa re ni sango loru ana olorun fi di ire yen emi sise sise o fi di re mule lona wo iya kan wa ni church omo birin to wa ni church aburo re o ti service de o lo fe wa ami o fe wa serve leko o wa wash a copper o de sodo anti re ni ojo monday ti osu pari bo ti de sodo re o anti so pe mo lo so so le jajo mo lo sugbon omo yen lo ti re mi ibi ti mo ti mo jina eje sunle omo yen sunle esa emi sise sise o ba le oko anti e na marua an se pade lowo loluwa iri ire yen jade oluwa ni kan pe omo mi yen kekeke ni kan mi 330 orugo ni 330 orugojo mori ati kan wa mi o la lejo to je aburu e
3: yes sir
2: to se de lati o wa fe se service agunba niro
3: yes sir
2: o oluwa wi pe ko pe lowo lowo nkan kan sele e wo ile won de ni oko re oko ninu ebi yen ko gboro ba tegbon taburo so esa iku ni gbogbo won jo ma ku esa o de pe ni 330 won akoko gbe call igba ti call gbogbo mo jo le number gbe call kilo ne kilo sele o la ti egba mi o oko yin fe fi tipa tipa ba mi lajo se emi oko yen ko oko yen ko emi sise sise lo wonu re wi pe ko sa se ese kan
3: nko iwo
2: nko iwo ti o me mi lo wi pe ko lo se nko iwo ti o me mi lo se wa gbadua ninu osu tutun e ma kan assassin sise sise e ki gbe so pe jade lara mi
0: osu kese.
3: Jade laro omo mi.
0: Iwo asasi. Emi sise sise. Ta fa foshe
3: ran.
0: Asasi.
3: Emi
0: sise sise. Ta fi afoshe ran.
3: Gboro
0: Oluwa.
3: Jade.
0: Ago mẹjọ
3: meju aro ago meju aro ilesha ilesha aso white ni ko wo to ba ni ojo sunday ni sango ta aso white aso funfun ni sunday service o ma lagbara oyin kan wa oluwa ni kan gbe lori oke ni mo won ti gbe lo o oyin majemo
4: seje
3: Yes, sir. 2,000 pieces.
4: Yes, sir.
3: Me on ye.
4: Yes,
3: sir. And you can fi adu.
4: Yes, sir.
3: Bere o su tutu. O ti pe ti ati lo se oyin yi. Oluwa ni adu ni ka fi bere.
4: Yes, sir.
3: O su tutu. Tori wigbe lati bere.
4: Kabiyesi.
3: Yo. Ko si ekun be.
4: O se ke.
3: Ko si koro fun o.
4: O se ke.
3: Ani o si koro. Fun omo Olorun. Am I talking?
4: Yes, sir.
3: Oluwa wigbe. Ka gbe oyin yen. O di di apo oyin meji
4: sir.
3: Won ti gbe lori oke. Erin mo. O ma lagbara.
4: O se Jesus.
3: Fun di di ojo meta. Na ma lo nbe. Baba ti ngoke. Na ma so. 580 step.
4: Yes sir.
3: 580 step. Baba ti ngoke. Na ma ma so. Engineer. Ba repeat announcement yo. Ojo Sunday. Ni Sango ta. Mary Vesenta. Ago kan so. Ago kan so. Ago kan so. Ni Mary Vesenta. Ago kan so. Ma je mu wigbe. O nfe tu awon eyan.
4: O se je.
3: O yin yin ni ka fun awon eyan.
4: Yes sir.
3: Ke awon eyan ni o. Eni kankan.
4: Yes sir.
3: Yo ni oyin meji meji. O ma lagbara.
4: Yes sir.
3: Se je de. Ko le ri ti e o.
4: Yes sir.
3: Ma je mu mo fi soro. Ikoro dagbere fun.
4: Yes.
3: Irede.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Se je o.
4: Oja ma bo.
3: Ma bo.
4: Oja ma bo.
3: Oluwa na mi si o.
4: Bari o.
3: Didi orun wigbe.
4: Ah o.
3: Iwa ganga.
4: La rica.

0: babo ni pomo pastor wa ni buora e se gan ogba awon won ti n de die die awon omo olodun ti bere si kimi in wule ni e kimi lo ni rabaji gan tele gbogbo eyan omo olodun mo fe kan kankan nu bible leyin tin ba kai ma si gbadua fun yin eyan mo won ti o sele ko to di ale e mo won ti o sele ko to da rola enikan ni bi kini ninu we 1 Corinthians chapter 12 Corinthians kini ori kejila e won to so ni ese ikeni oni inje oni ru ebun lo wa sugbe mi kan na ni iyen tumo si wi pe gbogbo awon woli to ngbo lori afefe yi gbogbo awon pastor tin be nu aye olukuluku won lolohun fun lebun bibeli wa so ni ru ni opo in lo fi je pe ki ese pastor kan lo le se pastor eyan kan le afi to kan re ba ro mo wa wo to so ni ese ikarun oni oni wuru ise iranse anise pastor anise wuli anise evangelist alapostu asitun lawon ti an je de teacher oluko oro na oni wuru ni alawon kan to je pe ise ta gbe fun won iran lowo ni ti won alawon kan to je wi pe orisirisi ise bibeli ni emi kan na lo nsise ninu won owa fikun oni oni wuru ise ni o si wa sugbon olorun kan na ni eni tin sise gbogbo won ninu gbogbo won olorun kan ni sise so kenin kan ko mo fonu emi ni weli weli yato si pastor the same thing ni wa ati pastor at evangelist in to kan mu yato ni ebun to fi si ara olukuluku now enin kan ni weli ebun ki no wa fi si ara teyin je nkan die se ni ese ikeje oni sugbon a fi fi emi fun olukuluku eniyan lati fi jere ni gbogbo ebun tin be laro olukuluku awon iranse olohun oni o determine iwe re to je sinu church re so bo ba se ri ebun yen lu si ni e wa wo verse 8 oni nitori a fi oro ogbon fun enikan nipa emi ati fun elomiran oro imo nipa emi kan na ese ikesan oni ati fun elomiran igbagbo nipa emi kan na ati fun elomiran ebun imularada nipa emi kan na ati fun elomiran ise iyanu ani ebun ise iyanu ebun ni te ba ka lo sale o lo be ni mesan ni gbogbo ebun yen osu kesan si la wa olodun le fun yan meta ninu e o le fun pastor merin o si le fun meji bo ko se nikan to ni gbogbo ebun jesu nikan lo sise ni gbogbo ebun enikan ni ki le ebun ti ebun temi na ni ise iyanu oni ruru ise iyanu o wa mu rorun mi srogu tin ba tin wasu bo se wasu mo wa bo se pe mo nkeko lori radio bo se mo nsoro bi mo se nso yi gbogbo eni to ke ba ro mo bi ba ni o se nkan o kan mo ri iyanu ni to re bun ni in to ba si je bun eyan bi abimo ni ki le ki nira gbogbo iwo to ba nilo iyanu mo connect mo ipade yi laro laro mi nilo ki ri na si o mi nilo ki sese mo so pe mo lo gbawe abe be daku gori oke ko se me dogun no awe ta fe gba inisin to ba ti di 2 a break and lo ni inisin watermelon ateyin meji lasan la fi break temi oju pe ki nkan gbadua fun ko si gboran ko se ti ba ni ko se o ba bere si ri pe yato wa se le se nkan kan laro eyin e kan sare e wa lo feyin ti eni ilekun e feyin ti ilekun to ba wi seri ise woli la se titi ti o fi di pari osu e koko feyin ti bayi kamunimi nomelia manasha gbogbo eyin to je pe won fi agbara ati adabi tilekun mo won lo agbara aje won to lo adabi won lo epe won si lo asan won fi tilekun mo ilekun to ti yo si ilekun ile omo ilekun ise ilekun lati travel ilekun iwe re bo se feyin tilekun yen eni to ni kokoro dafidi ni mo desi o ko si gbogbo ilekun ni waju re in the name of Jesus Christ oye ere ku ni bi ilekun mo so bu yin emi o lebu mi ebun yen lasi display ninu osu yi gan a mo wo n to ti se mi mo so ki la won iyanu ta ti ri ki ni yi pada in te npe ni iyanu ni yi pada to ti wa ti won o si ni charge e ni kobo mo bi olohun pe gbogbo iyanu to fe fun mi fun ojo ibi olohun mo fa wa ta je iranse olohun lebu mo wa ni ko fi se iyanu fun eyin te ba n gbo mi ko si ni nigbata ba pe si ba si Jesus City ẹrin tí ó ta dánwò even títí ní ọjọ́ sunday ni màá ti dé jesus city ago mẹ́fà ìrọ̀lẹ́ ló ní kí n kọ́kọ́ fún gbogbo àwọn tí bá ń bẹ̀ẹ́ ní ó ní kan mí ní ọ̀yánu ó ní tó bá ti di six géré a ṣe yẹn títí wọ bí ago méje sí mẹ́jọ àwọn èèyàn lọ sinmi a wà bẹ̀rẹ̀ sáfíìsì padà ní ọjọ́ monday mú mi àmì kwabi haladas kápọ̀ ọmọ fetí gbọ́ ìyanu tẹ́lẹ̀ ó rí ìyanu físíkálì báyìí now gbogbo ẹni tí ní àǹfààní àti gbọ́ mi màá mọ̀ pé màá mọ̀ mú àwọn torí mo pè ní n tí ń pè ní ìyanu nìyí padà àwọn tí ọwọ́ ìpàdé yìí ọwọ́ àdúrà mi ti kàn engineer ẹ wo ohun tóbìnrin yìí gbogbo yín lẹ rántí obìnrin yìí tí wàhálà dé bá ẹ̀mí ọlọ́run ní kí n tún fi ran yín létí kó fi jẹ́ ìrètí fún ẹ̀yin tó jẹ́ wípé ọ̀tárùkùn ti ṣe àṣeyọrí lórí ayé rẹ̀ ẹ wo obìnrin tí mo gbé tó bí ọmọ márùn kí n láyé ṣe fún àwọn ọmọ márùn kí n ló tún wá padà sí ìpé ìràwọ̀ ẹ̀ ẹ jẹ́ n fi síde báyìí mò ń bọ̀.
1: orúkọ mi ni ronke olatunbosun mo wá láti ilé márùn ilé márùn ní world ó ṣẹlẹ̀ pé 2018 ọmọ márùn ni mo bí.
2: ọmọ bẹ́ẹ̀ ṣe rí ẹ bí ọmọ márùn kí ni ẹ.
1: 32
2: ẹ sì bọ́ ọmọ márùn.
1: pàtọ́wájú 2018 ìkan late ìkan kú.
2: ìkan kú nínú àwọn ọmọ yẹn.
1: bẹ́ẹ̀ pàtọ́wájú january ọdún àwọn mẹ́ta náà tún kú.
2: wọ́n bí ọmọ márùn ní upper last year ìkan kú nínú àwọn márùn ìgbà tó di ọdún tá a wà yìí mélòó ló kú mẹ́ta. nàwó ẹ dìde ńlá ẹnìkan ní kí ló dé tí wọ́n ń lọ church kò lè yí àwọn blogger wà ké ẹ̀yìn ẹ̀mí asọ́nidòfo. ẹgbọ́n olúwa o jáde lára mi o ẹ jẹ́ wà wọ́n tó lè sọ̀rọ̀ yá fún mi láyọ̀ ọ̀dàlẹ́.
0: náà ó ti sùn mo mọ̀ọ́mọ̀ mú padà wá ní gbogbo ìṣẹ̀lẹ̀ 2025-2026 ní tó ń gbọ́ yìí now gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bá ní ọmọ gbàdúrà gba àwẹ̀ ẹlòmíì ò ṣe bá wẹ̀ wá ni máa gé gbogbo ọ̀rọ̀ yá yìí torí mo ti gbé rí mi ò fẹ́ kọ́jẹ́ ibi tó dùn bẹ́ẹ̀ mo fẹ́ ká lọ máa mọ̀ọ́mọ̀ ni òní ni àwẹ̀ wá di nọmba third ẹlẹ́ẹ̀kẹta mọ́sálá ìgbà lónìí watermelon àti ẹ̀yìn méjì ẹnìkan ní jẹ́ watermelon kí ní gbẹ̀ngbẹ̀ táwọn haúsá mọ̀ ń tà yẹn ní jẹ́ bẹ́ẹ̀ ìyẹn one tó bá ti di 6:30 ní ìṣẹ́ pàdé mi lórí facebook tó bá tún di 12 àtún pàdé gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wà ń sona church aago mẹ́jọ sí aago mẹ́wàá àbọ̀ ṣe ẹ gbọ́ pé àyẹn lọ mú kí yìnyín àgádágodo yín lọ sona church nǹkan kan ṣẹlẹ̀ lónìí o àwẹ̀ di mẹ́ta ọlọ́run mẹ́ta lọ́kàn ń dúró dé òní gbogbo sona church ẹ lọ bí tẹ́ ẹ ti ṣe sin sunday ẹ̀yin wo lẹ̀ tí ìsun ọrẹ májẹ̀mú yín ẹ méjì méjì lolúwa ní asán lóṣù yìí oṣù kẹsàn-án ni kò sí bó ṣe gbọ́ràn tí ìyípadà ò ní débọ̀ bíbélì ní awọ fún awọ ó ní tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀ ẹ jẹ́ ń fi kún ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú ẹ̀yin tẹ́ ẹ bá tí ní opportunity àwọn kan ti san tiwọn lánàá ẹ̀yin ẹ̀yin ó lè ṣe tiẹ̀ náà lónìí jẹ́ ń di ọlọ́run mẹ́ta lọ́kàn sí wọn gbogbo ẹni tó fẹ́ sẹ́yìn ọ̀rẹ́ májẹ̀mú wọn tàbí ìdámẹ́wàá lónìí àṣẹ tí ń tu nílé àti agbára àti ọwọ́ agbéniga kọ́kàn ọ lójijì kí ìyàtọ̀ rẹ ó bẹ̀rẹ̀ in the name of Jesus Christ now bá a ṣe mọ̀ sí lẹ́ẹ̀kan ọ̀rẹ́ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 tó bá sì ti dàn di 7 mi ò ní sọ̀rọ̀ ọ̀rẹ́ májẹ̀mú mọ́ account number church leléyìí gbogbo yín mọ́mí ẹ̀ dasi dáàdi dasi 1966 36 38 73 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ kọ́lẹ̀ 1966 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde account number church ni bí yín ọba wọlé ẹ lo 20 17 42 90 47 20 17 42 90 47 comfort life mission international ni yẹn ó gbé jáde first bank wa ló ẹ wo ohun tóbìnrin yìí ń sọ dálẹ̀ ọmọ márùn-ún mẹ́rin ayé pa báwo
1: So bi first born mi second born mi lo koko ku leku mo ka won yoku wa si Ibadan.
2: Second born lo koko ku
1: ni January odun January 6. That wa di mo ka won yoku wa si Ibadan orun e lo wu agbe lo si hospital won ni Adesanya. Mother child lagbe lo si bi gbogbo test ton se fun won ri o boxing ba gbogbo o sa pada give up. Mo ka won yoku wa Ibadan won sick o orun yen na ba tun wu pada o wu o da run. Won run laye lai ti ku. Won agbe
2: won je won laye. Se n gbọ awon omo yin ku won a je won ayi ka wa o ni emi oluwa fi ni iko mi ninu osu baba e lo iyo bibeli so nkan kan ninu iwe 2 king chapter 2 verse 19 2 king 2 19 bibeli so wi pe omi ko ile sa won wa pase fun woli ni e lo mu iyo wa ninu awokoto inu kini na la fi si 77 la fun gbogbo eyan tin gbadua si ile eyin na egbe iyo ile lato la lo ma tin egbe iyo ile ma missi ma tun missi to ba tun di ojo Thursday to ba tun di ojo Friday to ba tun di ojo Saturday titi ti o fi di ojo Sunday ma mo gbadua si to ba di Sunday e mo gbe bo ni Jesus City ma wa da iyo temi mo bi iyo ba pade iyo ma ka orisirisi awon kankan fun o ri yanu ri ori eleyi and laaro inisi e ti akuku bere gan lato aro yi bo ba ni yonle egbe pade mi lori Facebook lori YouTube e mo bi si awewa e kan ra budie engineer e je mo bo obirin
1: so the third born mi no wa ku lodi 22 January
2: but third born ku ni
1: on 22 January o kan so omo yen na tin run omo je ki mummy gbadura mo pay fire o mo pay fire o omo yen de da kebe but to wa di on 26 first born wa se ku si UCH gbo test ton se patapata won ri nkan to se so nkan to se won orun gbogbo won kan won ri test orun a wu won de ma run laye o wa tun se omo yin na ni last week
2: o to so na
1: last week
2: e to ku lowo yin melo lo ku bayi
1: ku na lele
2: kan binu tan bi to wa yen ya dani loro e gbo oluwa e ju aye mi lo sit down ma soro so the same one with eleyi na
1: well so but the last week o wa wu only mummy kan le wa mummy yen wa nbi bayi mummy ajoke
2: e pe
1: ye ajoke ton ta mo la ni le marun mummy wa ni mo ni omi 77 ni ko si nkan kan ta se eleyi je fun bo se fun mo wa godo pada si le o losun ayika church yen jojo Saturday awa san ayika but that di ojo Sunday orun yen ti lo but ko to di gba yen gba ti first born mi ku 26 yen mi le sukun eje lo jade gba eje ni mo je ti mo ri
2: ni bo le je ti jade
1: oju ara mi le
2: oju ara yin
1: mi le sukun eje ni kan mo kan ri kan je nkan ti mo ko se ni
2: yen won sun eje tota re ba lo sun eje won faye han ni bo oroyen ti poju oroyen ti poju omo meni awon eto ti dagba seyin le mu wa e ma bo e ba fun ni
1: omi 77 ati holy communion
2: le gbe
1: pa mo kan wa ba mi la ro ti so fun mi tele pe nkan ba isele so mo mi na ki lo te mo na church ke gbe won lo won ni church ta won lo la won gbe won lo ta nu kan mo gbadura pa le pe ko mo wa si church wa o se da ro je mo mo se wa ba mi nu pe ki mo gba won kini to yo sa won mo to ku lorun mo titi yo si omo eleyi ibo lo wa won lo wa titi mo le lo gbe wa sa si gbo mi 77 jade ni atoli communion mo se lo fun omo yen a fi pa lara fun mo ni ka won na mo lo bo se lo won da se program church ba ni kan mo lo won ba won workers ni church o jejo Saturday mo ni kan mo lo won ba won workers nbe mo ni kan kan gbe yipo ile anu kan bu yepere kan mo bu bo le ka fi we gospel awon na wa taku si bibe won wa le njo yen ati e reti won a ri ko titi ta fi sun awa fi wa si church Sunday awa ba won church
2: igba ti o bi di Sunday
1: o ti lo
2: orun re ti fa
1: orun yen o wu gidi o wa o nga enu te gan gan ti run bi ta won yen
2: nice omo yin o mo ngba ti an gbe di abe ipe yi a lo anointing oil a lo mi 77 awa ni ki jo gbadua fun pelu igbagbo imi ati jo kini jo se bawo ni mo se gbadua ekunle ẹnu ọwọ́ sí ọmọbìnrin gbogbo èèyàn kígbe bàbá. Èṣù ti jẹ́ o, gbogbo ọdún tí èṣù jẹ, gbogbo ọmọ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ dá wọn padà ní ìlọ́po méjì. Ẹ bá pe Jésù, ẹ bá gbàdúrà bẹ́ẹ̀. Nice. Mo fa ọmọ yẹn wá síwájú pẹpẹ, mo anoint ìyá, mo anoint ọmọ. Ọjọ́ yẹn jẹ́ October 26. Ẹ lọ wo lórí video clips wa 2025. Kí ló wá ṣẹlẹ̀? Kí ni ibi gan ni ìpè yìí ti dáhùn? Mo gbẹ́ ní tí bọ́ọ̀ ni Jesus ti pátápátá ni Olúwa ní kí n fún ní àánú tí wọ́n méjì méjì àti iyọ̀ pẹ̀lú omi 7-7. Bó ti ẹ̀ jẹ́ pé pàdé wẹ̀jẹwẹ̀ mu ni, tó bá done the 7 ni jẹ́ kó o jẹun wá, a gbá wẹ̀wẹ̀ èmi ní sì break fún yín. Tó bá tún wá done the 13 èmi ní tó break fún yín. A gbogbo oṣù yìí ìyanu lọ́mọ fi gbọ́. Engineer, sọ obìnrin yẹn padà wá. Kó tó di pé màá sọ yọ nǹkan kan nípa obìnrin yẹn sọ padà wá àbí ò padà wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ fún mi lákàntì, àwa náà fẹ́ fún yín lẹ́bùn birthday. A fẹ́ bá yín dá sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fún mi lẹ́bùn birthday. Account number tèmi gangan rèé. Ó yàtọ̀ sí ti church. Gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ yẹn ti church ni. Kò lè kàn mí lọ́wọ́. Èyí gangan ọ̀dọ̀ mi ni ó wà sí sòòsì. 19-45-71-13-49. Ẹnìkan ni ìdá. 19-45-71-13-13-49 Access Bank Ọdẹkunle ẹ̀ Pafras ni ó gbé jáde. Èmi náà retí ẹ̀bùn tó fẹ́ fún wòlíì. Ojú òní tí ì láéláé. Engineer, sóbìnrin yẹn padà wá. Yes.
1: Praise the Lord. Orúkọ mi ni Ọlátúnbọ̀sùn Ronke. Èmi ni mo wá fún testimony tí mo lose ọmọ mẹ́rin in last year.
2: Ẹni sùúrù. Ẹni sùúrù ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tán. Mọ̀ ń padà bọ̀ Jésù Olúwa wa. Obìnrin lọ́jáde ní ọdún kan sẹ́yìn. Ó bí ọmọ márùn-ún. Ayé pa mélòó ń bẹ̀? Ètò wa jẹ́ the last one. Òní ẹ gbé lọ yìí. Wọ́n fẹ́ pa ilé yìí náà ni o. Mo wá mú lọ sórí pẹpẹ. Ẹyọ kan tó kù rèé tí wọ́n tún wọ́nà bí wọ́n ṣe pa. Mo wá gbé anointing oil. Mo ní ilé yìí ò ní kú. Ajá gbà kúrò lọ́wọ́ ikú ọ̀wọ́wọ́. Àwọn mẹ́rin ni wọ́n pa tẹ̀léra wọn.

0: Kristi.
1: Obìnrin padà kò gboyún wá o. Ọmọ ló tún gbé wá. Ó sì tún mú Epsiba náà lọ́wọ́. Ọ̀tárò kò ti ṣàṣeyọrí kò ti ó ti baṣẹ́ jẹ́ ó ti balẹ̀ jẹ́. Ẹjọ́ obìnrin yọ sọ̀rọ̀ engineer ẹ fún Mike.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alaye tí ó sọ mí di àgàn alẹ́. Mo ṣẹlẹ̀ pé gbà tí mo lóyún tí mo bá ń lọ mi ò tí ì lóyún rú oyún báyìí rí tí mo bá ń lọ mi ò ní lè dá dúró tí mo bá ń rìn mo ṣàmà ṣe mi máa wà inconvenient ṣá. So gbà tí ó wá ń tó táìmù àti ìbímọ sọ fọ́ Ọlọ́run mo ṣàánú mi Ọlọ́run òjijì ṣàánú mi ní second chance yìí. So gbà tí mọ́mì wa ń lọ sí chọ́ọ̀chì àwọn ọjọ́ sẹ́jì fún ọ pé ọmọ yìí kò ní lè dọ́mọ ẹ̀bí kò ní lè ṣe kinní kan o kí n ṣe ra padà wọ́n sọ fún ọ pé pásítọ̀ tó sọ pé kí n ṣe ra padà ó gangan ní ìdíra padà fúnra. Pásítọ̀ tó ní kí n ṣe ra padà ó ní ìdíra padà fúnra èlò náà ní kí n ṣerú àpadà wọ́n mú wa ní 19,000 mo ní ẹ bá ń fi rè olùbọ́ kí n máa jẹ mo ṣe máa mú mi anywhere tí n bá lọ kí n lọ tẹ́lẹ̀ tì máa gbọ́ mi 7-7 sábíyá mo wá so mi 7-7 mo sọ̀dọ̀ ọmọ gan mo ti sọ̀dọ̀ ọmọ rẹ̀ jì gbà tí wọ́n fẹ́ bí mọ òróró 7-7 tó kù òróró yẹn ò pọ̀ mọ́ mo wá fi sínú ẹ̀rọ ọmọ lọ sí ibi tí mo ti fẹ́ bí mọ mo ti múbẹ̀ bọ́ díẹ̀ ló kù gbà tó wá kú kí n bí mọ mo ṣe lọ mú òróró yẹn mo wá mú kò wá kú nǹkan kan mo wá mú ìka tó láti mo wá kìbọ nù ike òróró yẹn mo wá kìbọ ojú ara wọn gbogbo nǹkan tó ń dà wọ ọmọ ìdúró ọlọ́run òjì bá mi jábọ́ ẹ̀jẹ̀ dídì kan ó dẹ̀ jábọ́ sí ibẹ̀. Mo ṣàbí ọmọ yẹn láyọ̀ tàlàkà
1: ọlọ́run bí nǹkan yín
2: bẹ́ẹ̀ ni.
1: Ohun rẹ o ọmọ mi ló gbé wáyé. Ọdún tí Èṣù jẹ ó nù wọn lọ́ọ̀ yóò bá yín dá padà fún yín ní ìlọ́po méjì. Mélòó lẹ bẹ́ẹ̀ bí sí.
2: Méjì ọkùnrin méjì.
1: Lẹ fẹ́ sí báyìí kọ́ jẹ́ mẹ́rin. Mẹ́rin wọ́n gbà lọ yín. Ẹ fẹ́ padà ní mẹ́rẹ̀ẹ̀rin.
2: Bẹ́ẹ̀ni. Ó
1: dàṣẹ.
2: Àmì Jésù.
1: Ẹ fún ya 100,000 kéré lùbọ́. Yóò bira ìlùbọ́. Nice. Ọba mi òkè tó jẹ́ ó gbọ́mọ mi wá. The downfall of a man.

0: Tuesday 4 to Wednesday 9 September 2026. 5, 9 p.m. Delhi. Venue now. Prayer Mountain, Orioke Ogo, by Old Secretariat, Area 1, Abuja. Abuja Total Deliverance. Prophet Samuel Adebayo Ojoma, by authority, go the professor. Call your testimony, sure, Papa.
1: Who come in? Bukola blessing, Peter. So, mo fe jeri si nkan t'Olorun se ninu aye mi nipase Olorun woli Samojo baba authority mo fe jeri lati gba ti mo tin wa si program ti mo tin gbo program won ori radio ni mo ti ma ngbo gbogbo nkan to ba ni ka se mo ma nse gbogbo nkan to ba ni ka se mo ma nse Olorun de njere si agbara won yi pada ile program won ti ma kokko lo ti ma oko lo npe mo lo program won ohun ni ti won se ni stadium mo lo si isogojo meta yen mo lo mo gba ororo ngba ti mo mu wale Olorun jere agbara won Olorun jere agbara won ma mu ororo yen ati omi yen ma won si bi oja mi ma won si bi oja mi Olorun jere agbara won yi pada nsele awon eyan raja oja mi ya gbogbo ohun gbogbo nkan kan n change ni gbogbo nkan n change gbogbo nkan n lọ dede gbogbo nkan n lọ dede látìgbà tí mo ti ń lo omi àti òróró yẹn gbogbo nkan n lọ dede mo fẹ jẹri sí agbára ọlọrun Samojo authority pe ọlọrun wọn ń ṣiṣẹ agbára nínú ayé mi ìpè wọn ń ṣiṣẹ nínú ayé mi ìpè wọn ń ṣiṣẹ agbára nínú ayé mi àtayé mi àti ìdílé mi ìdílé mi gba àyípadà iṣẹ́ ọkọ mi ń lọ dédé gbogbo mi ń lọ dédé à ń rí ṣe à ń rọwọ́ yọ ohun ẹ̀ṣẹ́ o ẹ̀rí mi nìyẹn o.
2: Àwọn nǹkan tó máa ń lágbára rẹ̀.
3: These are things that are so powerful.
2: Kí àwọn ẹ̀rí báyìí máa jáde.
3: When testimony that is coming.
2: Kẹ́yìn dẹ̀ gbọ́ pé àwọn àtàdúrà báyìí lọ.
3: And you know that there's prayer that is.
2: Kó wá wò pé kí ni wọ́n ń ṣe.
3: I don't want to
2: do it. Now just fi àwọn ìyàtọ̀ kan ẹ̀.
3: Let me show you some differences.
2: Nínú Bíbélì.
3: In the Bible.
2: Àwọn kan wà.
3: They are some.
2: Wọ́n la nǹkan kọjá.
3: They pass through things.
2: Wọ́n gbàdúrà.
3: They pray.
2: Wọ́n gbà àwẹ̀.
3: They fasted.
2: Nǹkan yẹn yí padà.
3: And that is check for better.
2: Mordecai.
3: Mordecai.
2: Àti Esther.
3: And Esther.
2: Nítorí tí wọ́n ṣe.
3: Because of what they did.
2: Tí wọ́n gbógun ti àwọn Júù.
3: That they were fighting the Jews.
2: Méjèèjì
3: these two people
2: wọn wọnú àwẹ̀ àtàdúrà àti gbogbo àwọn èèyàn wọn ọ̀tá wọn amani igi tó rí ilẹ̀ ló kú sí gbogbo ẹni tó bá ń lé lójú àlábí tí ẹ
3: báyìí
2: tó ń jẹ ń lójú
3: oorun
2: tí wọ́n ń mì tí wọ́n ń fì tó gbọ́ nípa àdúrà àtàwẹ̀
3: báyìí
2: ọjọ́ mẹ́sàn-án tó tún káwọ́ gbéra ọ̀rọ̀ ẹ̀ ń fẹ́ ìfura sí Ẹsikáyọ̀ ọba number two ó ṣàìsàn dojú
3: ikú
2: wọ́n wá rán wòlíì sí Ọlọ́run ló sọ fún wòlíì lọ bẹ́ Ẹsikáyà pé yóò kú o ó ní wòlíì máa lọ mo mọ tí màá ṣe ó kọjú ẹ̀ sójú
3: ni
2: ó gbàdúrà ó ké pọ̀lọ́hún ikú yẹn yí dànù Jábẹ́sì lẹ́ni kẹta ìyá ẹ̀ ló pe níbàdàn
3: jẹ́
2: bẹ̀rù ìwọ náà tó ló ṣeré rẹ̀ rí o náà mọ rẹ o ṣeré rẹ rí o dẹ káwọ gbéra wípé kò sí tí ó ṣẹlẹ o dẹ náà mọ lábújá o lẹgbọn lábúrò o dẹ mọ pé ìdílé yìí wọn ṣe rere irú ìpàdé ńlá lójoojúmọ ìkòròdú àdúrà yẹn wà nbẹ àkúrẹ ní òǹdòrò irú àkókò yìí tí mo máa pè wọlé tí màá máa jíṣẹ fún gbogbo yìí àti àkúrẹ o àti èkó o bí mo sì ẹni pé mo wà nbẹ
3: ni
2: torí màá jọ yín fisikali kedere ẹ máa wò mí kedere
3: bá
2: tó bá wá káwọ gbéra gbogbo ọjọ mẹsàn
3: yìí
2: mi ò kì í jáde kò sí tó lè ṣe ojú kan ni mo ti máa gbàwé àtàdúrà yìí náà ọlọ́run ló ran mi sáyé ẹ lọ sọ ẹ kún wọn dẹ̀rín orí Jábẹ́sì ó sì ké pọ̀lọ́run iṣẹ́ ni ó gbàdúrà mọ̀jẹ̀ ń rí bí mọ̀jẹ̀ ń rí
3: bàtúnjẹ́
2: gbogbo tó tọrọ lọ́lọ́run ni mo ṣe ìwọ náà láàrin ọjọ́ mẹ́sàn-án gbogbo tó bá tọrọ lọ́lọ́run máa mú ṣe Abrahamu gbàdúrà Isaki gbàdúrà bó bá ti àwọn gbogbo àwọn yẹn Jésù Olúwa ó gbàdúrà Bíbélì wípé ní kété tí ó gba tí a baptiste ẹ̀ tán ní Luke 4:1 ó gborí òkè lọ ní Luke 4:16 ó sì sọ kalẹ̀ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ láti Faustin pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ tó kàn wá lásán èyàn ń gbarú àdúrà tàwẹ̀
3: yìí
2: kó mọ̀ padà pẹ̀lú agbára àdúrà torí àwọn tí ó ṣe pàtàkì láti gbarú ẹ̀ ìwọ tó mọ̀ páyé ń lé ọ lọ ka second chronicle 20 láti verse 1 orílẹ̀-èdè mẹ́ta ó dìde sí Josaphati wọn ńlá márùn ní sẹ ó fi ara ẹ̀ sí wúwọ́ olúwa ó gbàwé ó gbàdúrà ọ̀tá ló para wọn ó lè borí ogun yìí ẹ̀yin tájọ́ ń pàdé lórí social media a tún pàdé lónìí pẹ̀lú èso lọ́wọ́ ẹ̀ àti omi kan pẹ̀lú òróró ẹ̀yin tẹ́ wà lábújá tó bá mísì àná wọn orí ọ̀fẹ́ gbẹ́ẹ̀ ni torí òróró yẹn là ń lò lọ́wọ́ olùdàdẹ máa máa lò wọn máa gbá tí wọn lákùrẹ́ lẹ́ni bẹ́ẹ̀ ni ní ìkòròdú àwọn ìjọwà gbogbo tí wọ́n ní program fúnra ọlọ́run sí ọ wàá ṣe rere ogun jíjà rẹ tán ìdààmú rẹ tán wàhálà rẹ tán indanemọbi wọn fi pẹtẹrù sí túbú ní actuẹ àwọn ìjọ kọkọ gbàdúrà wọn pa jacob arákùnrin johanu bọ ní kété tí wọn ń gbàdúrà lórí pẹtẹrù angẹ́lì kan lọ yọ wọn padà mú paul àti sila ní act 16 àdúrà náà ní àwọn èèyàn gbà wọn yin lọ wọn dẹ bọ o lè escape àdúrà tó bá mú kó gbọ́ mi lónìí
3: o
2: gbọ́dọ̀ gba àdúrà ó rí pé gbogbo tó ń jẹ́rìí wọ̀nyí nígbà tán ẹnìkan ní mo olóhùn gbàdúrà kó lè rò ó wọ mọ́tò
3: òru
2: ní kété tó dẹ̀ wá gbogbo ẹ̀dẹ̀ ṣe ogun rẹ̀ aṣẹ́ àdúrà rẹ̀ agbá à ń gba ọrẹ má jẹ̀mú lọ́wọ́ oṣooṣù ni àní kó ṣe wulẹ̀ kó lé tó fi 1000 naira sí kọ́ni iliu ọrẹ rẹ àti àdúrà rẹ ó ti gòkè wá so when you pray give offering then when you pray work in holiness
3: rìn
2: nínú ìwà mímọ́ sá fún iṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò sì dá fún àwọn àdúrà wa tó kù a fẹ́ lọ gbà á pàdé lálẹ́
3: yìí
2: ní èrè àwa ní gàríkì ní ẹgbẹ́ ó secretariat ó fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀ báyìí fẹ́ǹsì kan náà ló là wá àwa kọjú sí express ńlá ẹ̀ ó ti rí billboard wa lẹ́gbẹ̀ẹ́ títì ogun ṣẹ́ fún ọ àdúrà rẹ gbà ẹ jẹ́ tó gbọ́ tẹ́ni ìfẹ́ sọ.
1: Nka lẹ́sà authority òkúṣẹ́lúwa ọlọ́run ṣàgbéra àdọ̀ tó mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run torí pé kí n tó mọ ìpè ọmọ tí mo ti là kọjá lóríṣiríṣi ọmọ adúpẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ ni mí lábísí láti ìlú Èkó kí n tó darapọ̀ mọ́ orí afẹ́fẹ́ ọmọ tí ojú mi ti rí àmọ́ lẹ́yìn tí mo darapọ̀ mọ́ pé pa ìpadà ohun wọnú ayé mi wọ́n á bẹnu pé kẹ́lọ́ jẹ́ kí n náà rí owó kí n lè lọ sí orí òkè ògo mo dúpẹ́ pé ọjọ́ tí mo gun orí òkè ògo báyìí ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ayé àmọ́ mi dúpẹ́ o pé lẹ́yìn tí mo rí kúrò lórí òkè ògo ni mo mi ló travel out dúpẹ́ o pé gbọ́ra láyọ̀ ó dọ̀hún láyọ̀ àtàlàfíà o ṣé ní máa lọ máa bọ̀ orúkọ jésù kò ní jẹ́ ìnira o mo dúpẹ́ pé lẹ́yìn tóun náà lọ náà ni ẹ̀gbọ́n ẹ̀ náà lọ yẹn lọ sí UK wọ́n ti wà lọ́hùn ní ayọ̀ àtàlàfíà ní ọtọ́rìtà wa mi dáàbò bò wọ́n o dúpẹ́ ọṣẹ́ ránṣẹ́ yóò ní bàjẹ́ wa máa gbèrú sí o ọṣẹ́ o ẹ̀rí mi nìyẹn o pẹ́pẹ́ mi náà ní ìgbórí òkè ògo lásán o ọṣẹ́ o wọ́n máa bá mi ràn yín lọ́wọ́ o ọmọ yín náà wọ́n máa láàánú ọmọ ṣe rẹ̀ o wọ́n ti ní ògòdé ní ògòdé òní tì mí o ẹ̀ ṣe sà ẹbí ẹ̀rí mi nìyẹn.
4: Prophetic night, we go pray, worship, receive deliverance from Tuesday, September 4th to Wednesday, 9, 2026, with Baba Authority, Prophet Samuel Adebayo Ojo, Abuja Total Freedom. This night, your time for liberation. Breakthrough, done with expectation, live with testimony.

Second King chapter 6 ìwé àwọn ọba kejì orí kẹfà ẹsẹ àkọ́kọ́. Àwọn ọmọ wòlíì wọ́n wí fún Elisha pé sáà wo ibi tí àwa gbé jòkó níwájú rẹ̀ yìí ó wá jù fún wa. Jẹ́ kí àwa kí ó lọ àwa gbé ọ ká lọ sí Jordani kí olúkúlùkù wa kó lọ mú ìtì igi kọ̀ọ̀kan wá sì jẹ́ kí àwa kí ó ṣe ibì kan tí àwa máa gbé. Òun sì dáhùn wípé ẹ máa lọ. Verse 3 ẹnìkan sì wí pé kí ó wù ọ́ èmi bẹ̀ ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ. Òun sì dáhùn pé èmi ò lọ. Bẹ́ẹ̀ ni ó bá wọn lọ. Nígbà wọn dé Jordani wọn ké igi. Ó sì ṣe bí ẹnìkan ti ń ké ìtì igi àáké yọ sínú omi. Ó sì kígbe ó sì wí pé yé olúwa mi àtọ̀rọ̀ rẹ̀ ni. Ènìyàn Ọlọ́run sì wí pé níbo ló bọ́ sí. Ó sì fi ibẹ̀ hàn. Ó sì ké igi kan ó sì sọ sínú rẹ̀. Irin náà sì léfò. Verse 7 ibi tá ti dánu dúró. Nítorí náà ni ó wí pé mú. Ó sì náwó rẹ̀ ó sì mú. Kọ́ sílẹ̀. Tell God to follow you anywhere you are going. Tell God before you tell anybody. Ẹ máa sọ fún Ọlọ́run kó tẹ̀lé yín lọ síbikíbi tẹ bá fẹ́ lọ. Tẹ́ ẹ bá dá lọ ẹ sàn kanu ẹ ní lè rí mọ́. Anytime you go alone you will suffer alone but when God go with you there will be a provision for you. Anywhere God will allow you to go he will protect you there. Ibi tọ́lọ́run bá ti jẹ́ kó o lọ ó máa dáàbò bẹ́ẹ̀ níbẹ̀. When God is aware of where you are living now protection is guaranteed. Tọ́lọ́run bá mọ̀ nípa ibi tó ń gbé sìn ààbò wà ń bẹ̀ nìyẹn. Ààbò dájú ń bẹ̀ kò sí tó máa ṣe fọkànbalẹ̀. Inform God before you start the business because at the middle of the business storm may rise but if God is at the midst of the storm sooner or later the storm will cease. Tí o bá ti sọ fọ́lọ́run kíjì tó dé Ọlọ́run ti wà láàrin ìjì nìyẹn. Tíjì bá wá bẹ̀rẹ̀ ìjì á dáwọ́ dúró torí Olúwa ń bẹ láàrin ìjì. Ẹ pàtẹ́wọ́ fọ́lọ́run. You must put it in your mind that in this world you can never succeed alone. O gbọ́dọ̀ fi sọ́kàn rẹ pé inú ayé yìí o lè dá sí àṣeyọrí kankan láyé. As a mere human being we cannot succeed. We will need higher power. Gẹ́gẹ́ bí ènìyàn a ò ní lè ṣàṣeyọrí torí ẹlẹ́ràrá ni wá. A wà nílò agbára tó ga jù wá lọ. And who is that higher power? It is God Almighty. It is not enough to give birth to children. It is not enough to send your children to school. You still need to commit your children into the hands of God. Kò tó fún ẹ láti bímọ nìkan kò wá òkè tó láti kọ́mọ ẹ ní ilé ẹ̀kọ́ bí kò ṣe pé kò da àwọn ọmọ yẹn kó kó wọn sí ọwọ́ ọlọ́run láì bá rí bẹ́ẹ̀. Apanijẹ́ ń bẹ nínú school. Ògiri school àmọ́ owó tí wọ́n mọ yòókù ọmọ jáde. Ṣùgbọ́n tó bá fi ọmọ ilé Kristi lọ́wọ́ kú wọ́n lè wó o. Bọ̀tọ́ ọmọ tiẹ̀ máa kúrò ń bẹ̀ náà. Tẹ bá dé wà ní ẹjọ́ ọmọ mi mo wá bó ni. Ṣé kò sí lábẹ́ àwọn tó wó? Ẹ wọ́n lè lò náà wà ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan kò sí. Olú náà rò. Ìwọ́ gba àlàyé lọlé torí ọmọ tọ́lọ́run fún ẹ èso lè pa lọ́wọ́ ẹ. Fún mi ní fire now. Ta ló máa fún mi ní fire lórí èso báyìí? Ìgbà tí àwọn arákùnrin yìí fẹ́ lọ wọ́n fẹ́ lọ kọ́ ilé olúwa pé kó fẹ̀ sí wọ́n láìkì wàásù tí Elisha máa ń ṣe fún wọn. Ìpàdé tán máa ń ṣe wọ́n láìkì ẹ̀ wọ́n láìkì wòlíì olúwa wọn. Ibi ti há fún wa àwa yóò lọ a lọ ké igi a ṣe ibi tó fẹ̀jẹ̀ lè lọ kó lè gbà wá wòlíì wípé ẹ máa lọ. Wọ́n á ní lọ ṣá o. Kí ló dé? Àfi tẹ bá máa tẹ̀lé wa ṣá. Abẹ̀yìn ẹjọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé ẹ bá wa lọ. Ó sì wí pé èmi yóò lọ. Ìgbà wọn débẹ̀ àṣẹ wọn yà ké ni wọn ń gégi etí odò ni igi tó dá wà. Bọ́n ṣe ń gégi lọ́wọ́ irin tí ń bẹ nínú igi àáké ó yọ sọnù sáàrin àgbà mi. Ha ìyẹn kàn pariwo ni pé yé wàhálà rè àáké yọ sómi àtọ̀rọ̀ rẹ̀ ni ẹni àkọ́ tó máa dojúkọ ni olúwa mi ìyẹn wòlíì àtọ̀rọ̀ rẹ̀ ni sá wòlíì wípé níbo ló bọ́ sí. Ẹ̀yìn májì kí wòlíì mọ́ tẹ̀lé wọn lọ. Ó dàbẹ̀ pé àkẹ́yẹn máa wọ́n níye nígbà yẹn lọ́hùn-ún torí àwọn alágbẹ̀dẹ ìgbani iṣẹ́ ńlá ni wọ́n ṣe kán tó mú orí àké jáde. Ẹnìkan wá lọ yá káti fi ṣiṣẹ́ olúwa àkédè ti bọ́ sọnù. Kí ló máa ṣẹlẹ̀? Wòlíì ẹ gbà wá wòlíì wípé ọ̀gán bo ló bọ́ sí.
Oluwa o de so pe baba ipi ni o bo sile kan to se talo o wa ni egegekere kan fun mi o ma ni adagekere kan tabi anything o wa fi gegegekere kan woli wa jugi e ti center bi to bo si yen igba na ni ake foyo woli wa ni bo se foyo yen emu enowo ke mu wa wa siri eko ti mo fe ko emi number 1 ni pe ma da lo si traveling yen o se se ko ma de mo e kule ninu leyin ke to lo ki lo te n gbon bae ti e ro eru sinu moto ti e pe awon te fe lo ba pe in the next 6 hours mo detan kini bible so nipa awon to so pe to ba de odun to nbo awon ma bere business kan kini bible so nipa awon ti won so pe to ba ya awon lo si owo kan ni ilu bae awon si de o ni wo asiwere so mo boyo dodun to nbo o lo ma jere lodun to nbo o si se business so sta lo so fe po dodun to nbo so ti pa ibire so ti yi ojo pada so ti ra ojo pada ko to ko nule somebody hallelujah be iwasu yi ni mo so fun pe let God go with you je kolorun bere pelu e that business you're about to start let God start with you do not enter that house unless you tell God let God sanctify that building so that you will not lose any of your child je kolorun bless ile yen ko to wonu e ko ma ba di pe e ma ma so mo nunu le yen se le pe prophet iranse olorun alaye baba woli woli mi mo ma ti ri le ti mo fe rent o tori mi o ti ko le o omo ijo yin ni mi o wa ni number 7 Temidire street baba se mo le pa e ba nboluwa lere agbari ni won lo o sese koko le to ngbe ni o tun fe fagbari wonu le mi so ni ma so akenu bayi no we soke today I professor to ba ti sam o ni so iye bi yenu ode to je pe nigba telomiran se wahala lowo ota oni soro won ni gbogun ti tere se re ba dele to go on fe de ogun awa dide ni waju leyin eyin eniyan e pariwo pe ori olori koni gba se mi se pe koluwa o jo nigba ti ri ayo yin ba de kan ma se fiku si olowo eyin eniyan e lo wa bo ijeun ati sibi television ninu e o fi folabo ohun e ma gbebo a oni se friday program lo se yi tora n lo si arugbojo prayer city iyen nikire sugbon wednesday ose yi la o se adua tose yi loni ni o oni oloni ni ipade na dide bo se n gbo mi yen loni ko si ma bo aro wednesday ni ke ma bo ago mejo aro a de gbe wa ago meji gbogbo eniyan a prophecy and solution ati deliverance ati gbogbo isegun olorun ni yo sokale ti gbogbo eyan de ro na bayo e ba nwa gbogbo awon ti won ni gbese lorun oluwa lo fe clear e ati gbogbo awon tara ni o lo fe tu won lara e ba n pe awon akobi kan ma bo wednesday ose yi a bo ni ke mu lowo ati sibi jeun gbogbo eni fe gere omo e atawon to fe ni isinmi dandan ni ori ofe ti de ka pade wednesday ose yi teni ke ni ba so fun o pe o le gere wa so fun pe iro lo pa so pe ma gere ogo mi ma si ra anugba o di aro wednesday to ba ti de killan ko junction side of a garage e bere pe church arugbojo le lo ni killan ko junction yen lo ti bere arugbojo ni ofa garage ayo la pade la aro wednesday ogun okuku ati agbara to fe dide loju ayo re yo

0: Arúgbọ́jọ́ ti wáyé fúnra ẹ̀. Nígiri agbọ̀mù. Arúgbọ́jọ́ Prayer City. Ẹ̀yàn fàgbọ́ gbọ́dọ̀ ìgbà yà bóyá nínú ìpàdé máa jẹ́ mú 72 hours. Alárò Peter Adékúnlé Adégbè ìjọba àbá orí òkè arúgbọ́jọ́. Ó ń ṣe tó fẹ́ sọ gbogbo kò ṣeé ṣe ní ṣíṣe látọjọ́ Friday 4 September 2026. Impossibility to possibility. Ọ̀gùn tó ti gbé kiri lọ́jọ́ tó pẹ́. Tí wọ́n sọ fún ọpẹ́ sọ̀rẹ̀ tínú lórí ẹ̀. Gbogbo ẹ̀yin tó ń pọ̀ǹgbẹ́ ògè. Ẹ máa bọ̀. Àṣẹ fẹ́ gbé yín lórí sókè o. Nípasẹ̀ bí ọ̀pọ̀ ṣí Ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí nígbà tí bàbá wòlíì. Peter Adékúnlé Adégbè ìjọba bàbá orí òkè arúgbọ́jọ́ yóò máa sọ tẹ́lẹ̀. Wákàtí wákàtí ní Nádọ́ máa jò. Látọjọ́ Friday 4 Sunday 6 September 2026. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àpọ̀mù junction ni ẹ máa bọ̀. Nígire along Ìbàdàn expressway. Arúgbọ́jọ́ Prayer City rẹ̀ dìyẹn. Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú bí wọn náà bá lè wà ńbẹ̀.
1: Kí ló dé tó jẹ́ pé nígbà tẹ́lòmíràn ṣe wàhálà lọ́wọ́? Ọ̀tá ò ní sọ̀rọ̀, wọn ní gbógun tì. Téèrèṣẹ́ rẹ̀ bá délẹ̀ tó gùn ọ̀fẹ́ dé, ogun á wá dìde níwájú lẹ́yìn. Ẹ̀yin ènìyàn ẹ pariwo pé orí olórí kò ní gbà ṣe mí ṣe. Pé kólúwa ó jọ nígbà tí rí ayọ̀ yín bá dé, kán mọ̀ ṣe fikú sí ọ lọ́wọ́. Ẹ̀yin ènìyàn ẹ lọ wá bọ́ ìjẹun àti síbí tẹ̀lé fi jẹun nínú ẹ̀. Òfin fọlábọ́ ọ̀hún ẹ mọ̀ gbébọ̀. A ò ní ṣe Friday program lọ́sẹ̀ yìí tó rà ń lọ sí arúgbọ́jọ́ Prayer City ìyẹn níkiri. Ṣùgbọ́n Wednesday ọ̀sẹ̀ yìí la ó ṣe àdúrà tọ̀sẹ̀ yìí. Lónìí ni òní o lónìí ni ìpàdé náà. Dìde bó ṣe ń gbọ́ mi yẹn lónìí kò sì máa bọ̀. Àárọ̀ Wednesday ni kẹ́ máa bọ̀. Aago mẹ́jọ àárọ̀ a dẹ̀ gbé wa aago méjì. Gbogbo ènìyàn a prophecy and solution àti deliverance àti gbogbo ìṣẹ́gun Ọlọ́run ni yóò sọ̀kalẹ̀ tí gbogbo èèyàn dẹ̀ rán náà báyọ. Ẹ bá ń wá gbogbo àwọn tí wọ́n ní gbèsè lọ́rùn. Olúwa ló ń fẹ́ clear ẹ̀ àti gbogbo àwọn tára ń ni ó lóun fẹ́ tù wọ́n lára. Ẹ bá ń pe àwọn àkọ́bí kan máa bọ̀. Wednesday ọ̀sẹ̀ yìí a bọ́ ni kẹ́ ẹ mú lọ́wọ́ àti síbi ìjẹun. Gbogbo ẹni fẹ́ gèrè ọmọ ẹ̀ àtàwọn tó fẹ́ ní ìsinmi dandan ní orí ọ̀fẹ́ ti dé. Ká pàdé Wednesday ọ̀sẹ̀ yìí tẹ́nikẹ́ni bá sọ fún ọ pé o lè gèrè wà á sọ fún pé irọ́ ló pa sọ pé màá gèrè ògo mi màá sì rà ànúgbà. Ó di àárọ̀ Wednesday tó bá ti dé Kilanko junction side of our garage. Ẹ béèrè pé ṣọ́ọ̀ṣì arúgbọ́jọ́ lẹ ń lọ ní Kilanko junction yẹn ló ti béèrè arúgbọ́jọ́ ní ọ̀fà garage. Ayọ̀ lápàdé láàárọ̀ Wednesday. Ogun òkùnkùn àti agbára tó fẹ́ dìde lọ́jọ́ ayọ̀ rẹ yóò tẹ̀.

Rẹ̀tìní, ògèdè jíṣẹ́, làárọ̀tùní, ṣàgbà bí àti ṣàgbà tọ̀, ṣẹ́mbílì bìkọ́, ó tún fẹ́ máa gbójú ọwọ́ ṣe ṣẹ̀mẹ̀ ń kú ẹ, lórí gbogbo tí wọ́n bẹ tún wí tí wọ́n bẹ tún sọ, làágbé rẹ̀ ìdárayá, làátọ́rílẹ̀dẹ́ wà Nàìjíríà, títí dé gbogbo kọ̀rọ̀ kọ́ndù ilẹ̀ Áfíríkà, dé mọ́ nílẹ̀ Ìró, òye nípa pàpà láti ibẹ̀, gbogbẹ̀yìn olólùfẹ́ chọ́ọ̀sì ti ilé tó kó ní gbogbo ilẹ̀kílẹ̀ olúwẹ́kù iṣẹ́ wa ọ́nìkan wí aṣubú mòró gùrò rédékété olúwẹ́kù iṣẹ́ ẹ̀kú oríire ọjọ́ ọ̀tànà déédé ẹ̀yìn olólùfẹ́ chọ́ọ̀sì ẹ̀kú iṣẹ́ takuntakun àmì ayò kan dondo lẹ́ẹ̀fi parí ẹ̀sùn ṣẹ̀dá lẹ́ẹ̀fi pa wọ́n mọ́ta lé bàbá wọn nínú ìdíje champions league tó ran qualifier. Èyí tó túmọ̀ sí wípé orí ti bá yín ṣe orí ti bá Chelsea ṣe láti lọ kópa nínú ìdíje champions league nítorí pé 6-2 la gbígbé èèyàn lẹ́fi parí ẹ̀sùn ṣẹ̀dá bí ejò àjẹ ní ìgbésẹ̀ kíní tí ẹ mọ́ ìgbésẹ̀ kejì first leg and second leg gẹ́gẹ́gẹ́ nìyẹn Chelsea ẹ kú oríire náà champions league ó ti ṣí ọ̀fun yín pa kódà. Ẹ máa ṣe ṣẹ̀mẹ̀ ń pẹ́ lápá bẹ̀ẹ́ ṣé bẹ́ẹ̀ bá gbàgbé àbí kí n kúkúrán yín létí kí n gbé yín débẹ̀ pátápátá porogodo wípé tá a bájọba àṣà lè jẹba. Tí Chelsea lọ́kùnrin tí ò bá tẹ̀ lé lọ sínú ìdíje UEFA Champions League lójú ayé ó ṣàyẹ̀kẹ́ lè lọ lójú ooru táwọn obìnrin yín tán bá ti lọ àbùṣe mà ti bùṣe nìyẹn sínú ìdíje eléyìí tó jẹ́ tàwọn obìnrin àwọn obìnrin yín ní sáà tí ń bọ̀ wọ́n lọ kópa nínú ìdíje UEFA Women Champions League àwọn obìnrin Chelsea wọ́n pegedé lọ́jọ́ ọ̀tà náà láti lọ kópa nínú ìdíje UEFA Women Champions League 2026-2027 lẹ́yìn tí wọ́n ṣàkóso rúlà tí wọ́n sì tún sábà tẹ̀yà mọ́ dínkù obìnrin tó jẹ́ tirẹ̀ ṣòṣàìdà pẹ̀lú ẹ̀mí ayò mẹ́fà sí méjì nínú ìgbésẹ̀ àkọ́kọ́ àti ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní tó wáyé lọ́sẹ̀ tó kọjá tẹ mọ́jọ́ tàná gẹ́gẹ́ bí nǹkan ṣe wá lọ Chelsea lóbìnrin yóò darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal tẹ mọ́ Manchester City lóbìnrin tí wọ́n jìjọ wá látòrílẹ̀dẹ̀ wòrè látòrí lẹ́dẹ̀ England igi Landi èèyàn nínú ìdíje Women's Super League MSL láti lọ kópa níbi ìdíje yìí kó tó ìtìlọ́pọ̀ pẹ́kójú ara ẹni eléyìí tí yóò wáyé lọ́jọ́ jimo ti ṣàyà ọ̀la lára àwọn ọkọ̀ agbábọ́ọ̀lù lóbìnrin tí wọ́n jẹ́ 18 ìyẹn 18 tí yóò máa kópa nínú ìdíje UEFA Women Champions League 2026-2027 ẹ̀yin ti Chelsea lẹ́ẹ̀kan sí mo kẹ̀dẹ̀ kí yín ẹkú oríire o ẹkú fẹ̀ràn jẹ̀kọ́ ẹ̀dẹ̀kú kíre ẹ máa ṣe ṣẹ̀mẹ́ pẹ́ gbòòrò ayé engineer Victor dákun súnmọ́ mi sápá bí jẹ́ kí n rí ẹnìkọ̀ọ̀kan èjèèjì lórí ọwọ́ ti Chelsea yẹn ẹja máa kíra wa wípé akójúmọ́ atúkọ̀ọ́júmọ́ mọ́ akójú làtúrọ́ ọmọ odù tó dá ìwà gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ètò lágbóṣọ́ láti ìkànnì tó táwọn yọ dáyámọ́ọ̀dì ni wọ́n pápá bí engineer Victor jẹ́ kí n rí ẹ lápá bí diamond gangan ni wọn papa bí ìkànnì tó dúró kokoroko tó dúró kakaraka tí ò ga tan tó dúró kórí òkè tábìlì ń gbòòrò ayé gangan nìyẹn gẹgẹ bí nǹkan ṣe lọ.

wa gogogo ni won pe ami ayo marun se yo kan olo lanfani lati pada wade lojo tana gogogo niyan ni ipele totogun si asekagba eyan semi final lowo ta wa yi Ipe gbẹ́bọ̀lẹ̀ dópin, òun ló jẹ́ wípé, òun ma lọ́nfàní láti kojú ikọ̀ gbẹ́bọ̀lù tó bá jáwé olúborí láàrin ikọ̀ gbẹ́bọ̀lù orílẹ̀-èdè Ghana kan, ìyẹn Amapedo Koa àti ikọ̀ gbẹ́bọ̀lù Dominique FC, ìyẹn láti orílẹ̀-èdè Benin. Ẹni tó bá jáwé olúborí nù àwọn méjèèjì, òun ní ikọ̀ gbẹ́bọ̀lẹ̀ dópin, yóò lọ́nfàní láti kojú ìyẹn ní àṣekágbá, bó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ́ dé, ọgbà bẹ́ẹ̀ ìdíje wà fún bí under 17 championship ikọ̀ gbẹ́bọ̀lù Golden Eagles ti ilẹ̀ wa Nàìjíríà lónìí ni kò ní dínú tomorrow, èlé tó jẹ́ wípé ìyíkoto yóò wáyé tí wọ́n mọ̀ àwọn tí yóò jẹ́ orogún wọn tí wọ́n jọ máa bẹ nínú sọ̀rí nítorí pé ayẹyẹ ìyíkoto ìtìlọ́pọ̀ ọ̀pọ̀ yẹn yóò padà wáyé ìyẹn lónìí lórílẹ̀-èdè Burkina Faso gangan nìyẹn òun bẹ̀ ló jẹ́ wípé ipa gbábọ́ọ̀lù Golden Eagles wọ́n ti máa mọ̀ ta làwọn ó kojú ìyẹn nínú ìdíje 2026 wà fún bí under 17 championship nìyẹn bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé mo gbé bọ́dì kúrò lápá bẹ́ eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn ó dórílẹ̀-èdè Poland nínú ìdíje ìfẹ́ yìí àgbáyé elétò jẹ́ ti àwọn obìnrin tọ́jú orí wọn ń bẹ láàrin ogun ọdún níbi tí ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Falconet tó jẹ́ wípé wọ́n ti máa lo dọ́là lọ́wọ́ tá a wà nínú ìrìnàjò oṣù tá a wà yìí olùkọ́ ni wọn ìyẹn Moses Aduku òun ti fọwọ́ sọ̀yà yàn ń kókó ọ̀rọ̀ sí gbòòrò ayé òun lè má lọ fọ́ o nítorí pé 44 minus 4 òun ló fọ́ tí ń gbòòrò ayé òun lè wẹ́sọ̀ òun ní jẹ́ rí gbogbo àwọn agbábọ́ọ̀lù mi ilé tí mo kó sọ̀dé yẹn tí ń ṣe ṣe ikọ̀ agbábọ́ọ̀lù Falconet òun ní pátápátá wọn ti ń gbáradì dáadáa lórí àti pé kí nǹkan kó mú yẹ̀sì fún wọn ìyẹn tó bá dọjú ajé nínú ìfẹsẹ̀wọnsẹ̀wọn àkọ́kọ́ ilé tí wọ́n gbà nínú ìdíje 2026 FIFA under 20 women world cup ilé tí yóò wáyé ọjọ́ keje oṣù tá a láǹfààní inú rẹ̀ yìí ó gangan ni wọ́n máa láǹfààní láti kọ́kọ́ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain gangan nìyẹn ẹ̀rọ tí wípé láyé àjẹta lọ́wọ́ ọ̀sánpọ̀ gánrígánrí ọba makin kùtùkùtù ọba àgbò òun ni wọ́n gbé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tá a lè pè ní free world cup match nìyẹn tá a kó ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè korea republic ọmọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n ta nígbà tí wọ́n lu tari tá a lu olùkọ́ ni wọ́n moses aduku lọ́gọ̀ọ́ ẹnu alaye ó bá ẹnu bọ̀rọ̀ òun ní lọ́wọ́ tá a wà yìí òun ní gbogbo àfojúsùn ó dá lórí pé ká kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain o tẹ́ ẹ bá gbàgbé inú sọ̀rí f òun ni wọ́n pín wọn sí o ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn kò bẹ́jọ́ dé mo ti gbé bọ́dì ó yẹ pàápàá ẹ̀jẹ̀ ń lọ sínú àjọ tí ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ìyẹn ní ilẹ̀ wa nàìjíríà nff wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ìgbìmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ yẹn ìyẹn láti bójútó àjọ nff ó ṣeéṣe kó jẹ́ wípé wọ́n lò tó oṣù mẹ́fà sí ọdún kan lórí àti lè mú pípé kí gbogbo nǹkan kó padà bọ̀ sípò ìyẹn lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà nílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn ilé tó lu jáde látọ̀dọ̀ àjọ tí ń bójútó bọ́ọ̀lù tí ń bójútó eré ìdárayá lápapọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn national sports commission àtọ̀jọ fifa ẹgbẹ́ ẹ̀bá gbàgbé ẹran tí wípé láyé àjẹta òun ní kò nsc ilé ti ẹnì tó jẹ́ alága wọn ṣéun dínkù tó kó àwọn aṣojú ilẹ̀ nàìjíríà lọ ṣe ìpàdé pọ̀ ìyẹn pẹ̀lú ààrẹ àjọ fifa ìyẹn nílùú sudan lọ́jọ́ láyé àjẹta níbi tí wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kọ̀wé fi ṣẹlẹ̀ ìyẹn nínú àjọ yẹn ṣùgbọ́n lọ́wọ́ tá a wáyé ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ìgbìmọ̀ tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ yẹn ó ṣeéṣe o ó jẹ́ wípé wọ́n lò tó oṣù mẹ́fà tàbí sí ọdún kan ó tó di pé wọ́n padà láǹfààní láti ṣe ètò òdìbò èèyàn ní sípò nínú àjọ nff bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó dá kó tó di pé mo máa lọ sílẹ̀ òkèrè ní kókó ìjèjì ẹ̀jẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù ọlọ́wọ́ sínú ajáde apẹ̀rẹ̀ lóbìnrin torílẹ̀-èdè wa nàìjíríà the tigress wọ́n ti balẹ̀ sílùú benin ẹ̀jẹ̀ lórílẹ̀-èdè germany gangan nìyẹn níbi tí wọ́n ti láǹfààní láti lọ máa kópa nínú ìdíje fiba women basketball world cup ilé tí yóò wáyé gẹ́gẹ́ bí ìròyìn ṣe jẹ́ kó di mímọ̀ ẹni tó jẹ́

senator ita ena o gagaga lokoko lanfani lati gba won lalejo eyan lojo tana lo gba ti won gunle eyan sori le de jamne niyan o ye kuku janja yin ko ta gborongodo we pe dije FIBA women basketball world cup yen yo waye laarin ojo kerin ti ojo ketala osu ta lanfani lati ma benu re eyan nilu benin Lori le de Germany niyan nbi ti ko lori le de wa Nigeria lobirin ta won na yo ti ma lanfani lati ko gba eje nbe yin de be pe wa ta ki faja we pe isori bi o gagaga ni won pe ipa agba bolu alowo sinu ajade apere lobirin tori le de wa Nigeria the Tigers si o pelu ipa agba bolu pelu orile de France orile de South Africa South Korea oje ati Hungary bo je je niyan lagba be yen bo tin lo sile okere ne tori pe mi gbodo sule tin si gbodo wararo shege nfa jangboraye eyin omo mi orimoji abi pe pasoro ile wonje we se nbe lagba be yen sha eyin ti jose eyin ti mayu eyin ti liverpool eyin ti arsenal eyin omo galactico ala madrid eyin ti barcelona eyin ti ac milan o ya gbogbo eyin ti manchester city e je ma rowo yin loke ni kokan jeje gbogbo n tem duro sojo pa ye lu jara ye mi gbo kun ye edamu e yojo e furu e kede rupa na o ye ja lo sinu idije bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré ìyẹn US Open bó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹyẹ tòlóńgò méjì ẹyẹ mẹ́ta tòlóńgò wáyé tòlóńgò kìí ṣe tòlóńgò wáyé kìí ṣe méjì náà kìí ṣe mẹ́ta báyìí méjì ni àwọn ni wọ́n bà pẹ̀pẹ̀pẹ̀ síbi títàrí dáná mẹ̀dẹ́ ndv tó ti láǹfààní láti máa kópa ìyẹn lọ́jọ́ tànà tako ọmọ bíbí orílẹ̀-èdè wòrè orílẹ̀-èdè Sebastian yẹn ìyẹn Sebastian John àmọ́dé bọ̀ ṣùgbọ́n dàníìlì ó láǹfààní láti fakọyọ èèyàn lọ sí ìpele rọrin tírírànsì nìyẹn gẹ́gẹ́ bó ṣe já wípé àmì ayò mẹ́fà sẹ́yọkan mẹ́fà sí mẹ́ta méje sí máa márùn-ún ó gangan ló fi fakọyọ èèyàn lọ́jọ́ tàná yẹn gangan nìyẹn bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó dẹ pàápàá ìwọ ti gbé bọ́ọ̀dì kúrò lápá ibẹ̀ ó dọ̀dọ̀ àwọn agbábọ̀ọ̀lù ọlọ́wọ́ sínú ajáde apẹ̀rẹ̀ ìyẹn nílẹ̀ òkèrè ikọ̀ LA Clippers ọ̀dọ̀ wọn ni mo láǹfààní láti balẹ̀ sí o simply because àjọ tí ń bójútó bọ́ọ̀lù ọlọ́wọ́ sínú ajáde apẹ̀rẹ̀ ìyẹn lágbàáyé National Basketball Association wọ́n ti ṣá kókó rúlà ìyàmọ́rù ikọ̀ LA Clippers wọ́n ní kí wọ́n lọ sanwó ìtanràn ilé tó jẹ́ ìlú mílíọ̀nù lọ́nà méjìlélógún òkúlé ọwọ́ méjì pọ́ùn ìyẹn 22.2 million pass ni tó jẹ́ dèdè mílíọ̀nù lọ́nà ọgbọ̀n dọ́là látàrí pé wọ́n ní wọ́n ṣe pàṣípàrọ̀ kan ìyẹn lórí pé ọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ ìkan lára àwọn agbábọ́ọ̀lù wọn ìyẹn kyle leona wọ́n ní sódì ọ̀bọ̀ wẹ́lẹ̀ tẹ́ ẹ ṣe yìí wọ́n lẹ ẹ̀gbọ́n ẹgbọ́dọ̀ lọ sanwó òtanràn yẹn bó ṣe jẹ́ nìyẹn ó yá mo tún fìyẹn lẹ̀ nítorí ìjọba àkókò ó dọ̀dọ̀ gbọ́ àwọn àkànṣe nìyẹn o mo balẹ̀ pẹpẹpẹ sọ́dọ̀ tazifuri tó jẹ́ ògbóǹtagì ìgbọ́júmọ̀ kan akànṣe káàkiri tùbútù róòlù àgbáláyé alayé ti sọ̀rọ̀ ṣàkàṣàkà èèyàn sí anthony joshua èèyàn ọmọ ti alórílẹ̀-èdè nàìjíríà ó ní kó má parọ́ ó ní ṣẹ̀rí anthony joshua ó lóòjò ni bó tilẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àwọn méjèèjì wọ́n ń gbáradì láti ṣe bẹ́ẹ̀ kí wọ́n tún kojú ara wọn gẹ́gẹ́ bí tari èèyàn tazifuri bó ṣe sọ̀rọ̀ èèyàn lọ́jọ́ tànà ó lóòjò òun ní anthony ọláṣẹ ní joshua tó jọ mọ ti a gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ lápá ibẹ̀ yẹn mo ní ìjà yín ló ní fẹ́rẹ́ ń jógí ni ó dẹ pàápàá ẹjẹ́ máa lọ ságbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láìtẹ̀tì láìtẹ̀ wararu kí n kọ́kọ́ balẹ̀ pẹpẹpẹ èèyàn sínú ìdíje siria lórílẹ̀‐èdè italy gangan nìyẹn lọ́nà wọ́n ti kéde olùkọ́ ni ikọ̀ agbábọ́ọ̀lù kò mọ̀ ìyẹn Cesc Fabregas gẹ́gẹ́ bí coach of the year èyẹ fún sáà ìgbábọ́ọ̀lù 2025-2026 gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé agbábọ́ọ̀lù nígbà kan nínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal náà owó patú méje méje elétò lọ́dẹ ń pa èyẹ láti kó ikọ̀ agbábọ́ọ̀lù kò mọ̀ wá sínú ìdíje ife ẹ̀yẹ elétò àmọ̀ sí UEFA champions league fúngbà àkọ́kọ́ gẹ́gẹ́ bó ṣe já wípé ó ṣe dáadáa èyẹ fún ikọ̀ yẹn nítorí pé láti siri bí
siri bi lo ti lanfani lati ko won wo sinu idije ele to je wi po se kanrin eyan idije siria lori lede Italy lojo tana won wa kede re gege bi coach of the year for the 2026-2025-2026 campaign bi nkan se lo won mo bi bi ori lede Spain na o le mi gbeyin temi de be o ya mo ti gbe body kuro lapa be yen nitori ijoba akoko o dinu idije la liga domido odo are won eyan javia tevas o nbe ni mobile si o nitori pe alaye ti je ko di mimo o lo nsegbe leyin rodri lati pe ko tun gba meye balloon dio eyan todun yi gẹ́gẹ́ bí javia teva bó ṣe jẹ́ kó di mímọ̀ ó ní tẹ bá rí rodri tó jẹ́ adé àárín gbogbo mọ́ tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù manchester city tó ti wá ń fẹ́ràn jẹ̀kọ́ lọ́wọ́ tí àwọ̀ ẹ̀yẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona ó ló jẹ́ adé àárín gbogbo mọ́ tó fẹsẹ̀ méjèèjì dúró dáadáa tó sì jẹ́ wípé àmẹ́yẹ balloon d'or 2026 ó ló tọ́ sí lọ́wọ́ kan làgà sí kalẹ̀ nítorí pé ó pa túrú buribi nílé tọ́lọ́dẹ pa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tó tẹnubodò tẹnubepo lọ́jọ́ òní lórí ilẹ̀dẹ̀ amẹ́ríkà mẹ́síkò tí mọ́ kánádà yìí bẹ́ẹ̀ bá gbàgbé àmì ẹ̀yẹ balloon d'or tọdún yìí orílẹ̀-èdè united kingdom ni ó ti wáyé ìyẹn nílùú london ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹwàá ó gangan ni gbogbo àmì ẹ̀yẹ ayẹyẹ yẹn tí yóò kẹ̀dẹ̀ láǹfààní láti wáyé ṣé rodri wà lè gbà ṣá ókè kò sí wàhálà ẹ̀jẹ̀ ń gbé bọ́ọ̀dì kúrò ńbẹ̀ kì í máa lọ sọ́dọ̀ tọrẹ agbábọ́ọ̀lù nígbà kanna fún ikọ̀ agbábọ́ọ̀lù chelsea kódà ó gbá bọ́ọ̀lù rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ẹ̀yìn ti chelsea ẹ̀yìn ti arsenal ó yẹ bàmí àbúrọ̀jì ìdádé labújà gàbá gbogbo chelsea làjẹgúnlẹ̀ lè lọrin mi gbọ́pẹ́ èyí lọmọ ọgá ńlá níta kọgun nílùú lẹsà abúlẹ ṣòwò lẹsà òye àjàskọrì wáyà mórí ẹ lápá abẹ yẹn ẹyin ti di gọnà alhaji wáìdì kọlá adéjùmọ ìgbọkú ẹ òye bàrẹsì agbábọ́ọ̀lù nígbà kanna nínú ikọ̀ agbábọ́ọ̀lù nípa fc tí sì ẹ̀ ní gọmọ lálàyé láǹfààní láti dúró sí lọ́wọ́ tàwẹ̀ tó ti ń fẹ̀yìn mẹ́mu ìgbọ́pẹ́ akéǹdé gbẹ̀gbọ́n ó yẹ coach akẹ́ àbáyọ̀mí olùdásílẹ̀ gonet football academy ní gbogbo àtàkù masayis àwọn ti gọ́nàsì tó dúró rè nìyẹn ọ̀dọ́ ti chelsea àti gọ́nàsì yẹn kí n mu láti bẹ̀ lọ sórílẹ̀-èdè gabon nítorí pé premier emeka aubameyang ó ti kéde o òun ní kò sóhun tó ní bẹ̀rẹ̀ tí ìlópin òun ní lọ́wọ́ tá a wà yìí èmi ti fẹ̀yìn tì kúrò lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà tó jẹ́ ti international à ń gbá bọ́ọ̀lù forílẹ̀-èdè bàbá ẹni ó ló ti di àfìsẹ́yìn tégun aláre ń fi ṣọ bó tilẹ̀ jẹ́ wípé ìràwọ̀ agbábọ́ọ̀lù atamátàsí náà ọmọ ọdún 37 years of age ọ̀rọ̀ díjẹ́ ránjẹ́ kì láàrin òun àtàwọn wòrì àtàwọn àjọ tí ń bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀-èdè gabon ẹ̀yẹ lórí ìdíje africa cup of nations 2025 tó wáyé lórílẹ̀-èdè morocco àmọ́débọ̀ ṣùgbọ́n wọ́n padà yanjú ọ̀rọ̀ ṣùgbọ́n lọ́wọ́ táwa ẹ̀ ó ní ibi tẹ àbàdé ó ti tó gẹ ọmọ lẹ́fì ẹ jẹ́ ń gbé yín débẹ̀ pẹ́wọ́ta ó gbá bọ́ọ̀lù tó tóbi 40 wọnú àwọn ìyẹn 40 goals fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè gabon nìyẹn nínú farahàn 83 83 appearances ó ṣe jẹ́ nìyẹn onírèfé òfin gbámọ́ ilé tó ti fílẹ̀ ò lè parun ó yẹ jẹ́ ń tún padà wá ìyẹn sórílẹ̀-èdè wa nàìjíríà lápá bí sẹ́nu ìdíje nàìjíríà national football league nìyẹn nla ikọ̀ agbábọ́ọ̀lù crown fc tìlú ògbómọṣọ ẹni tó jẹ́ general manager àwọn àjàbalẹ̀ tuntun lẹ́mẹ̀lẹ́lẹ́ ìyẹn kóṣì wahid bello adeolu ó ti jẹ́ kó di mímọ̀ ó lẹ́gbọ́ sẹ́rí ikọ̀ agbábọ́ọ̀lù ajílété warrior ó ní lọ́wọ́ tá a wà ẹ̀ àyípadà tó gbọgbọ́n yóò kẹ̀dẹ̀ bá wọn o ìyẹn ṣáájú ìdíje 2026-2027 ó láti wípé ìgbà yéré àwọn agbábọ́ọ̀lù ó níyẹn kẹ̀dẹ̀ máa kà sí ara nítorí pé ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ professionalism fi máa kó yàwọ́ ìyẹn gángan ní ikọ̀ agbábọ́ọ̀lù crown fc tí wọ́n fẹ́ gbé lọ́wọ́ tá a wà yìí o tí wọ́n fẹ́ gbé lọ́wọ́ o gẹ́gẹ́ bí general manager tuntun náà ìyẹn wahid bello adeolu bó ṣe sọ̀rọ̀ yẹn sí mi létí fẹ́rẹ́ ń jogi ó lè mí jáyin tèmi lóní bẹ́ẹ̀ta lápá abẹ yẹn ó dá pápápá ẹ jẹ́ ń lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona ọba àṣà
gba o mi dada o gbi te Lewandowski to je rapa gba ballu yin gba kana o ti ja body mimo o ni ni sata waye o lo se se ko je wipe kan yo mu yesi wi pa gba ballu Barcelona papa julo lori pe ki won le gba deve ye UEFA Champions League o ni kilo fa because ni wipe o lawon omo kekeke ele to ja wipe ngba ta wa fi lo dollar ne papa sere cup no o ni pupo ni won ti dagba to si ja wipe won ti ri igbega won si ti ni iriri to si ja wipe won le lanfani lati gba ballu dada o ni te ba wa wenu le te wenu oko awon agba ballu ele ti Barcelona ti won to jolowo ta wa e o ni ti won ba sese dada nkan yo mu yes fun won lati gba deve ye UEFA Champions League 2026-2027 Robert Lewandowski and Johnny Agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Poland o ló láǹfààní láti já mi bẹ́tà o dá pàápàá ẹ jẹ́ ń bálẹ̀ pẹ́pẹ́pẹ́ sọ́dọ̀ Enzo Fernandez adarí gbogbo mọ́ ọmọ bíbí orílẹ̀-èdè Argentina tó jẹ́ agbábọ́ọ̀lù nínú ipa agbábọ́ọ̀lù Manchester City lọ́wọ́ tá a wà ó ti sọ̀rọ̀ ṣàlàyé o ní ẹ̀gbọ́ iwa ti mo wa senu ipa gba bọlu Manchester City o le ala ojo pipe to nti foju sun sini o ni tori po ori ipa gba bọlu Manchester City gege bi ipa gba bọlu ele to je wipe o gbo je fe gbe ko gba pe plate sagba jo o ni zodi avo o ni di abagagaga niyan to n fi wo pe o n gbodo darapo mo won o ni nu n dun ayo n kede kan o ye je n gbe yin debe pelu ata forongodo seri Enzo Fernandez a n jona agbabolu omodun 25 na o ni o je agbabolu akoko ninu itan bọ́ọ̀lù alápẹ̀sẹ̀gbà ele to ja wipe iye owo to fi darapo mo ikọ agbabolu meji o le ni bi 100 million euros niyan o eyan ni ojo opo

0: Tune in to Brilliant, Dan and 88.7 FM.
1: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹ̀lé fún ti gbọ́tí jù àmì títí àtúpalẹ̀ dé ẹ̀kan bọ̀ kì ẹ̀dọ̀ kì ìròyìn níbi táti mọ̀ fún gba yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékàkó káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ̀ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ Saturday tẹ̀ mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ̀ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ̀ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: to se bi eni ti o ba le se bi alaru loyinbo to ba de oja ba ko le se bi adegboro o de lowuro to ni eto yin eto wa eto atunpa le royin
1: yo mi re dodo
0: se ikani diamond ti 8.7
1: okile falafala
0: lo re ni kile kwara
1: wa ti ma gbo
0: o ni ojobo ojo keta o su kesan ninu
1: ebi eko
0: saladi ni
1: o ti gba saladi ebi eko
0: o ni ojobo ojo keta ninu o su kesan odun ta waye lodo tiyin bo le se npe awon kan koko ajimune won ti gbe ke sosoro lohun ro to ni won fe ganu se awon elomiran won gbo mi segbe
1: awon na tuje ti e
0: pelu sibi oweje won da gbelura lohun ro to ni se wari awon engineer victor awon justina Rosemary Robiati Pasola Boroka
1: yes
0: o ni o da da sinu omi lo no be gbelura ni na ibadan
1: abola
0: lamure
1: yes
0: ati abule wedu ero gunfeni ogun bani ni nkan bi ago mejo wuro koja iseju
1: mani
0: Taiwo Adeyemi loruko
1: mi. Emi gan ti gba ka mu mi igba we njo Thursday mo.
0: Alai ni.
1: Bemi ati e ba ti pade bayi mo ati jeun kin to ko le. Eleji re o.
0: Okun mo ni.
1: Awon agbabo won ni Eko lowo wa Ibadan loro ngbe to ba bakada re ni mo ni o. Eku dede asiko yin gbogbo aye kaye te ti gbo wa lojubo to ni ode o da bi oko yin ko aya yin ko awon mo yin ko nko ni se wa. Awon la mo gbe on to da se o eko gboda tupale royin mo sogunba e ja jo mo yo mo bo tin lo loni weko la mo fetiko loni weko elele loni kon gbe kon bo ki lojumo to ni ele nbe won o a mejeji ta jo popo ti o ki po bi isale ko no bi isale jo lo fun na le ngbohun wa ismi olare waju oye wole o
0: all right now baba aworawo to wo eleda lo ro to ni
1: ta la worawo
0: iwo ni o ni owo wa leko wa badan
1: owo awon agba to ba ba kada re
0: ni mo Tao, ala,
1: bariba.
0: Ba ko gba filar. Die, lori awon iroyin.
1: Yes, yes.
0: Are Tinubu mo ti da word no pelu gomina kan nile ye. Bo je pe eni odun kan leni ogota gomina woni ego lowuro to ni.
1: E mo mo na owo kankan lati fi ra ebun femi o. Emi ko mo ma so be o tan fo kenki oro si gboro aye e la nfani lati gbo bi iroyin ba wora tan la ro tuni
0: ile gbe mo asoju sofi leye mo te kevin awon ile ise meji la kan to je ofege ati aposuwo owo toto meji dini ogota toro je ti adari agba ile ise ijoba kan tope pe eru re o npe are lomo bo le se lo egbo lowuro to ni ola
1: eleji re o igbimo asadabo te ko to kan ni le igbimo asoju sofin le wa o le won mo ti ni egbo gbaja bi ami lo mo mo nkan kan o nipa un tin be nle yi ati pe eri ma je mi so foju won wi pe se lo mo sise tako be lo gbe igbese tako an si aye deru ajo emi ko mo so o bi iroyin ba wora tan egbo Lori kini win laaro toni
0: ola lo wuro toni egbe oselu PDP pile kwara won ma fona soju kilo fa egbo lo wuro toni
1: Adeleke si so loju ego igbimo kan oni ise nbe nle ti won se o kini ise to fa le won lowo gan e la fa ni lati gbo bi iroyin ba wora tan laaro toni
0: alright ola abara aja gobo sekere tenu re ko sare po le lo wuro toni We do yin punch momo gba mu keke royin mi waju are Bola Tinubu mo gbede le wuro toni
1: all right
0: toni ewo enu agba ona mo ni obi tin gbo are le yi Bola me Tinubu ti da word no pelu gomina ipinle Sanfara dadala wa bo je pe eni odun mokan le ni ogota are salaye pe gomina o ti gbeyanju o ti fakoyo fun awon eyan ipinle Sanfara ninu atejade kan to de ni ana ojoru adowo abese kawo pataki to tun je abese kawo lori ana ntele fun are Tinubu bayo ona nuga gege bo sewe o ni da wa to se ojo bi re ni ojo keji osu kesan are Tinubu omo bo se bara bade ranse se gomina ipinle Sanfara o pa pa julo lori igbesi akito tó ń ṣe ní ẹ̀ka amáyédẹrùn àtìdàgbà sókè ní ìpínlẹ̀ Zamfara tó ọlá punch ni lówùúrọ̀ tò ní.
1: Ọfẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹ máa bọ́ wá ẹjẹ́ àjọ jẹun ayọ̀ ẹjẹ́ àjọ gbéra wa débẹ̀ lóníwẹ̀kọ́ àti lóníwẹ̀kọ́ ẹlẹ́lẹ́ ó di wọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde lójúmọ̀ tò ní eléjìrẹ́ o ìjọ ojúmọ̀ pé ìròyìn tó ń fọná sójú kẹkẹ níwájú tèmi yìí orin ọlọ́jọ́ ìbímọ̀ ló mọ̀ nǹkan o ẹ mọ̀ mọ̀ ná ten kọbọ̀ one kọbọ̀ láti fi ra ẹ̀bùn fún mi o ṣẹ̀tìmà ló fọ́kẹ́ ń kí ọ̀rọ̀ sí ìgboro ayé bẹ́ẹ̀ bí bàbá ti pé ẹni ọgọ́ta ọdún lókè èèpẹ̀ igbákejì ààrẹ ilẹ̀ wa nàìjíríà ìyẹn sẹ́nítọ̀ kashim ṣẹ̀tìmà bàbá mọ̀ ti ké ti to lórí tẹlẹ́mù àtiwé àtàgbà ọmọ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ọ̀rẹ́ tẹ mọ́ gbogbo àwọn alátìlẹyìn àti alábàáṣepọ̀ pátápátá porogodo ní ẹjọ́ o ó ní ẹ mọ́mọ̀ náwó òbítíbitì owó láti fi ra èyíkéyìí ẹ̀bùn láti fi ṣe àmì ayẹyẹ ọjọ́ ìbí òun pé òun pé ọgọ́ta lókè èèpẹ̀ bẹ́ẹ̀ ló pàrọ̀ wá sí wọn o ó ní gbogbo ẹ̀bùn tẹ bá ní tẹ fẹ́ tari sóhun o láti fi mọ rírì òun bí òun ti pé ẹni ọgọ́ta ọdún lókè èèpẹ̀ ẹjọ́ jáde ẹ fi ṣèrànlọ́wọ́ fáwọn tó kù díẹ̀ káàtó fún o ní tìbítòrò orílẹ̀-èdè wa nàìjíríà ṣẹ̀tìmà ẹni tí wọ́n ní ó pé ọgọ́ta ọdún lókè èèpẹ̀ ní ọjọ́rú ni ó mọ̀ pàrọ̀wà náà o tó sì fọ́kẹ́ ń kí ọ̀rọ̀ ń sì gbúra nínú àtẹ̀jáde kan èyí tó fi léde gangboro lórí ìtàkùn ayélujára x-ray ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun ó fi ọ̀gbàgbọ̀ ọ̀rọ̀ gbalẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ sọ̀rọ̀ kíni wọn ilẹ̀kùn o ó ní ẹjọ́ jáde o ó ní lásìkò tá a wà yìí gbogbo ẹ̀bùn tẹ bá ní fún mi tẹ bá fẹ́ fún mi pátápátá porogodo ẹ fi ṣèrànlọ́wọ́ fáwọn tó kù díẹ̀ káàtó fún ní tìbítòrò ilẹ̀ wa nàìjíríà ọgbà balance rẹ̀ ló ní ṣókí punch ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní.
0: ọ̀la ni no ṣíṣì no spend ṣíṣì on me lóòrọ̀ tòní leadership mo mọ̀ gbámú torípé àṣà gbọ́dọ̀ fi ní jóyè awode ká mọ̀ lè gbé adìyẹ kẹ̀kẹ́ ròyìn òun mo gbé délé ìgbìmọ̀ aṣojú ṣòfin lẹ́yìn tó padà fohùn lédè pípẹ́ ìgbìmọ̀ sáré bájà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin lẹ́yìn tó tanná wà ní iléeṣẹ́ kan tí wọ́n ní wọ́n dá kalẹ̀ níléeṣẹ́ ààrẹ lẹ́yìn tó ní kó máa ṣe ìpolongo fún àwọn ìdókòwò ní ilé òkèrè ti kéde wípé iléeṣẹ́ ìjọba ọ̀hún wípé òfin gẹ́ni bẹ́ẹ̀ sì rèé òfin ò mọ̀ nípa ìdásílẹ̀ rẹ̀ nígbà tí ìgbìmọ̀ ọ̀hún tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwé kan tó jẹ́ ìwé ìfúnni jẹ́ tó jẹ́ ti adéyẹmí adéníyí tó jẹ́ adarí àgbà iléeṣẹ́ ìjọba ọ̀hún wọn ní ìwé ọ̀nà ó tún jẹ́ ayédèrú gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú ààbọ̀ wáyé tọ́lẹ́dẹ̀ látọwọ́ ìgbìmọ̀ sáré bájà lánàá ọjọ́rùú àwọn aṣòfin ọ̀hún tó wá fìdí ẹ̀ múlẹ̀ wọn ní àpòsùwọ̀n méjìdínní ọgọ́ta òun náà mọ̀ ni wọ́n máa lọ gògóńgò tó jẹ́ ti adarí àgbà iléeṣẹ́ ìjọba ọ̀hún tọ̀nà wà ní rẹ̀ lọ́wọ́ tó leadership lówùúrọ̀ tòní ọ̀la.
1: ọfẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó di wọ̀ lójú òpó channels tó jáde lójúmọ̀ tòní bó ti ń lọ làwọn náà ń tẹ̀lé là ń ganu sí gbẹnu sí gbẹnu sẹ̀ lọ́kọ̀ kejì kó má bàa tutù bí kò mú ajá lórí ìròyìn tó jùlẹ̀ ohun eléjìrẹ́ o léyìí tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ayédèrú kan léyìí tí wọ́n ní wọ́n gbà bí ẹni gbàgbọ́ ọtí o ìgbìmọ̀ aṣàdàbọ̀ èyí tó ń bẹ nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ wa nàìjíríà léyìí tí wọ́n ń taná wádìí ẹ̀sùn èyí tí wọ́n fi lọ àjọ ọ̀hún léyìí tí wọ́n ní ó ṣe ìpolongo fún iléeṣẹ́ ààrẹ nílé òkèèrè wọn ni àjọ ọ̀hún ayédèrú àjàràbùkà àjọ lásánlọ́sàn mọ̀ ni o gẹ́gẹ́ bí wọ́n ti fi léde wọ́n ní ẹgbẹ́ wò ẹ̀yẹ́ wo ẹ̀fọwọ́ lọ́kọ́ kejì bó ti ń lọ ẹjẹ́ àjọ máa ganu sí kájọ máa gbẹnu sí gbẹnu sẹ́ o wọ́n ní ẹ̀rí èyí tó ń bẹ níwájú ìgbìmọ̀ aṣàdàbọ̀ nílé ìgbìmọ̀ aṣojú tó fi lẹ̀ wọ̀ ọ̀hún ló mọ̀ ṣe àfihàn rẹ̀ àwògede ń bẹ̀ o wípé ẹni tó ṣe adarí òṣìṣẹ́ nílé iṣẹ́ ààrẹ ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà ni kò mọ̀ lọ́wọ́ nínú bí wọ́n ti buwọ́ lu kínní ọ̀hún tí wọ́n sì ṣe ìdásílẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan ejeje wọ́n ní dípò bẹ́ẹ̀ ìgbìmọ̀ ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ní ẹ̀rí tí ń bẹ níwájú àwọn ó mọ̀ ṣe àfihàn wípé lábẹ́ òótọ́ ọ̀rọ̀ gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti yín mélòó ẹ wá fi gbé ìyàwó ọ̀rọ̀ láàárọ̀ tòní o wọ́n ní ṣe lọ́ ṣàfihàn wípé Gbàjàbíàmílà ló mọ̀ gbé ìgbésẹ̀ tako ìdásílẹ̀ àjọ náà nípa títa ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lólobó o léyìí tó sì kése wípé kí wọ́n ṣe ìwádìí lájọlájọ èyí tí wọ́n ní ó ń bẹ̀ ńlẹ̀ kí wọ́n taná wádìí wọn kí wọ́n sì gbọ̀n wọ́n yẹbẹyẹbẹ ò ní torí náà wọ́n ní ẹ̀gbọ́ ẹ mọ̀ fi rán dandan dẹ́dẹ̀ẹ̀dẹ́ ẹ mọ̀ fi lọ Fẹ́mi Gbàjàbíàmílà la o won sala yo ro siwaju won ninu iwadi eyi ta won lanfani lati se o lorin kiniwe ti won si te pepere siwaju eni ti se alaga fun igbimo na iyen yusuf gade lasiko akojo awon ni gegeara leyi ti won ti pa awon ara lo letiyin lori iwadi eyi ti won lanfani lati se lori oro na won ni egbon femi gbaja bi amila fofun nene bayi lowo re ati pe fofun bayi leyensu o gbo balance le oju opo channels lo seri e laaro toni o
0: to fofun nene lola lohun o toni lawo glove sowo re to
1: owo mi re owo ni eka
0: omo ni egbe mo lohun o toni
1: yes sir
0: ai tete fele kebo se ko je kare ni ti o mo ba ni keke kero yan o wa le waju aburada grimo kan lohun o toni egbe oselo alaburada pdp ni ipinle kwara mo ti tako igbese bo se kede wipe ijoko honorable saba gideon ati olosola odetodo ti sofo nile igbimo asoju sofin ni ipinle kwara papa julo pe itakoso kuro ninu egbe oselu apc bo sinu egbe oselu pdp e oselu pdp wa tere mo we pe e wo igbese to le di ohun o je igbese lati fi aje awon asofin ohun lori oro oselu papa julo mo se gbese ake ni ibamu pelu eto won labi ofin nile nigeria egade kan to lede atowo akowe ipolongo fun egbe oselu pdp ni ipinle kwara olosegun adewara o wa fide mule lo si ta ilegbimo asofin ipinle kwara laya wepe ani e ko lede ilana telo lati ri wepe e kede ijoko awon asofin ko sofo ni ibamu pelu ofin le ye ewe le pdp to wa tenumo wepe e se mo wo o igbese ti won lo lati kede joko awa sofio won ko sofo won ni iwe kan ti won korose lati owo egbe lati owo alaga egbe oselu apc ni ipinle kwara lo fa to le kede joko o wepe o ti sofo pida fo lede ori ibile te egbe yi o ta ko fi ni ile nigeria to pochi lo wuro to ni ola
1: ore je sare lo taja ti be lori igbe je mu yun ko papa papa ba ti pada di atupale royin o si nte si waju ba ti ko wo re mo yi ko nbe yin la wa olorun be pelu wa en le nbe won o eku kale ambo

0: táyé bá gún tí gbogbo nǹkan lọ bó ṣe tọ́ ìwà àtiṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin tó bá tún wá ń lọ nídàkejì ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣe béèrè ẹ̀yin ọ̀dọ́ wa ńlẹ̀ yìí etí yín mélòó ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà tá a múra síṣẹ́ kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn torí pé iṣẹ́ la fi ń dẹni gíga ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó ka wò ká fìrun dúdú ṣiṣẹ́ ká má baà fìrun funfun ṣiṣẹ́ káwa náà lè de èèyàn pàtàkì láwùjọ ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ ìmúkúmu pẹ̀lú ìlòkulò ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fúnni aṣọ ìwọ̀kú ò tọ́sọ́mọlúàbí rárá káṣọ ni bá rìn káṣọ ni bá rẹ́ni gbogbo ọjọ́ jìnnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù igbó mímu kò ló sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì ẹ jìnnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára kíkó ló máa ń kó bá ni ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀gọ̀ fà á tí wọ́n bá ń fà á sọ pé ò gbọ́ tí wọ́n bá fi lọ́ sọ pé ò gbà kó má ba ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.
1: Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́kùnrin àti lóbìnrin adírawa kú oríire o. Nínú ilé

0: Road,
1: opposite Kilimanjaro,
0: Ilorin Kwara State.
1: Special Apostle Pastor Prof.
0: O.O.
1: Ogunbiyi,
0: Sole Administrator,
1: ni olùgbàlejò gbogbo ènìyàn.
0: Alága Ìgbìmọ̀ Àjọ̀dún,
1: Special Apostle T. Ayọ̀lá,
0: àti gbogbo Ìgbìmọ̀ Àjọ̀dún ni olùkéde.
1: Gbogbo ènìyàn ni àpè, a ó máa retí yín ayọ̀ ni o.
2: Àwọn tá a fi Jésù hàn tí wọ́n kọ́ láti tẹ̀lé.
3: Àwọn tọrọ púpọ̀ láàárọ̀ àpàdé.
4: Ìrònú kú ọ̀dà lọ́lú wọn tọrọ lọ́rọ̀ gbogbo ènìyàn. Torí náà ìrònú kú ọ̀dà kí ẹ̀sìn tó yí padà kí a bá lè pa ẹ̀ṣẹ́ yín rẹ́ kí àkókò ìtura bá lè dé. Evangelical Baptist Church tó wà ní odò òkú sọ́mẹ̀ nílùú Ìlọrin ló pe gbogbo ènìyàn síbi ìpàgọ́ àdúrà lọ́dọọdún wọn. Tá a mọ̀ sí 2026 Annual National Convention tí a pe àkòrí rẹ̀ ní ìrònú kú ọ̀dà Repentance. Ọjọ́ Thursday tó lọ́wọ́ ọjọ́ Sunday 6th of September 2026 ni yóò wáyé ní Evangelical Baptist Church National Headquarters tó wà ní odò òkú Street Summit Ìlọrin ìpínlẹ̀ Kwara. Àwọn olùbánisọ̀rọ̀ ni Reverend Dr. Michael Olajide Akintaye, Reverend Dr. George Tunde Oyedemi, Reverend Dr. IT Oyekule, Reverend AO Ayedogbon, Evangelist Mrs. Elizabeth Ibukuolu Ayedogbon, Pastor Samuel Obafemi, Reverend Dr. Balapelimo, Pastor Segun Ladejo, Pastor Mrs. Comfort Olowo, àtàwọn òjíṣẹ́ Ọlọ́run mìíràn. Níbi ìpàgọ́ láyé láti ṣe Ministers Conference, ìsọjí ńlá, Holy Communion, ìfinijọyè, Jama, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùgbàlejò gbogbo ẹ̀ ni bàbá wa Pastor J.O. Omojola. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pèsè 0703572315. Jésù Lolúwa.

sókè yóò ṣe dé bá àwùjọ wa látún ràn wá létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́pọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàngbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: ìṣe joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko mode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
1: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lẹ́ níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ọjọ́ nàìjíríà oroju
1: kò sí nǹkan kan náà ni
0: ní ọjọ́ nàìjíríà oroju
1: kò sí nta fẹ́ sí
0: nàìjíríà ọkànnú àwọn olórin nàìjíríà inú àwọn arànṣẹ́nẹ́tọ̀ gómìnà kankan ọ̀hún kó àwọn ọmọ tiẹ̀ lọ sí ilé-ìwé tí wọ́n san 9 million per time.
1: 9 million
0: per time àmọ́ ń gbà tó ṣe pé ẹgbẹ́ tó lágbára lọ́wọ́ àgbọ̀n kankan mọ́dọ̀ ni ó ìtúgba kinní nínú olóhùn ó tún ṣe sínétọ̀
1: alábòsí ni wọ́n mókè
0: àti alábòsí kọ́ ni wọ́n mókè nísìnyí ẹwọ wọn ti yí ìkà padà olóòótọ́ òró kẹgùn mọ́ alábòsí ni wọ́n gòkè
2: ẹran ti ikú
0: o fakúlùnà rahilun gbogbo wa láti ìrìnàjò tí o sì pé ẹ káàbọ̀ mọ́ ẹ máa rántí ọjọ́ ìrìnàjò ẹ lọ tẹ́ni ẹ lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ̀yẹ́ bukọ́ àfẹ́rù tọ́yẹ̀bi fakọ̀t bàbá wa kú ọ̀nà tá yọ wá sẹ́kù orí pa dáadáa orí paare irú àwọn afáta ń dákọ wọn ẹ wọ orí pa wọn mo alọ́lọ́ ń wọlé bàbá lábí kan mo alọ́lọ́ ń wọlé afánbọ́n ni mo alọ́lọ́ ń wọlé wíìrìtì.
1: wọlé aké bá tó lèlè mo tàkè yìí.
0: ẹ wo adaru dáadáa tí wọn nílẹ láàbí bọlá wọn bẹ lọ. abẹ́ẹ̀ni
2: àwọn nù ni o fasalim amro kalila
0: gbogbo ọ̀rọ̀ rẹ̀ sọ lọ́hùn gbà fọlọ́hùn tupájú sẹ́lẹ̀ fún wàtẹ́sìm wàtúmá ẹ̀nà bọ́ọ̀ bàbá rẹ́rìn tọ́ọ̀rẹ́ ti dáadáa tọ́lọ̀ wọn bá ṣe fún ọ rẹ́rìn musa pé alihamudulilayi
1: bẹ́ẹ̀ni tó ń tọ́ bá ti rẹ́rìn jù ẹni tí ń sunkún lọ́wọ́ rúbọ̀ fi ń se
0: yẹyẹ lọ́rọ̀ pọ́ǹfì ń se yẹyẹ ni ọ̀rọ̀ rẹ́rìn musa afa ó fọkànbalẹ̀ pé ọlọ́run mo dúpẹ́ alihamudulilayi ṣe onímọ́tò kan mọ́tò wa banú jẹ́ mọ́tò bàtà ara rẹ̀ jẹ́ pé ó irú jíìpù ń lè
1: ẹnìkan
0: ibi tí wọn náà ti fìdí gbálẹ̀ bóun náà bá gbàbẹ̀ ó lè fàyà gbálẹ̀ ìṣe bẹ́ẹ̀ tiẹ̀ ó sì ó ní kíní kankan má tò ní.
1: igos ló sì mú kálukú wa kò ní tẹ̀ nǹkan kan
0: kó fó yóò dúró ni kó o gbọ́ ọ̀rọ̀ rẹ tọ́ ọlọ́run lọ afa wa islam fa in ataka shay'un fa iba nǹkan kan sí ọ tọ́ ọ bá ní kankan nu ayé tọ́lọ́run fún ọ ní kankan nu ayé fa huwa hatiman lak àwọ̀ ọlọ́run àti ẹ̀ńdọ́sẹ̀ fún ọ ni pé yóò jẹ́ tiẹ̀ àti kọ́ ni wà ń lámìyà tíìkà bá bí ọba wa bọ̀ ọ̀ ń tọ́ ń fẹ́ ni o kí ló kù tó ṣe fata kada anahu la yona sibuka
3: tètè wọ́n náà wà gbà pé bẹ́ẹ̀ ni kò sí náà pé mi náà kọ́
4: fún mi. ìyẹn ni pé wọ́n tọ́ bá wà bí ọ wà nísìn nǹkan kan wá ń jẹ́bà ló jẹ́ fún ọ máa bẹ́ẹ̀ ni ọmọ gbogbo nǹkan pẹ̀lú àkókò ni
0: wa alam wa lo ma anna fawka sab'a samawatin rabbun hakimun karim to pa pe kan be loke tin wo gugu wa
4: ibara yen
0: ni oba lapanle
4: anna fawka samawati wal ard
0: beni
5: rabbun karim
0: beni alapanle olohun
4: olore
0: olore alapanle gugu nbe nwo kalugu ba tin se abe ri ni o ni fasik billahi daiman dara dɔlɔ wọn ba rɛ ni gbogbo gba wakun alhamdulilayi da iman abadan gbogbo gba la ye te lo tan te na tan de o
4: maa
0: wu pe alhamdulilayi
4: emina wi bɛ o alhamdulilayi rabbil alamin
0: ɛlu mi o bima iku si ye jɔ ni o bima lɔ
4: alahu akbar
0: aarin rɛ pɛlu ɔlɔn daani
4: o daani ɛlumi si bi ɔmɔ yɛyɛ
0: ɔmɔ yɛyɛ
4: ɛlumi si bi ɔmɔ sakumali fun
0: ɔmɔ sakumali fun
4: dɔkitɔ ibrahim kaduna ni sigi dukɔ fɔlɔ iyalɛ lɔdɔlɔ
0: ala ɔlɔmɔsa kɛyana dɔkitɔ ibrahim kaduna ɔlɔmɔsa kɛyana ɔlɔmɔsa kɛyana
4: mɔrɔyilori
0: wọn si bi maari afa lɔmɔ wọn ɔlɔmɔ dugbɛ o wadiɛ ɔlɔ ilà tuwa kò sí n tó lè yí kára ọlọ́run padà
4: afadua ìwọ tó o bá ti zadua
0: ọlọ́dúnrà kí ni tó máa ṣe yaasa taaru mọ fàbàbà mi bá bá yẹn sọrọ yín sì tó sọ pé yaasa taaru
4: ntọ́mọ̀láde
0: ni mo rí gangan
4: ọ máa fà á náà ni
0: ó lè mi ò ti fà á mọ́
4: bọ́yá sì kò tó sú ọ̀hún àsìkò tọ́lọ̀ fẹ́ dọ̀
0: lóhùn ní.
6: isbi Ayo boyo,
7: ho bodunu. Fa ba'ada al'usri.
6: Ise ora wa ri, a ri jo lo ori.

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Kaduna ti gbósùbàrà abádé ránṣẹ́ sí ààrẹ Tinubu lórí owó tí wọ́n pa lábẹ́lẹ̀ nílẹ̀ yìí bó ṣe pọ̀ sí. Ẹgbẹ́ òṣèlú ADC ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí ó parí gúngún ògún tó lóde lẹ́yìn ètò ìdìbò kòmẹ́sì yọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹgbẹ́ IPMA ti bẹ̀rẹ̀ gbéṣẹ́ láti ṣe àgbéyẹ̀wò tí ó ń ta àgálà epo bẹntiró lórílẹ̀-èdè yìí. Àjọ NYSC ti ṣe ibùdó mẹ́sàn-án fún àwọn akẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ nílé òkèrè kan lè ṣe àyẹ̀wò sí ìwé ẹ̀rí wọn. Ní ilé òkèrè Sanchez ti pàṣẹ kan kólédè fún àwọn ọmọ ilẹ̀ Spain. Abo ìwádìí tó lédè lórí awuyewuye kan tó ṣuyọ ní agbègbè Quetta. Ìròyìn eré ìdárayá ikọ̀ the Tigers ti lọ pẹ̀lú àkàsọ̀ kan sókè sí lórí ìgbéléwọ̀n àjọ FIBA. Ẹ̀ka san akíwa pé a kó ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàyìn Diamond ti 8.7 tó wà nílọ̀rí ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbọ́n wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 887FM ẹ̀kọ́rin náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ẹmọ èyí dájú ìdí méjì ló máa mú àwọn ọkùnrin súnmọ́ àwọn obìnrin. Àkọ́kọ́ ni nítorí ìbálòpọ̀, ìkejì sì ni ìfẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àwọn ọkùnrin kì í fẹ́ ìyàwó nítorí ìbálòpọ̀ tàbí ìfẹ́, bí kò ṣe nítorí ìfọ̀kànbalẹ̀. Àlàyé rẹ̀ rèé: ọkùnrin kan lè nífẹ̀ẹ́ rẹ kó má sì fẹ́ o gẹ́gẹ́ bí aya. Ọkùnrin kan lè bá o lòpọ̀ fọ́pọ̀ ọdún láì nífẹ̀ o gẹ́gẹ́ bí ìyàwó. Ṣùgbọ́n ní kété tó bá rí ẹnìkan tó mú ìfọ̀kànbalẹ̀ bá ayé rẹ̀, o lè fi ṣaya. Mo ti rí ọ̀pọ̀ ọ̀dọ́kùnrin tí wọ́n a máa sọ èyí pé mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí ṣùgbọ́n mi ò rò pé mo lè bá a gbé títí ọjọ́ ayé mi. Olùwòye ọjọ́ iwájú ni àwọn ọkùnrin jẹ́ lásìkò tí wọ́n bá ń ronú nípa ìgbéyàwó. Wọn kì í ronú àwọn ìmúra ọjọ́ ayẹyẹ ìgbéyàwó tàbí àwọn ohun mìíràn tí àwọn obìnrin fi ń ṣe afẹ́fẹ́ yẹyẹ. Ohun tó jẹ́ ìrònú wọn ni bóyá obìnrin náà yóò lè gbé ilé ró, bóyá yóò lè tọ́jú àwọn ọmọ àtọkọ, ǹjẹ́ ó lè fún mi ní ìfọ̀kànbalẹ̀ tí mò ń fẹ́. Ìrònú wọn nìyí. Àwọn ọkùnrin kì í fẹ́ obìnrin tí yóò kó wàhálà bá wọn. Ìdí nìyí tí ọkùnrin kan lè bá obìnrin kan gbé fún ọ̀pọ̀ ọdún kí ó sì bá ẹlòmíràn pàdé láàrin oṣù kan kó fi ṣaya. Ìfọ̀kànbalẹ̀ ni wọ́n ń fẹ́. Ìgbádùn ara ni ìbálòpọ̀ jẹ́. Ọkàn ni ìfẹ́ ti ń wá. Ọwọ̀ ni ìfọ̀kànbalẹ̀.
2: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rẹ̀ ni ẹkùn rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti ṣàlàyé wípé owó tí wọ́n ń pa wọlé lábẹ́lẹ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu òní ó ti pọ̀ sí síìsì tí wọ́n ti ṣe àtúntò sílànà owó orí lórílẹ̀-èdè yìí. Gómìnà ló fohùn lédè ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan tó wáyé tó jẹ́ ti àwọn ìgbìmọ̀ tọ̀rọ̀ kan pawọlé ní abẹ́lé tó wáyé nílùú Kaduna ní àná ọjọ́rùú. Gẹ́gẹ́ bí gómìnà ṣèwé ààrẹ Tinubu, gbogbo ìgbésẹ̀ akin tó sì jẹ́ ìgbésẹ̀ tó yẹ kó gbé láti mú àtúntò débá ìlànà owó orí nílẹ̀ yìí pàápàá jùlọ ìlànà òfin. Nínú ìròyìn mìíràn, mínísítà kejì nílẹ̀ yìí fún ọ̀rọ̀ ètò ààbò Bello Matawalé ti balẹ̀ sílùú São Tomé and Príncipe láti ṣojú ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ààrẹ Carlos Manuel Villanueva fún sáà kejì ọlọ́dún márùn-ún. Villanueva ni wọ́n ṣe ìbúra fún lónìí nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ ọ̀hún ní São Tomé lẹ́yìn ìgbà tó borí fún sáà kejì nínú ètò ìdìbò ààrẹ tó wáyé ní ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún tí a wà yìí. Mr. Onírètí wà wípé yóò jíṣẹ́ ẹkúrere ààrẹ Tinubu fún ìjọba São Tomé pàápàá jùlọ yóò ti jókòó pẹ̀lú àwọn aṣojú ìjọba ilẹ̀ ọ̀hún tó ní ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò. Nínú ìròyìn mìíràn, ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress (ADC) ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan tí yóò parí àwọ̀ tó lédè lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ètò ìdìbò kò mẹ́sù yọ. Nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣáájú ètò ìdìbò ọ̀dọ́ tó ń bọ̀, ìgbìmọ̀ nírètí wà wípé yóò kàn sí àwọn tó wá ipò Tinubu àti àwọn alátìlẹ́yìn wọn láti jẹ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn tó nípọn fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ọ̀hún, alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ADC Senator David Markey ṣàlàyé pé ìgbésẹ̀ náà ni wọ́n gbé láti pàdé gbogbogbòògùn tó lédè lẹ́yìn ètò ìdìbò kò mẹ́sù yọ. Gẹ́gẹ́ bó ṣe wí ètò ìdìbò ọ̀hún, ó ní wọ́n fi mú àwọn ọmọye tí wọ́n lò nínú ẹgbẹ́ òṣèlú náà nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀, àmọ́ ó yẹ kí wọ́n káwọn Tinubu fún àǹfààní ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹgbẹ́ alágbàtà epo bẹntiróyìn lẹ̀ yìí IPMA ti ṣàlàyé pé àwọn ilé epo káàkiri tìbútòrò ìlú Àbújá ò ní wọ́n bẹ̀rẹ̀ láti máa ṣe àgbéyẹ̀wò sí ìtàn ṣàkà ìpẹ̀ntiró bẹ̀rẹ̀ láti ọjọ́ díẹ̀ tó ń bọ̀ lọ́nà. Akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ IPMA Chinedu Nkadike ló sọ̀rọ̀ pàǹdóyè nílùú Àbújá lónìí. Gẹ́gẹ́ bó ṣe wí, epo tuntun tí wọ́n ti sanwó rẹ̀ ó ní wọ́n retí kọ́kọ́ wọlé kan tó gbérù gbèsè bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, ó ní àwọn alágbàtà kété tí wọ́n ti gba epo tuntun ọ̀hún, ó ní wọ́n ṣe àtúnṣe sí iye tó ń ta epo fún amọ̀lẹ̀ yìí níbàámu pẹ̀lú òfin tí wọ́n lò. Ẹgbẹ́ iṣẹ́ àpọ̀ nílẹ̀ yìí ti kọ̀wé ránṣẹ́ sí ààrẹ ilẹ̀ yìí Bola Tinubu àti ti ìlẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n bèrè pé kan jáwé sóbìsì lórí ṣe fún jẹ́ àpọ̀ nílẹ̀ Nàìjíríà láti ₦1,000,000 sí ₦1,300,000 nínú ìwé ọ̀hún tí wọ́n kọ̀ ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà yé àtọwọ́ adarí àpapọ̀ rẹ̀ Andrew Emeleze àti akọ̀wé àpapọ̀ Ògúndélé Ayọ̀dẹ̀lẹ̀ tọkàn ránṣẹ́ sí ààrẹ ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí àti abẹnugan ìlẹ́gbẹ̀mọ aṣòfin ilẹ̀ yìí láti ọwọ́ akọ̀wé ilẹ̀ wọn tún kọ̀wé ránṣẹ́ sí ààrẹ Tinubu adájọ́ àgbà nílẹ̀ yìí àtúnṣe àpọ̀ nílẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n tún pè pé òṣìṣẹ́ ìjọba tó bá ti wà ní ìpele 17 oníkan máa fún ní owó oṣù tó tó ₦1,000,000 látàrí bọ́rọ̀ ayé ṣe rí lórílẹ̀‐èdè yìí. Ẹgbẹ́ ọ̀hún tẹnumọ́ pé ẹkún tó ń ṣe ṣáájú tó jẹ́ oṣù tó kéré jùlọ ₦80,000 púpọ̀ wọn òní wọn tí máa rí owó ọ̀hún gbà. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí Ọlátúnjì Dèyésù ní òní tí yọ̀ǹda sọ̀wédowó tí owó rẹ̀ díndẹ̀ ní ₦2.5 billion lábẹ́ ètò ìdójútòfò fún àwọn èèyàn tí wọ́n díndẹ̀ ní ₦3,000 tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá tó dágbére fáyé lẹ́nu iṣẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ohun tó wáyé lórí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí nílùú Àbújá Dísù ṣàlàyé pé ìgbésẹ̀ náà ó ní láti mọ rírì àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó fi ẹ̀mí wọn jìn fún orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó tẹ̀síwájú pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó ṣubú ọ̀hún ṣáájú wọ́n kọ́ wá láti mọ̀lẹ́bí kan kó di pé wọ́n fira wọn sílẹ̀ fún iléeṣẹ́ aláàbò ilẹ̀ yìí. Àjọ ìjọba ilẹ̀ yìí tó wà ní ìjánu sísìn rúlu àwọn ọ̀dọ́ NYSC ti kéde nǹkan ti ṣí ojúkò mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó lọ kẹ́kọ̀ọ́ ní ilé òkèrè tó kópa nínú ìsinmíràn ìsìn rúlu láti ṣe àyẹ̀wò sí ìwé ẹ̀rí wọn àti ìwé ìrìn àjò wọn. Nínú ọ̀rọ̀ kan tó lédè lójú òpó xc àjọ NYSC lónìí ṣàlàyé pé tó yóò gbéra sọ bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án sí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún tá a wà yé láti rí pé wọ́n ṣe àgbéyẹ̀wò ìwé ẹ̀rí àti ìwé ìrìn àjò àwọn akẹ́kọ̀ọ́ ohun tó kàwé nílé òkèrè. NYSC ṣàlàyé pé ojúkò tí wọ́n lò ó ní ìpínlẹ̀ Enugun, ìpínlẹ̀ Bauchi ìlú Àbújá, ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ọ̀sun, ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Adamawa. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìn dá Amọ̀dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè ni le spain lo tu joba le on se laye o ko ne be leru latare ifanfa kan to pe sile latowo awon to fe wo ile hun ni erekusi kweta lekan si akin pe eku ikale
3: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re facebook idakun abeyefo twitter ati instagram lori diamond 887 fm Diamond FM Shine Road Supreme
2: iroyin ekun rere lati le ise Diamond FM
0: e ka bo pada iroyin ekun rere ni amowa se ti gboyin lati kan Diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere olotu ijoba ile spain petro sanchez ti salaye niwaju ilegbimo asofin ile hun ipe ohun nebe loru latari rogbodiyan to besile ni agbegbe kweta o si kede ipon ti pase kan kolede abowadi fun awon araalu lori isele hun nigba to si soro gbe igbese awon sise alabo lati ri pe won dabo bo e to moniyan nigba ati ogoro awon yan tile moroko fe wo erekusu ohun ninu osu keje ege bo se wi o de bi oru osede lojo pa lo jara oni o fa e fanfa to lede nigba tawon yan fe wo ile spain nigba to soro sanchez sola yi pe ida adorun nu ogorun kan awon eyan won da pada laarin ojo meta gbako to se po julo ni ile europe ege bo se wi o fi de mule pe enikeni ko nero pe lu sele be yo waye ọ̀rọ̀ lóde lẹ́yìn ọjọ́ kan táwọn alátakò ṣe fẹ̀hónú hàn nílẹ̀ spain láti pẹ́nàtẹ́lù ìjọba lọ́rọ̀ tó fi mú ọ̀rọ̀ ohun tó wáyé àti ìgbésẹ̀ tó lóde látọwọ́ ilẹ̀ morocco. síbẹ̀ ní ilé òkèrè ilé ẹjọ́ ti àjọ ìṣọ̀kan ilẹ̀ europe eu lónìí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ilẹ̀ russia òun ni kò nẹ́tọ̀ láti gbé ẹsẹ̀ lé dúkìá àwọn èèyàn

0: gbọ́ sọ mọ̀ pé lórí ọ̀rọ̀ bẹ́yàn bá tẹ̀yọ́ tẹ́ iná ẹ̀ ni wọ́n dorí ẹ̀ pè mí màláíkà ríra sí
1: bẹ́ẹ̀ ni
0: a tún ti wà lẹ́nu ẹ̀ náà nìyẹn afàkò àgò kẹ́yìn àparò ohun ojú wa lójú rí ọ̀sán àrùn tí ń jẹ́ òní ìta sọ pé nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀dá kẹ́nìkan ṣoṣo sọ pé òun lòún gbọ́n láriwájú àwọn gan ní àgọ̀jù bábá nando tọrọ gbọ́ta agbọ́dì ìlú fi túká agọ̀ ni sà agọ̀ ni mà ṣùgbọ́n agọ̀ téèyàn gọ̀ tí ìlú fi wá tò tó rí rengede tí ò sí tú pu òun ọ̀tẹ̀ gbọ́mi sí omi ò tó sí ìwọ ń kọ́ èmi ń kọ́ ò sí ta nìyẹn tó ti sọ̀rọ̀ náà ìmọ̀ àdé máa fún lẹ́sì wá mílíọ̀nù ńgbà tí ò sí yẹn ṣe mọ̀gbọ́rú ẹni bẹ́ẹ̀ lọ́gbọ́n ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ tó wá lẹ́gbàá lẹ́gbàá irú àwọn bíi àtọ̀ yìí irú àwọn bíi ìmáàmù irú àwọn bíi akíìmù irú àwọn kàtà ọmọ tí ń bẹ lókè lọ́wọ́ nǹkan káyọ̀dé irú àwọn wọn. wọ́n dàrí ẹ̀ka kọ́kọ́ ojú sí mi ń sì sáyẹn kí mọ̀jàrí mọ̀jẹ̀mí wọ́n mọ̀ jà lọ náà ẹ̀sá mọ̀
1: èmi ò tẹ̀ nígbà
0: ẹ̀sá mọ̀
1: ẹbẹ̀ wulẹ̀ rí
0: ẹ̀tọ́ ṣùgbọ́n àti pin ọlọ́rọ̀ gọ́gọ́gọ́ pàápàá pé ẹ lò ó ẹ dẹ̀ ṣe é dáa bọ́bá àdìjọ́ mi báyìí làbá ṣe é òun náà wàá béèrè lọ́wọ́ pé kí ni ká ṣe ṣùgbọ́n bọ́ọ̀lẹ̀ mo he tìrógó ayó ọgọ́ kọ́dà tìrógó ọwọ́ sọ ọkà jẹ́ pé kò lè láàsì
1: ni
0: gbogbo ń tà ń sọ yìí láti wájú sóò ń dè é ọlọ́gbọ́n ni kò ju ọ̀mọ̀ràn ni kò yá mọ́ ọmọ torí lówe lòlù àgídìngbò irú rẹ̀ ń ṣẹlẹ̀ nú ẹgbẹ́ náà ebi wọn náà ṣe ẹ̀jọ̀ gákẹ́ ní orí irú rẹ̀ ń ṣẹlẹ̀ nú ilé náà irú rẹ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò ń ṣẹlẹ̀ nú olùkọ́dà mọ́ ṣẹlẹ̀ nú ìjọba.

0: Àwọn èèyàn wá wọ́n ti sá kolobákolo wà lórí ọ̀rọ̀ Facebook ẹ̀yẹ wo Bólùdé Túndé on FM ní kẹ́ ẹ lọ. Ibẹ̀ lẹ́yìn ti rí Bólùdé Túndé on FM. Ibẹ̀ lẹ́yìn ti rí wo.
1: Akọrin mama kan ti.
0: Àgọ́bí ọmọ nlẹ̀ àníṣẹ́ afàgòkẹ́yìn àpárò ohun ojú wa lójú rí ọ̀rọ̀ láti sọ́kalẹ̀ mọ̀ràn láti gbà yìí torá àní pẹ́ lọ 09136556952 ni nọ́mbà.
2: Olórí màwí màwí oníṣọ́wọ́ lòdì níjọ́ àpẹ.
0: Àrẹ ẹ máa lọ orí Bólùdé Túndé on FM ibi tẹ́ ti rí tòní nù. Èmi ẹ̀dá láti jọ ṣètò fótó ni àbá àti lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ o.
3: Àní èmi kọ́ sẹ́.
4: Ọlọ́run ni
3: ó. Orí mọ̀ mú wáyé.
4: Orí owó ni.
3: Orí mọ̀ mú wáyé.
0: 09136556952 ni nọ́mbà.
3: Ìdí okùn kò ṣe rí.
4: Kò sẹ́ni tó mọ ní ọ̀sán. Orí mi tètè já fún mi o. Ẹlẹ́dà mi ò mọ wá dé mi ní já o.
3: Mi bàbá.

0: Hello? 091-36-55-6952. Àkọ́bí ọpọ́ títí ilẹ̀kùn máa wọ̀n tí ó wọlé yèmí ọ̀fẹ́
1: o. Ó sì lẹ́kùn o.
0: Ọwọ́ rẹ ni o, ọwọ́ rẹ ni yẹn wà o. 091-36-55-6952 the number.
1: Hello.
2: Ẹ̀ka
0: ọ̀ka sọ.
2: Ṣé
0: ẹ lẹ́mọ̀?
2: Títí
0: láti
2: táwọn
0: olóńsọ̀rọ̀ sọ, yẹ́sà. Ẹjọ́ sí ẹ̀sẹ̀ pé wọ́n fẹ́ send 5,000, wọ́n send 500,000 sí. Morúkú ẹ̀rin lẹ bá wọlé ni. Kẹ́lẹ́ ẹ̀mẹ́bí náà mú 10% ni.
2: Ó dáa sá.
0: Ẹ̀kú ṣe ẹ̀sìn wà.
2: Àkú ọgbọ́n tẹ̀ mú fún wa. Títọ̀ sá yìí ni pé ká mọ́ sọ tán ọ̀rọ̀ sọ́mọ kejì wa.
0: E nínú kákápá ò kájú àwa ó di méjì ká mọ́ ṣàṣejù ó di mẹ́ta.
2: Ká mọ́ ṣàṣejù ká tẹ̀ jẹ́.

0: Ayájẹ́ ẹjọ́kọ̀ yí. Tàǹdágbére fúnra wa lórí ètò. Ọlọ́run ọba tọ́lẹ̀mí. Ọjọ́ wa lọ, ó tún mọ́ àwa sórí ètò lọ́jọ́ tòní adúpẹ́ o. Mo mú ìkíni wa lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ kan ní Diamond FM 88.7. Lórúkọ olùdásílẹ̀ wa tí í ṣe chairman wa. À ń kí wa lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ bẹ̀rẹ̀ látòrí general manager. Lórúkọ olóòtú gbogbo ètò tó ń jáde lórí afẹ́fẹ́ lẹ́ka kówó pé akíhan. Lórúkọ ọlọ́wọ́ bọ́tìnì fún sáà ta wàyí ṣe yí Jacob Àkọ́bí. Èmi àwọn yàn rẹ̀ yín Pastor Shanko Alhaji ló ń kí apẹ́ ẹ̀ka àsán ẹ̀kú rọ̀lẹ́ o. Ní gbogbo bíkíbi tẹ ti ń gbọ́ wa. Ajá máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Dayo kí ló tọmọ bàbá abẹ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Samuel ọmọ Ògún Délé tí gbogbo èèyàn mọ̀ sí. Ọba Sam. Ọba Sam bó o ní nǹkan. Báyìí máa ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ètò ní ètò kan pàtàkì níbi tá a ti máa yẹjú àwọn kókókókókókó. Àwọn kókó tó jáde nínú àwọn ojú ewé ìwé ìròyìn wa. Àwọn ètò ẹ ti wò nínú móhùnmáwòrán àwọn ètò ẹ ti kà lórí ẹ̀rọ ìléwọ́ yín. Àwọn ètò ẹ ti gbọ́ lórí agbóhùnsáfẹ́fẹ́ tí í ṣe rédíò yín. Ibẹ̀ láti yẹjú kókó bíi méjì kókó bíi mẹ́ta. Àwà pẹ̀kẹ́ ló. Níbẹ̀ láti ṣe ojú òpó lẹ̀ fún gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ ọlọ́gbọ́n lórí ẹja mú. Láti dá sí i láti pẹ̀kẹ́ ló. Ẹ jẹ́ kí n máa sọ fún wa pé ẹ jẹ́ ká fi àpèrè tẹ́ lọ́jọ́ tòní. Ká tún jọ gbádùn tá a tún mú wá. Wíkẹ́ ti pariwo ti fohùn léde o. Ẹ̀yin náà ti mọ̀ pé iye sọm wíkẹ́ kò lè má wí nkankan. Lọ́ba gbóhùn sórí afẹ́fẹ́. Ó ní ìdí pàtàkì tó ń fi ń lọgun rẹ̀ tantan wípé kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé dandan tàìdán ni kó wọlé láti díje dupò fún ya 2027 kó sì gbégbá orókè. Òun ni wípé kí gbogbo nǹkan kó ẹ̀kọ́ lè bá aṣojú múmu. Ó ní tó bá fi lè mú tí gbogbo ẹ̀ ti pẹ̀ mẹ́rù kọ́. Tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ọba fi wọlé ó ní tòun ti bá òun. Ó ní Atiku Abubakar. Ìyẹn tó ń ti Peter Obi. Wọ́n fojú òun hàn kíni. Wọ́n fojú òun hàn ìmọ̀. Ẹ jẹ́ ń polówó ọjà. Mọ̀ ń bọ̀. Ọ̀pá yín náà lẹ́rìn. Mọ̀ ń bọ̀.
1: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
0: Ní wíkẹ́ bá gbóhùn sókè. Ó ní bí ti ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí ọba wọlé. Ó ní tí Atiku ó fojú òun rí tòun ti Peter Obi ló ń lọ lọ́ọ̀kán. Ìdí ni òun tó fi kára máa sì kí kò mọ pariwo tantan fún gbogbo àwọn mọ̀túmọ̀ àìpé kán dìbò wọn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀ṣẹ̀ yẹn lé ní. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Adémọ́lá Adélékè ọmọ ti gbé àwọn àgbìmọ̀ alágbára dìde. Ẹni kíni ìtumọ̀ àgbìmọ̀ tó gbé dìde. Ó ṣàgbékalẹ̀ àwọn àgbìmọ̀ tí ó mọ rí sí àwọn awuyewuye tó ń ti dúkù. Ìpàdéyàn tó ń ti ìgbébọn kọ́ra. Ìṣe agbára lò tó ń ti ìwàkuwà. Pàápàá jùlọ tó ṣẹlẹ̀ kó tó di pé ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun wáyé àtìgbà nígbà tí ètò ìdìbò tó ń lọ lọ́wọ́. Àwọn àṣekúpani ìwàkuwà ìṣe agbára lò. o wa gbe igbimo alagbara dide ti o ma ri si papa julo lati wo gbogbo oniruru awon fanran to lo nigba ti eto dibo n lowo ati ki eto dibo to lo o si se leri wi pe ohun o ni se gbe leyin enikankan bi ti wule

0: nífi ọ̀sun kí o lo agbára ní ètò ń bọ̀ yìí náà ní 2027 kó mọ́ lo agbára kó fi gọ́ọ̀nà kọ̀ọ̀kan lẹ̀ pẹ̀lú ìwà wọn torí ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́kànlé pé látòkè àwọn lè ṣe tó wù wọ́n èyí tá fẹ́ ṣe ó yàtọ̀ sí ti local government tán kó gbogbo ẹ̀ tán o àlàfíbọ̀ leléyìí máa jẹ́ lágbára ọlọ́run ẹlú ẹnìkọ̀ọ̀ká dẹ̀ mọ ipò tó wà so kí ààrẹ lágbàdúrà fún àtàwọn àwọn ai kí wọ́n dúró dáadáa káwọn àwọn elétò ààbò náà dúró dáadáa gbogbo ẹ̀ lágbára ọlọ́run yóò ṣojú wa yóò sì yọrí sí ibi tó dáa àwọn gọ́vnà wọ̀nyẹn tó bá ti kúrò ní gọ́vnà ẹ ṣe mi ná awádìí ẹ̀ ìyẹn kán mọ́ lọ automatic síbi kankan láti forí pamọ́ ìyẹn náà jẹ́ òótọ́ dàbọ̀
1: ẹṣin 0913655692 ìmọ̀ràn olè fẹ́ gba àwọn àjọ ìlú tó dìbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti láwọn ṣe àwọn ṣetán láti fún wa ní ètò ìdìbò tó mọ́ ẹ lọ́wọ́. ẹ ká sọ sọ orúkọ yín o.
2: àmísà. orúkọ mi ni alhaji abdulsalam babata.
1: ẹ ṣeun.
2: Elétò ìdìbò nìkan ká dá sí káwọn dá sí ìtẹ kọkọ kàwá kọkọ mọ.
1: Ẹ wọ́n dá sí torí pé àwọn èèyàn campaign o ìmọ̀ ọlọ́run gbèsè.
2: Ọ̀wọ́n tí ọba ṣe ń tutù kì í tí ì sẹ́kùlé. Number 1 ìfẹ́ lọ pàtó ní káwọn kọkàn fún ẹgbẹ́ kan rẹ lórí mi tó bí ẹ́ǹsì.
1: Ó ti yé mi.
2: Number 2 torí ọ̀rọ̀ àwọn elétò ìdìbò ojú láàrí orí òdenú. Ojú wọn làá wàá ṣe dáadáa ìfowópamọ́ la gbọ́ àmọ́nú wọn àmọ́yìn rọ àwọn elétò òdìbò kí sẹ̀bí lè la ẹ̀tọ́ lọ́run kí wọ́n ṣe wọ́n máa wù táwọn jẹ o wọ́n máa wù táwọn jẹ tó rápa ìlọ́ríkì àmọ́ ọ̀rọ̀ fana ọmọ kan náà lọ́dọ̀.
1: ẹ ṣeun bàbá àta 0913655692 ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ṣe lórí wípé ìlànà ètò òdìbò tó mọ́ yẹn lórí bẹ́ẹ̀ sì gẹ́ wọ́n ti ṣe ìkìlọ̀ pàápàá jùlọ àwọn tó ń ṣàmúlò ohun tá a pè ní AI láti dẹ́kun àti máa gbé nǹkan tí kò jọra wọn mọ́. ẹ lọ́wọ́ wọn.
3: àlàáfíà fún yín.
1: àlàáfíà fẹ́yìn náà bá bá wọn.
3: gbogbo ìdájọ́ rìn.
1: ẹ mọ̀ ṣe wọn.
3: àkọ́kọ́ sà irinṣẹ́ wọn kò ṣe déédéé tó ń lò ẹlẹ́tọ́ èyí tó ń kàyàn yẹn kò ṣe déédéé kí àjọ wọn kó ka ìbò tí a dá a dì. Kó mà ṣe kó kà kó mà ṣojú ṣáájú ìbò dáàdì kádúró tì í gẹ́bí ti òṣogbo kádúró tì í ká máa lọlé sábà dìbò tó wọ̀ nílẹ̀ àṣẹrú ó wà lára ẹ̀. Ẹ jọ àwọn tó ń ta ìwọ tó ra ìbò ẹ máa ṣe bẹ́ẹ̀ kó sọ̀pọ̀ ẹ̀ ìdúrájú kó mú wọn. Àwọn gómìnà wọ̀nyí ẹ jẹ́ ká parapọ̀ tó bá jẹ gómìnà rí kó padà sílé ẹ̀ ká bá dìbò fọ̀sẹ̀ sínétọ̀ kí ló tún wá dán tó bá lọ apẹ̀lẹ́ ọ̀dọ́ mọ́gbà kọjẹ́ ló náà inec ẹ máa gbèsè yìí ẹnikẹ́ni ìbò tá a bá dìn oníkẹ́ kà fún wa ẹ mọ̀ pé tá a bá rí yín ọlọ́run rí yín o ó dọwọ́ yín.
1: ẹ ṣe 0913655692 0913655692 ìmọ̀ràwọ́ lẹ fẹ́ gba àwọn àjọ ìlú tó ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ṣèlérí fún àwọn ṣetán láti fún wa ní ètò ìdìbò tó mọ́yán lórí gẹ́gẹ́ bí ìlérí wọn. Àwọn kan wo lẹ́yìn náà fojú sùn pẹ̀lú ìfigbà wọn nímọ̀ràn tó lè mú kí ètò ìdìbò kù ṣe dáadáa. ẹ lọ́hùn-ún.
4: ẹ ló.
1: ẹ mọ̀ kúrọ̀ lẹ́.
4: ẹ kú ètò.
1: àdúgbò ẹ̀hún.
4: orúkọ mi ni imam nasiru jagabam láti bàbókò.
1: ẹ ṣeun.
4: Ìtẹ́mẹ́kà fẹ́ gbá àwọn márùn-ún ká dákun torí ọlọ́run ẹni tó bá ti wọlé nìkan wá gbé e fún ẹ̀ẹ́dì pé ọmọ nàìjíríà nísìnyí kálukú ti jòkó wọ́n yìí ti sùn wọ́n ti kọrí tv ká wọ́n ti mọ ibi táwọn lọ everybody ti rí wọ́n ti wẹ omi gbígbóná wọ́n yìí ti wẹ tútú kálukú ti rí bí ṣe lọ kálukú ti wá rí pé ibi táwọn onídìgbò sí ni ká dákun torí ọlọ́run ṣé àmúkìtà ló kọ wọn kí wọ́n múra ká jẹ́ kí ó kọ wọn kó rò wọ́n ká dákun torí ẹni tó bá gbé tó bá ti wọlé nìkan gbé e fún ká má jígbò nígbòkù ká sì má yọgbò nígbò ọkọ̀ ọláàánú ẹgbẹ́ ọlọ́ọ̀tọ́ àgbà náà lọ ọlọ́ọ̀ ní bàdá amadu.
1: àmì arọbí ẹ ṣeun. ìkànnì diamond fm 8.7 adélúbàrẹ pẹ̀lú èmi ọmọ yẹn ọ̀rẹ́yìn pastor shanko alachi ní táwọn fojú wo ò ní ìlérí àjọ inec wípé àwọn ṣe tán. ẹ lọ́wọ́. ẹ̀yin
5: ìwà ẹ̀kú
1: ẹ̀lẹ́sà.
5: ìgbà wọn
1: náà yára jí ní láti

0: Thank you.
1: Thank you.
0: Yes, sir.
2: Àwọn INEC kí wọ́n dákun torí tọ́lọ́hún. Ìgbésí olùkálukú ńbẹ lọ́wọ́ wọn. Torí pé ọdún mẹ́rin bàbá ti rí ọdún mẹ́rin míì tó ni. Tó bá di jọ́gbò original resources, wọ́n mọ̀ bíá tó máa ṣe wàhálà kan tó gbé lẹ̀. Tí wọ́n bá sì ti dé collation center, wọ́n jẹ́ àwọn èèyàn wọlé sí collation center tó wọ́n bá ti ṣe wàhálà. Wọ́n dákun torí tọ́lọ́hún o. Ìlera tí ń bọ́ ọmọ Nàìjíríà pọ̀ ní ìtayọ INEC kan lóhun Yíbò. Bẹ́ẹ̀ bá Yíbò lọ́wọ́ ta wà yìí, ìrì tẹ̀ náà yìí o, ẹ kú ètò.
1: Ẹ ṣe àdúpẹ́ sà ní wòye tí ẹ wẹ̀ ní bínú sí wa àkókò ló ti ń kọ́ apapa mọ́ra torí àkànṣe tó tẹ́ni. Ajá ni máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Samuel ọmọ Ogun Délé ọba Sam. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Dayo Kilotomo bàbá abẹ ọmọ olóòkú ó ti lọ sòkún ló ògbómọ̀ṣọ́. Ẹ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ṣèyí Jacob-Àkọ́bí. Ẹ mú wà pé kí aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀rọ̀ lẹ́ ní ìtòyè ètò àgbẹ̀ lérè. Ẹ láǹfààní láti pè mí lẹ́yìn ètò fún ìpolówó ọjà àgbà níyànjú tó ti onírúurú ìmọ̀ràn tẹ́ fẹ́ fún wa. 08144884422 ni nọ́mbà tẹ́ fi pè mí. Títí ọjọ́ mẹ́jọ tátù kò pàdé lórí ìtòyè ètò àdélébárí. Ẹ̀yin ò ní kú o, èmi náà ò ní kú. Àjọfà ìkúdẹ́gbẹ̀rà ni Sanjuma Kashivo. Au revoir. Bye for now.

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà ilé ẹjọ́ ti pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí agbẹjọ́rò àgbà ilẹ̀ yìí kí wọ́n fún Adeyemi láǹfààní láti rí àwọn agbẹjọ́rò rẹ̀ àjọ dss ti fi òfin de àwọn òṣìṣẹ́ rẹ̀ pé kán fi páńpẹ́ òfin gbé ẹnikẹ́ni tí ó bá tu ìwà ọ̀daràn ìjọba ìpínlẹ̀ kwara ti ké sí àwọn olùdókòwò ní ẹ̀ka ètò ọ̀gbìn ìwakùsà àwọn ẹ̀ka mìíràn kan gbé tí wọ́n wá sí ìpínlẹ̀ yìí ní ilẹ̀ òkèrè trump ti wòye pó ṣe ṣe kí òun sọ orí odi truth of hormones ní orúkọ ara rẹ̀ onídàráyà ilẹ̀ ghana ti padà yan kúrò sípò gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbàjẹ ilẹ̀ ọ̀hún ẹ kúrò lẹ akíwa pé a kú iṣẹ́ òní ìròyìn àbáyèrè láti kẹ̀hìndà mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara taiwo adeyemi lórí yẹn a sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wà ní youtube wà ní diamond 887 fm ẹ̀kọ́rin náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.
1: gbogbo wa la ti gbọ́rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́ ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni rí i dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ̀ kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́ ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ sá àsálà fún ẹ̀mí rẹ.
2: ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì diamond 88.7 ìlọrin.
3: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
4: láti ilé iṣẹ́
3: diamond fm.

se kan fi lede abo iwade won lori esun kan ti won fi kan senator Shehu Buba Umar to soju awon eyan ekun dibo gusu bauchi pe o ni ma se papo pelu afurasi akogun ija lokan Abubakar Idris o pe pe ohun nigba ton soro lori itakun Facebook re gege bo se wi onoro ohun oni kin se esun siun nikan gege bo se wi oni igbese na lo ye kan kolede abo iwade won pawaji lori eto abole yi ati o ti to to wa ninu eka eto abo lorilede yi dalong o tanumo yi pe senator Buba oni ko ye kan o jebi esun awon papa julo laisi eri lati gbe nidi o wa pe tanumo yi pe asofin agba o ti salaye pe won mo nipa esun na amo oro won ko ye ko to sibe Adari agba ajo DSS Oluwatosin Ajaye ti pase fun awon sise ajo ohun panpe ofin kan ma fi gbe eni keni ti o ba ti wu iwa odaran Ajaye lo soro loni pelu awon oniroyin gege bo se wi oni ase ohun lo wa lara igbese lati le pe ajo DSS lo bowo fun ofin ati lati kan bowo fun eto omoniyan Adari agba ajo DSS ohun salaye pe won ti gbase oni orise orisirisi atunto ni ile ise ijoba ohun gege bo se wi awon atunto ohun oni o ti la la kale laarin esun to ni se lori iwa odaran ati eti ko ni se lori iwa odaran ni ipinle Kano ijoba ipinle Kano sise ifilole igbimo elenu ogun kan ti won gbe kale ti o fun ijoba nimoran lori eto eko amajiri ati igbagbadun to ye ki won se lati mu atunse deba eto eko ohun ati jade kan to lede latowo akowe oroyin ni ofisi akowe se ijoba ipinle Kano Musa Muhammad to lede loni gege bi atajade on se wi gomina ipinle Kano Aba Yusuf ti buwolu igbesi ohun papa julo ilana ati pe eto eko sangaya ohun oni won mulo papa julo lati gbajumo igbagbadun ati ogo pẹ̀lú ọjọ́ ọ̀la àwọn gọwẹ̀rẹ̀ tí ètò ọkọ̀ náà kàn. Agbẹjọ́rò kan nílẹ̀ yẹ tó tún jẹ́ lámẹ̀ tó àwùjọ Maxwell Okpara ti pè wípé ìwà ọ̀daràn ó ní ó yẹ kí wọ́n máa pe àìsàn owó fẹ̀yìntì lórílẹ̀‐èdè yìí Okpara nígbà tó ń fèsì síròyìn kan tó lédè pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n yin tajútajú sí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó ṣe fẹ̀hónú hàn tí ó sì ń bèrè fún àjẹmọ́nú wọn gbà tó ń sọ̀rọ̀ lónìí pẹ̀lú àwọn oníròyìn gẹ́gẹ́ bí agbẹjọ́rò ń ṣe wí ó bu ẹnu àtẹ́jọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ó sì ké sí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá kó tó ra àforíjì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún. Ní ìpínlẹ̀ Kwara ìjọba ìpínlẹ̀ Kwara ti ké sí àwọn olùdókòwò pípẹ́ kan lo àǹfààní àyíká tó dúró rẹ̀ láti pé wọ́n gbé okòwò wọn ní ẹ̀ka ètò ọ̀gbìn ẹ̀ka ọrọ̀ ajé ìwakùsà àti àwọn ẹ̀ka tó kù wá sí ìpínlẹ̀ yìí kọmíṣánná fún ọ̀rọ̀ owó náà ní ìpínlẹ̀ Kwara wọ́n ti jẹ́ alága àjọ tó ń gbé kalẹ̀ lórí láti rí pé ìrànlọ́wọ́ wà láti ṣe ìdókòwò ní ìpínlẹ̀ Kwara ọ̀mọ̀wé arábìnrin Awa Nuru nígbà tó sọ̀rọ̀ níbi àpérò kan tó wáyé nílùú Ìlọrin tó ń gbé kalẹ̀ látọwọ́ àjọ tó ń gbé kalẹ̀ kó wà ní ìjànú ìrọ̀rùn láti ṣe ìdókòwò ní ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wí ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìṣàkóso Mala Abdulrahman Abdulrazak ti gbé oríṣiríṣi ìgbésẹ̀ akin pàápàá jùlọ láti jẹ́ kí àgbẹ̀kù wọn wá sí ìpínlẹ̀ yìí kọmíṣánná fún ọba ara ẹni sọ̀rọ̀ ní ìpínlẹ̀ yìí ọ̀nàrẹ́bù Bọ́láńlé Olùkọ́jú nígbà tó ń sọ̀rọ̀ níbi àpérò ọ̀hún tẹnumọ́ wípé ìjọba ìpínlẹ̀ Kwara ti mú àtúnṣe ìdíbà ìlànà ìṣèjọba pàápàá jùlọ wọ́n tọpa wábọlé ló ti pọ̀ sí ó wá ké sí àwọn olùdókòwò kọ́ ló àǹfààní àtúnṣe ọ̀hún àti ọgọ́rọ̀ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ yìí kan gbé ṣe wọn wá sí ìpínlẹ̀ Kwara àwọn olùṣẹ́ ìjọba mìíràn ló fara níbi ètò ọ̀hún láti wá ṣùgbọ́n ju wọn láti rí pé ìpínlẹ̀ Kwara ní ibi tó dùn wò láti wá gbé okòwò ká. Ìròyìn àgbáyé oná ni amúwáṣe tí gbọ̀nyìn láti kànyìndà amọ̀dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí a lọ sí ilé òkèrè níbi tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà Trump ti ń wòye wípé òun yóò sọ orí odúdó of hormones ní orúkọ ara rẹ̀ lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkalẹ̀.

0: darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbàdàn rẹ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.
1: Ẹ̀kábọ̀ padà ìròyìn àgbáyé oná ni amúwáṣe tí gbọ̀yìn láti kàyìn tá àmọ́retí 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti wòye pé orí odò Trace of Hormuz ni òun sọ ní orúkọ ara òun. Pẹ̀lú bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé ìjọba ilẹ̀ Amẹ́ríkà ló ti gba ṣàkóso orí odò ọ̀hún pẹ̀lú ikọ̀ ojúmọ́ tó ń wáyé sí àwọn ọkọ̀ ojú omi láti ọwọ́ ilẹ̀ Iran. Trump ló fohùn léde lẹ́yìn nǹkan bíi wákàtí 24 tí ilẹ̀ Amẹ́ríkà ṣe kọlù sí ilẹ̀ Iran ló sì ja ókan mi àwọn èèyàn mẹ́rin láti rí ògòwẹ̀rẹ̀ méjì ní agbègbè gúúsù Sirik níbi odò ìyàwó kan. Pẹ̀lú bí ilẹ̀ Amẹ́ríkà ṣàlàyé pé wọ́n ti pàṣàkóso orí odò ọ̀hún, ipò ló sì wọ́n sí ní àgbáyé. Ọ̀sẹ̀ tó kọjá, òun ni Trump sọ orékùsù kan tó pààlà láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Canada tórúkọ rẹ̀ ń jẹ́ Lake Ontario ní Lake America látàrí ìfanforajẹ tó wáyé láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Canada lọ́wọ́. Síbẹ̀ ní ilẹ̀ òkèrè, ọ́fíìsì tó wà ní ìjánu ọ̀rọ̀ ilé òkèrè nílẹ̀ Gẹ̀ẹ́sì lónìí ti ránṣẹ́ pé òṣìṣẹ́ àgbà jùlọ ní rí ọ̀rọ̀ ilé òkèrè nílẹ̀ Russia pẹ̀lú bó ṣe bu ẹnu àtẹnu ìkọlù àìnítumọ̀ tó wáyé tapa ọkọ̀ bàálù Leipzig nílẹ̀ Germany lóṣù tó kọjá. Àtẹ̀jáde kan tó léde látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀hún ṣàlàyé pé àdé olóró kan òní wọ́n rí ní ẹgbẹ́ ẹrù kan tó jẹ́ ẹrù ìjọba ilẹ̀ Ukraine. Gẹ́gẹ́ bí òṣèwé ó tẹ̀síwájú pé ìgbésẹ̀ ilẹ̀ Russia ó ní ó lè ṣe àkóbá fún ètò ààbò ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé pápá ọkọ̀ bàálù Leipzig Hill ní ọjọ́ kẹrin oṣù kẹjọ. Pàtàkùn òṣìṣẹ́ ọlọ́pàá ní láti gbagbára lọ́wọ́ àdó olóró ọ̀hún tó wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ bàálù kan tó kó ẹrù ìjọba ilẹ̀ Ukraine pàápàá jùlọ ṣáájú wọn ti ń wòye pé ilẹ̀ Russia ó ní ó ń wo àwọn nǹkan tó ń lọ lọ́wọ́ ní àwọn bùbá ológun ilẹ̀ Germany àti àwọn iléeṣẹ́ ní ilẹ̀ Germany. Lórí inú ìròyìn ọrọ̀ okòwò iléeṣẹ́ Uber ti ṣe ìfilọ́lẹ̀ ọkọ̀ kan nílùú London tí ó máa lo ìmọ̀jìnlẹ̀ AI. Wọ́n sì ṣe ìdásílẹ̀ rẹ̀ látọwọ́ iléeṣẹ́ kan nílẹ̀ Gẹ̀ẹ́sì tó ń jẹ́ Wave. Gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akin láti rí pé àwọn rọ́bọ́ọ̀tì òní yóò máa wa ọkọ̀ ní ilẹ̀ Europe. Gbèsè náà wọ́n ṣọlójú rẹ̀ ní òní lẹ́yìn ọjọ́ díẹ̀ tí iléeṣẹ́ ọ̀hún tilẹ̀kùn rẹ̀ ní ilẹ̀ Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ adarí àgbáyé ilẹ̀ ní Uber àtọmọgbọ́tò ìrìnà ọkọ̀ Safras Meredia nílùú London ṣàlàyé wípé ìgbésẹ̀ náà ọ̀nà gbé kalẹ̀ láti jẹ́ kí àwọn oníbàárà àti àwọn èèyàn ní ìgboyà nínú iléeṣẹ́ ọ̀hún káàkiri àgbáláyé. Ní abala ìròyìn àwọn amúlùdù, olórin ọmọlẹ́yìn Davido ti sọ̀rọ̀ ránṣẹ́ sí olórin irọ́ rẹ̀ Riga. Lọ́dún sọ láìpẹ́ yìí wípé àwọn olórin kan ó ní wọ́n ń lo àǹfààní ọ̀rọ̀ mọ̀lẹ́bí wọn láti tayọ. Nígbà tó sọ̀rọ̀ ní ànájọ́rù Èríga, nígbà tó sọ̀rọ̀ lórí ojú òpó ẹ̀sì gbóṣùbára bá dẹ̀ fún àwọn olórin tó jẹ́ àtàpátá dìde. Àmọ́ tí ẹ pé wọ́n ti ń fapọyọ pàápàá jùlọ láàrin ìrànwọ́ owó mọ̀lẹ́bí wọn. Nígbà tó ń fèsì Davido, ó ní kó gba ìwòye Èríga wọlé. Ó ṣàlàyé rẹ̀ pé nǹkan tó sọ ó ní kò ní sùmọ̀. Davido ṣáájú wọn ti bo ẹnu àtẹ́ lù ú látọwọ́ àwọn irọ́ rẹ̀ wípé owó mọ̀lẹ́bí rẹ̀ ló fà á ló ṣèrànwọ́ fún wọn láti máa fakọyọ. Ní abala ìròyìn eré ìdárayá, àjọ ẹlẹ́rẹ̀ bọ́ọ̀lù ní ilẹ̀ Ghana ti kéde ìyànsípò padà olùkọ́ni ọmọ ilẹ̀ Portugal Carlos Correa gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbàjẹ́ ọkùnrin ilẹ̀ ọ̀hún. Ọmọlẹ̀ Portugal ọ̀hún ẹni ọdún 73 ó ní ó kó ilẹ̀ Ghana lọ sí ìdíje àgbáyé lọ́dún tá a wà yìí Cruz. Ó ló kó ilẹ̀ Ghana lọ ìdíje àgbáyé ọ̀hún tó wáyé nínú oṣù kẹrin tó jẹ́ pé wọ́n já ní abala kòmẹ́sì yọ nígbà tán fìdí rẹmi sọ́wọ́lẹ̀ Colombia pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo. ikọ̀ Manchester City ti ń gbìyànjú láti ra agbábọ́ọ̀lù lọ́wọ́ ààrẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin àgbàgbà Super Falcons Jennifer Echegiri kúrò nínú ikọ̀ Paris Saint-Germain pẹ̀lú bí wọ́n ṣe ń kọ owó tí wọ́n ń kọ lọ fún agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ yìí ọ̀hún. Ìròyìn fi lóde ikọ̀ ikọ̀ Man City ló sì fún un léde pọ̀ ṣetán láti ra Echegiri kúrò nínú ikọ̀ PSG kan tó parí ojú ọjà ní àṣálẹ́ òní. Àmọ́ ikọ̀ PSG ló ń kọ̀ jálẹ̀ láti ta agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 25 tọ́dọ̀ 2024. Ó sì ní àdéhùn ọlọ́dún kan lórí ìwé àdéhùn rẹ̀ pẹ̀lú ikọ̀ PSG ẹ̀wẹ̀ ó ti rí àwọn he fún ikọ̀ PSG ní ìgbà 15. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rí a kà fún ẹgbẹ́ ti pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí agbẹjọ́rò àgbà ilẹ̀ yìí kan fún adarí iléeṣẹ́ ìjọba kan Adeyemi láǹfààní láti rí àwọn agbẹjọ́rò rẹ̀. Àjọ DSS fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ káàpá pò fi gbé ẹnikẹ́ni tí ó bá ti wu ìwọ ọ̀daràn. A kà fún ní ìpínlẹ̀ Kwara ikọ̀ ìjọba ìpínlẹ̀ yìí ti ké sí àwọn olùdókòwò ní ẹ̀ka ètò ọ̀gbìn ìwakùsà àwọn ẹ̀ka mìíràn kébé ṣe wá sí ìpínlẹ̀ yìí. Ní ilé òkèrè a kà fún yín pé Trump ń kò yẹ pé yóò sọ orí odò Tate of Hormuz ní orúkọ ara rẹ̀. Lákòótán a kà fún yín pé ilẹ̀ Ghana ti padà yan Kuro sípò gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbàọjà ilẹ̀ ọ̀hún. 2015 ó ní wọ́n bí gbá dámọ́ sí Adigoki Adilabo tọ́pọ̀ lọ́kọ̀ mọ́ sí Adilabo pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì tó jẹ́ olóṣèlú tó wá láti ilẹ̀ Ìbàdàn. Tó èyí lópin ìròyìn ọ̀hún Nẹ́dú Okorie ni olóòtú ìròyìn Taiwo Adeyemi lótú tó ká sí etí gbọ̀nyìn lẹ́kàn sí akínyìn pé ó dárọ̀.
2: Ẹ wá sí ẹ̀ amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jí wo ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. Ẹ wo
3: jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀
2: àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
3: Ẹdùn o ẹ jẹ́ aronú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú. Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ri o se pataki ka ma kira wa kaabo sori tuyin to wa agbe lere fun ti role tuni aki onile aki alejo aki gbugbu apata ni bi kibi ti e tin gbo wa ikani diamond fm 8.7 na ni e tin gbo wa eto ye to wa agbe lere na lo si gbira ya eto pon pataki ti a ti ma nsira wa loju nu nibi ta ti ma ra lara wa loye ona kan gbogi ti a le ti gba kora wa ni ise agbe lori eto yi na la ti ma nsalaye bawo la se le sise agbe to le fi pe wa ona wo ni ise agbe ti wa na le fi wa ni ife gbekegbe pelu awon orilede to je alamulegbe bawo gangan la wa na se je orilede ti o ma fun je ranse ti o ma fe ran ranse ti o ni je pe won kan ma gbe frozen chicken frozen turkey won ma gbe ranse si wa iri pataki ni e tun bo je ka mu eto yin eto wa agbe lere to je ka mu wa fun wa ni akoko yi esun mo gbagbe pe bo se lo ona la ntele lori eto yi gbogbo awon agbe kale in ta ba pe ni idanileko ta nse a nse ni ibamu pelu bi oju ojo se ri ni awon akoko to ba ye ka gbe nkan amo dara wa leko awon kan to ye ka gbin ni awon akoko to ye ka gbin bawo lo se ye ka gbin awon kan to ye ka sin ni awon akoko to ye ka sin bawo la se le sin won bawo la se le dolowo awon aisan wo gan lo ro mu oniruru awon kan to je awon kan osin ati bebe lo gbogbo awon kan wonyi la mo npekelu lori tun eto agbe lere loruko gbogbo igbimo alase kan Diamond FM ni mo se nkiwa lekan sin ọgbọ́n pàtàkì lọ́wọ́ olùdásí lẹ́ẹ̀kan nìyí kí máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ chairman yọ́ ọgbọ́n pàtàkì lọ́wọ́ ẹni tá a lè pè ní adarí gbogbo ètò tó ń jáde lórí afẹ́fẹ́ ọ̀pẹ́ pàtàkì yẹn lọ́wọ́ ṣèyí jacob tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì wa tó fún ẹnjíníà tó wà fún sáà tá a wà yìí lèmi ọmọ yín ọ̀rẹ́ yín pásítọ̀ ṣánkó alájí ṣe ń kí wa pé ẹ kú rọ̀lẹ́ o àgbẹ̀lérè fẹni tó bá lè ṣe ẹjẹ́ ń ké sí Samuel ọmọ Ogundele kò kí ẹ̀yìn aráalé kẹ́ fi lè mọ̀ pé àjọwà ilé agbára nírọ̀lẹ́ tó ní pàǹkà wọn aráalé o.
1: ẹ kúrò lẹ́ gbogbo ẹ̀yìn aráalé ẹ tún kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò tá a pè ní àgbẹ̀lérè pẹ̀lú pásítọ̀ ṣánkó aláàjì Ogundele Samuel ọlọ́wọ́ ọba Sam náà lórúkọ tèmi ẹ kú kalẹ̀.
0: ẹ ṣeun bàbá bẹ láti ẹyẹ ń kọrin kò láǹfààní láti darapọ̀ mọ́ a lọ́jọ́ tó ní ṣùgbọ́n mo lè sọ fún wa pé lọ́jọ́ mẹ́jọ àjọ ṣe ni àwọn àgbẹ̀ iléeṣẹ́ ọlọ́bàṣ nàìjíríà limited tí wọ́n máa darapọ̀ mọ́ gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ àtúnjọ ṣe lọ́jọ́ tó ní ṣé ìgbàgbé gẹ́gẹ́ bí ìlérí mi wípé ibi tá a roko sí òun là á fàbọ̀ sí a ti bẹ̀rẹ̀ sí ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa torí pé lásìkò december làwọn èèyàn ń ta di ọdún àsìkò january àwọn èèyàn ṣe new year àti christmas a sì fẹ́ kí àwọn èèyàn kọ́ bò la ṣe lè sin òròmọdìẹ báwo la ṣe lè sin àbọ́pa ìdí pàtàkì ni ẹ tí a fi ń fọ̀rọ̀ ju omi tó ru ọ̀rọ̀ pẹ̀lú ẹni tá a lè pè ní onímímọ̀ ọ̀jìnmẹ̀ nípa bá a ṣe lè sin adìẹ níjẹ ẹjọ́ a ti bẹ̀rẹ̀ rẹ̀ mo sì lè sọ fún yín pé a tẹ̀wájú níbi tá a roko sí níjẹ ẹjọ́ ẹ jẹ́ lọ sí iléeṣẹ́ ọlọ́ba Sinachia Limited nígbà tí mo bá dé àlejò wa a jọ pé kẹlu ọ̀rọ̀ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
2: lọ́jọ́kọjọ́ gẹ̀rúgẹ̀rú là á béwé kúkú dùkúlóko iléeṣẹ́ ọlábàṣ nàìjíríà limited dòṣùmarè tó mọ́lẹ̀ gbòó ká gbogbo ayé ìmọ́lẹ̀ rẹ̀ làwùjọ fi ń ṣara ní dín ọ̀gá ni ọlábàṣ níbi ká ta oúnjẹ ohun ọ̀sìn gbogbo kò sóúnjẹ ohun ọ̀sìn tẹ́ ẹ wá délé ìtajà ọlábàṣ nàìjíríà limited tẹ́ ò ní rí lọ́pọ̀ kú ọ̀yọ̀kú bẹ́ẹ̀ bá rí àwọn ohun ọ̀sìn tí wọ́n tóbi bàǹtù tí wọ́n sì ń dán yọ̀ bí ọmọ tuntun àwọn oúnjẹ ohun ọ̀sìn ọlábàṣ làṣírí ẹ wà wọ́n ẹ kàn sí wọn lónìí kí àwọn ohun ọ̀sìn yóò máa ṣàdúrà fún yín lójoojúmọ́ ọlábàṣ wà ní John and Esther Shopping Complex Amoyo ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní number 16 Asadam Road opposite NUT Secretariat Ìlọrin àti ní àdójúkọ Aviation College Airport Road Ìlọrin ẹ lè pè wọ́n sórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0803-581-6613 Olabash Nigeria Limited ọ̀gá nínú oúnjẹ ohun ọ̀sìn títà.

0: ti je lati ile ise oloba sojia limited ni e ma gbagbe bo lu ile ise won wa ni john and nesta shopping complex ni agbegbe amoyo nigbati e ka ile ise won kan wa ni agbegbe aviation college e so ma gbagbe e ka ile ise won to wa ni adojuko nut secretariat ni asadam itoba sumo yin oni ke kan si papa julo fun ni ruru nje nkan sin e le po won sori number 00358166130035816613 bye bye gbe mo so fun a wi pe oni mimo wa won te waju nibi ta soro de ni ijejo osin oromade ije ati ile ise oromade gangan funra wa baba fe se kini ipale mata gboro ni ibola le ko won si e mo gbagba ti so bi ati le ko won si awon kan ta se ibi ta ba de ni e alagba olusola e mo kuro le sa akuse ni se ore ra o
1: ore pupo
0: adupe ku ni re ra alagba olohun
1: amen
0: e se won e ku ogbon nu
1: yes
0: sir aku wa dogbon si sa
1: yes sir
0: e se won e nije ejo ton ti je dogun be ba gbagbe a ti bere si so e salaye fun wa tin ba ranti wi pe baba fe sin oromade a wa inu ile abi
1: bene
0: e so mo pe a lo wa kini ireju so mili ta mo si wood shaving abi
1: bene
0: e se so so mo pe to laarin awon kan ta se nbe na ni pe agboro wa oku ta bi block ta gbe saarin abi
1: ti oga pupo
0: yeah. Ibe la da na do gan si tori pe won need oru abi
1: bene
0: e se to salaye fun ayi pe to agboro pese aye ti won ma gbe omi si
1: bene
0: ma fe ke je ka jo bere lori yi pe oke o ati pese yara ati da wood shaving kale asi ti gbe okuta si arin kini gbese to kan sa
1: da ba ti gbe okuta si arin ba a wa adogan a si da ina si ina re
0: se dada ni ko je pe ina adogan la gboro da si ni
1: be ni ti to fi je dada ni wi pe ta ba wo ile olomo in mo mooru ni gbogbo igba
0: ile abi amo to ji omo ti eyan bi gangan in mo mooru
1: be ni a yi ri wi pe awon di ojo ta n soro awon na wa le aye ri awon na ese n dile aye nu ba awon olomo be la wa na se mo n toju won
0: abajo te fi sonje ejo pe to eni to ba gba orumo die ojo bolomi ti sun ru fe eni be na ni sun fun awon ose melo ni o wa ni fi sun sa le eni ti ba n toju orumo die
1: eni to ba tin toju orumo die ba ose ti o ni fi sun oye sorose to po laarin ose meji
0: ke laarin ose meji won ti ma dara won toju
1: yo ti ara won ti yato even inu oniyan gan na ma dun pe okun ri yato lara won
0: pe ki ti wa bere lowo yin gan sa bo wa la se fe mo bi ina ba poju abi bi ina ba to laarin awon oromade ta da lenu lisa
1: seri ti ina ba to igba me nbe to je pe ta ba dana sibe oruna yo wa loke ti o ni kan sale eyin o ni wi pe ni ta gbe sibe okuta ta gbe kalbe o ga nu
0: o ti gaju
1: o gaju ke loru yen wa ko ni so kale ai so kale re ko sise fun wa tori
0: ki wa lawon ade o ma se bi oru ba wa loke ti ko
1: ti oru ba ti wa loke teyin gangan ba ti wo be yin gangan mo e ba ti wo be bayi e ri pe ese yin otutu lati aya yin soke bayi
0: yo wa gbona
1: bene
0: ki wa lawon ade o ma se ngba se won ma sare kini abi won go segbe kan ba je jabi eniyan fe fi mo
1: kan ti won sa ki o won kura won jo po e woru te le wa fun won awon wa pada wa oru fun ra won bi kokan o sun kale si kona kan kawon mi o lo ma sun le lori sugbon mo fi gbogbo enu so fun wa pe gbogbo e to wa ni sale npata awon e to wa loke ni o fun pa
0: won pada won para won
1: won para won patapata ni torí wọn dòrò mọra àwọn orò tẹyìn ò lè gbìyànjú
0: ṣùgbọn ọ̀nà àbáyọ wá ní pé bí ọ bàbá gbé òkúta kí èèyàn má jẹ kí òkúta wọn ga jù
1: kọmọ gà rárá
0: bó wá láti wá ṣe tí wọn fi ní kóónù náà torí ẹ sọ fún mi pé tó bí iná bá tún kúrú jù wọn ó tún kóónù náà.
1: Ìṣòro ẹyin tó wà níbẹ̀ ni wípé tókùtà yẹn ọba ti ga àwọn òròmọ díẹ tá a ṣẹ̀ṣẹ̀ gbà wọn ò ní ní orí ọ̀fẹ́ láti lè máa fò débi pé wọn lè fò déédéé òkúta.
0: Ẹ ìyẹ́ wọn ò tí ì tó débi pé wọn ó ti máa fò ń gbà wọn.
1: Ìyẹ́ bẹ́ẹ̀ ni.
0: Ẹ yá jẹ́ àṣọ.
1: Ìyá kalẹ̀ lásán, wọn ó rọrùn fún wa láti kó ọ̀nà rẹ̀ dàrẹ́ tí nígbà tí ọ̀gá sí.
0: Àbí ká máa fi ara wọn máa dògán.
1: Ká máa fara máa dògán kan sí kó iná sì sọ láti rẹ̀.
0: Ẹ ṣeun. Ẹ wá jẹ́ àwò báyìí sá. A ti sọ ọ̀nà tá a lè gbà dòru mu wa. Bó wa láti wá pèsè oúnjẹ fún ọ̀hún, bóun ó ṣe máa jẹun, bóun ó sì ṣe máa mu tí ò ní mú wa aládàáni sá.
1: Ká tó lọ síbẹ̀ tí iná bá pọ̀ jù náà a ti sọ̀rọ̀ nípa rẹ̀ tí iná bá pọ̀ jù màá sáré sọ̀yún lérèfèé ní tẹ́ fi mọ̀ tí iná bá pọ̀ jù ó ní wípé àwọn adìẹ yẹn wọ́n máa fi ẹnu mí.
0: Wọ́n máa yanu òkè.
1: Wọ́n máa yanu kalẹ̀ wọn ò ní lè ara wọn ò ní lè gbà á inú wọn ó ti gbóná láti bẹ̀ wọ́n máa yí kwana.
0: So ó túmọ̀ sí wípé ẹni tó bá gba òròmọdìẹ tó bá rí pé òròmọdìẹ rẹ ń ṣùjọ sápá kan iná òtó nìyẹn bó bá jẹ pé wọn ti wá ń yanu ààjù iná tún ti ṣe kíni o ó tún ti pọ jù kí àwọn tó gba òròmọdìẹ kan kíyèsí nǹkan wọn yìí ẹ ṣe. ẹ wá jẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ sá bàbá fẹ́ fún irú oúnjẹ wo lòròmọdìẹ òòjọ́ ọlọ́sẹ̀ mẹ́rin yẹ kó máa jẹ.
1: Adìẹ òòjọ́ ìyẹn túmọ̀ sí wípé oúnjẹ òòjọ́ tí ó lè gbé òun lá pèsè fún irú wọn.
0: Àwọn oúnjẹ títìn tí wírin wírin wírin.
1: Bẹ́ẹ̀ ni àwọn oúnjẹ kan bẹ tí wọ́n ti lọ tí ó ti kúnná yàtọ̀ díẹ̀ sí titi àwọn àgbà. Tẹ bá ti débẹ̀ ẹ béèrè wípé oúnjẹ tí adìẹ òòjọ́.
0: Ṣé gèlè irú ẹ̀ náà ń pè ní starter.
1: Bẹ́ẹ̀ ni orúkọ tá à ń pè ní kí n má pè ní èbó tẹ́lẹ̀ náà ni wọ́n là fi má pilẹ̀ wọn.
0: Àwọn adìẹ ọlọ́sẹ̀ mẹ́rin àbúrò mọ́díẹ yìí ọ̀sẹ̀ mélòó náà wàá gbọ́rọ̀ fi jẹ irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ sá.
1: Sẹ́rí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jẹ láti ọmọ òòjọ́ àǹfààní wà fún wọn kọ́dà wọn lè jẹ lọ́sẹ̀ mẹ́fà. Bẹ́ẹ̀ ni kí wọ́n tó chẹ́ǹjì rẹ̀.
0: Tí ó sì ní sí ọnu.
1: Tí ò ní sí ọ̀nà ìdí tí mo fi sọ pé a lè jẹ ní ọ̀sẹ̀ mẹ́fà ni wípé protein máa ń pọ̀ nínú ọmọ òòjọ́ àwọn nǹkan tá a kó sínú rẹ̀ àwọn aṣara lóore tó wà nínú rẹ̀ ó pọ̀.
0: Tí ó jẹ́ wọn ó tètè dàgbà.
1: Ká lè fẹ́ kí wọ́n lè tètè wú ká lè tètè dàgbà ká lè rí bí a ṣe fẹ́. Ìdí náà.
0: Kí ni kàn án bẹ tẹ́ dọ́gbọ́n ra mẹ́nuba ń jó ní sá a sọ̀rọ̀ nípa pé àwọn adìẹ tí àwọn èèyàn lè tọ́jú tí ó sì ní máa kú táwọn èèyàn máa gbà tá a lè pè ní adìẹ ọlọ́sẹ̀ mẹ́rin ọgbọ́rọ̀ jẹ́ àwọn adìẹ tó wà ní abẹ́ àmójútó tó ń ti abẹ́rẹ́ àjẹsára ṣé àwọn adìẹ kéékèèké èèyàn máa ka abẹ́rẹ́ bọ̀ wọ́n ní ara ni àbíbò ni àbíbò.
1: Rárá o ẹ rí pé gbogbo àwọn ọmọdìẹ tá à ń sọ̀rọ̀ báyìí tá a bá sùn kúkú àwọn ò tó.
0: Wọ́n á tó kúkú bẹ́ẹ̀ni.
1: Wọ́n ò tó kúkú wa bẹ́ẹ̀ sì ni bá a sùn kúkú wọn gan-an tá a dá kúkú wa sí méjì wọn ò tán ní ẹ̀pá tó.
0: Ìyẹn tá a bá ṣẹ̀ṣẹ̀ gbà wọ́n gẹ́gẹ́ bí ọmọ òòjọ́.
1: Bẹ́ẹ̀ni èyún túmọ̀ sí wípé wọn ò ní ara tá a lè ti abẹ́rẹ́ bọ̀ ṣùgbọ́n ọ̀nà kan bẹ tá a máa ń gbà láti fún wọn ní abẹ́rẹ́ àwọn ọ̀nà yẹn ni fífi sí inú omi ẹ rí i pé àwọn ọmọ kéékèèké wa ọ̀nà tí ìjọba gan gbà fún wọn ní abẹ́rẹ́ jù ni pé kí wọ́n ya ẹnu wọn kí wọ́n kàn sí wọn lẹ́nu.
0: So ó túmọ̀ sí pé àwọn adìẹ náà inú omi ni gbogbo àwọn oògùn àti abẹ́rẹ́ tí wọ́n bá lò láti lè mú kán ní ìlera pípé náà ń gbà á lò.
1: Inú omi ni àwọn tí ń lo tiwọn torí kò rọrùn fún wa láti máa ya wọn lẹ́nu ká máa kàn sí lẹ́yọ̀kọ̀ọ̀kan.
0: Bí yàrá bẹ́ẹ̀ wá tọ́jú àwọn adìẹ ta si fe fun alabere ona wo la gbe gba ojo melo won bere si gba bere ba wo la si se ma fun won
1: ah tai abiyamo mo ti so fun pe ba se ntoju eyan pe la se ntoju adie ti abiyamo ba bi mo ojo ni osibitu kese inu ile re lo bi si lo gba bere ojo fun awon omo re abere ojo na wa fa awon adiye
0: toje abere ojo fun awon omo adiye
1: bene eyun tumo si wi pe ni company ta ti ra won ni lawon o ti fun won ba won wo ne kan ko won dale fun wa sugbon ke han si wa nitori pe pali eyo la wa lo gbe leyo ni kekeke
0: ni pali
1: awon ti fun won ba won ti won se bi won tan poro bayi won ti fun gbogbo won ni abere yen so lato mo ojo o ni ma ti bere si gba abere be tanto mo jo jo kejo jo mejo e ma ka jo mejo jo mejo
0: ona ilana wo la wa le gba toju won lati fun ani to ye ka fun won ojo mejo emilu lo ye kan gba bere lose abi lo ye kan lu ogun tun ta bere won ti nkan kan fi ni se won
1: ah seri eyan ba fe ni idamu ati yonu lori omo rara gbogbo akosile ta ba ti ko fun won losibitu lojo ta ba ti bimo pe lojo bayi ko gbe wa o ko gba abere fun omo re gbogbo lana la gbodo ma tele eyan tumo si wi pe abere ojo ti ba ti fun awon adiye lati bi ta ti ra wa to ba ti ku ojo mejo lodo wa a lo si bi ti we won tin awon to mo nipa itoju adiye tin ta nkan adiye bi ogun a lo ta to won lo mo gba die o opojo mejo loni ke ni mo le lo awon ni won to ka si ogun to le lo eyan to je ti tabere
0: eseun e wa je ka tun wo ilana kan sa ninu toju adie a so pe oni ta ma fi toju won tan ba pe ojo mejo abi
1: bene
0: tan ba tun ti pe eh to je abere ni o
1: tan ba je ogun ti lera njan ba ti dodo wa gbara ni an ti bere yin o
0: awon kan so pe won gboro ma gba awon ogun ti o ma ran won lowo ti won fi ni aisan ayika tan pe ni antibiotic
1: o na ni ogun lera o to le yin o sugbon abere o inu jo jokejo jokejo si ra won sugbon lojo ta ba ti ko won de won ti bere ogun lodo wa o
0: ese
1: mo ro pe yato ti wa laarin abere
0: ati ogun ta fi ntoju won
1: ta fi ntoju won
0: nje awon omo adie to joro mo die se won a ma ko nje sile bi so tun ni awon ogun kan to ye ki yan tun fun won lati ma je bi awon vitamin aba won kan kokan bi
1: o wa ti adie ba ko onje sile
0: kini ma eja koko bere kini ma fa tan fi ma ko nje le boro ma die ba ko nje le kini ti ma fa
1: ti ma nfa ni wi pe nkan kan ti fe wole si won lara
0: bi aisan
1: aisan ina ma nfa ju ti ma fe ko onje sile ti ru kan ba si ti le sele e to awon ni mama lo won ti fe ko onje mi sile o
0: inu kini ka si si o
1: onje danu awon won wa so ogun tola omo fi toju won
0: eseun
1: wo bere bi o ni an se se
0: e je ka wa lo si bi imototo ton ti toju ile won sa oromade a mo pe won kere e so pe wood shaving lagboro ta ba da were were si won ma sa je won so dun je e mi lo lo to ki yan ma toju nu ile won lati le de na isan
1: Ni ri so pe igba bayi loto sugbon o se pataki ta ba le gbiyanju ni ojo keta ojo keta lati mo toju ile won tori wi pe gbogbo ga ti won ba nse ori re ona won mo se si ti o si mo tutu ta ba si tin tutu aisan ma wole
0: ilana wa la le gba lati toju ile won se a koko ku won bode a lo da won segbe kan a gba inu ile won ni aba ti won segbe kan a gba bawo la se le se ninu ile ti atin toju ade a se fe mo gba ile inu ile won sa koko ko fowo ku won da sibi kan na ni ka fi yanju re ni abi na lanawo la le telisa
1: mi o mo ona ti o ba ro kaluku lorun lati gba
0: imaran ona wo leyin ro pele
1: ona mi ona to rorun die oni wi pe a le fi owo direct won si egbe kan egbe ti akoko gba won si akoko ri pa ko ibe won mo ta ba wa ko direct won si egbe n ta dari won se egbe on la wa sare ko iyoku ki an to di pe won yari mo wa lowo awa na n ko yoku jade bayi a sare te bedi mi fun won ori bedi ti won ta won sun
0: ṣe adupe sa ọpọlọpọ àwọn èèyàn wọn fẹ béèrè ìbéèrè kan tàbí méjì lọwọ yín ẹ bá ṣe ṣe tí ààyè bá gbà wá ẹ jẹ lọ sí iléeṣẹ ọlọba Nigeria Limited nígbà tí n bá dé a ṣe ojú òpó lẹ báyẹn bá ní béèrè kan tàbí méjì láti béèrè lọwọ yín wọn láǹfààní láti béèrè lọwọ yín ìkànnì diamond fm 88.7 ni o ètò yìí tó àgbẹ lérè pẹlú mi ọmọ ọrẹ yín pastor Shanko Alhaji àlejò wa àwọn ni onímọ̀ nípa ọ̀sìn adìẹ ìtà sì ń dára wa lẹ́kọ̀ọ́ fún òní pé bá a ṣe lè gba òru mọ́ díẹ̀ tá a sìn fún ọ̀sẹ̀ mẹ́rin fún ìpalẹ̀mọ́ pàápàá jùlọ àwa ta ni lọ́kàn láti fàdí ẹ̀ṣọ́ ọdún àbá fẹ́ tàwọn ẹ ṣeun tẹ́ ń gbé ìkànnì diamond fm.
2: lọ́jọ́kọjọ́ gẹ̀rúgẹ̀rú là á bẹ̀wẹ̀ kúkú ìdòkúlóko iléeṣẹ́ ọlábàṣ nàìjíríà limited dòṣùmarè tó mọ́lẹ̀ gbò ká gbogbo ayé ìmọ́lẹ̀ rẹ̀ làwùjọ fi ń ṣaranidin ọ̀gá ni ọlábàṣ níbi ká ta oúnjẹ ohun ọ̀sìn gbogbo kò sóúnjẹ ohun ọ̀sìn tẹ́ ẹ wá délé ìtajà ọlábàṣ nàìjíríà limited tẹ́ ò ní rí lọ́pọ̀ kú ọ̀yọ̀kú bẹ́ẹ̀ bá rí àwọn ohun ọ̀sìn tí wọ́n tóbi bàǹtù tí wọ́n sì ń dányọ̀ bí ọmọ tuntun àwọn oúnjẹ ohun ọ̀sìn ọlábàṣ làṣírí ẹ wà wọ́n ẹ kàn sí wọn lónìí kí àwọn ohun ọ̀sìn yóò máa ṣàdúrà fún yín lójoojúmọ́ ọlábàṣ wà ní John and Esther Shopping Complex Amoyo ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní number 16 Asadam Road opposite NUT Secretariat Ìlọrin àti ní àdójúkọ Aviation College Airport Road Ìlọrin ẹ lè pè wọ́n sórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0803-581-6613 Olabash Nigeria Limited ọ̀gá nínú oúnjẹ ohun ọ̀sìn títà.
3: Dúró náà kò tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

ọlọ́run yìí ò sì ní agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbàtí ìránṣẹ́ ọlọ́run alààyè olùṣọ́ àgùntàn Moses Adémọlá Pópó Ọlábánpín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé aṣẹ́gun aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: Eyi ni fi hon titọ ti Christ Second Coming Gospel Assembly ti o wa ni CB24C Abiola Avenue PO Box 516 Ilesha Osun State Nigeria se onigbowo re ele josin pelu wa ni ojo Sunday lagogo mejo owuro ati ojo Tuesday lagogo marun abero le fun eko bibeli ero ibani soro alagbika wa ni 08035803855 e fi ara bale lati gboro olorun lati enu ajin rere S Ade Ogunniran
1: je ka gbadura
2: let us pray
1: Olúwa wa Jesu Kristi.
2: Our Lord Jesus Christ.
1: A tún fi iṣẹ́ ìránṣẹ́ ti òní lé ọ lọ́wọ́.
2: We are now committing the ministerial assignment of today into thy able hand.
1: Nípasẹ̀ mímí mọ́, Olúwa gba àkóso gbogbo.
2: By the help of the Holy Ghost, Father, take absolute control.
1: Ogun ni fún orúkọ rẹ.
2: Glory be to your name.
1: Ní orúkọ Jésù, mo gba àdúrà.
2: In Jesus' name, I pray.
3: Amen.
1: Abẹ́ ẹ̀kọ́ kejì náà ni a ti wà nínú ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí a pè ní láti ìsinsìnyí títí dé ayérayé.
2: We are still busy studying lesson 2 from that book from now to eternity.
1: Ibi tí a dé níbi ẹ̀kọ́ kejì báyìí òun náà ni àwọn àmì ìgbà ìkẹyìn àkókò ìjọ.
2: We want to consider the signs for the end time even for the church age.
1: A ti ń gbé bọ̀ ní ìpele jípele.
2: So we have started analyzing that.
1: Ètí ibi tí a fẹ́ gbé yẹ̀wò lónìí òun náà ni mo pè ní ayédèrú ìwà mímọ́. Nínú ẹ̀kọ́ ẹ̀mí èsù àti àdámọ́ ìgbé nínú ìjọ.
2: Today I want us to consider another title that is false holiness in the doctrine of Satan which has mingled with our woes in the church.
1: Ayédèrú ìwà mímọ́ nínú ẹ̀kọ́ ẹ̀mí èsù àti àdámọ́ ìgbé nínú ìjọ.
2: False holiness in the doctrine of Satan and the damnable heresy in the church.
1: Yẹn ni mo fún àkórí ti èní.
2: So that is the topic for today.
1: A ó ka ẹsẹ̀ bíbélì mẹ́ta léra láti fa àkórí yọ nínú rẹ̀.
2: So we are going to read some scriptural verses for us to get this topic which you have just mentioned.
1: A ó kọ́ ka ní Timothy kíní orí kẹrin ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún.
2: 1 Timothy chapter 4 verse 1 to verse 5.
1: Bí wọ́n ti ń kà á, ẹ máa fi ọkàn bá lọ torí wò ní sàlàyé púpọ̀ lórí ẹ̀ rí pé gbogbo ibi tí a fẹ́ ká yìí. Ìwà mímọ́ ni ìwà mímọ́ lábẹ́ ìgbóná ọkàn ìwà mímọ́ lábẹ́ ìgbóná ọkàn ẹ rí nígbà tí wọn bá ka ṣùgbọ́n iná ẹ̀kọ́ ìmí èsù la sọ pé yóò ti jáde.
2: Now I want us to listen wholeheartedly because as I'm going to read now I will not be explaining that because all that we are about to read now that should be emotional holiness that comes out of the doctrine of Satan.
3: Ṣùgbọ́n èmi tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọn ò máa fiyè sí ẹ̀mí tí ń tan níjẹ. Àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù nípa àgàbàǹgẹ̀bì àwọn tí ń ṣègé àwọn tí ọkàn àwọn tí kára wọn dàbí èyí tí a fi ni gbígbóná jó àwọn tí ń dánilẹ́kun àti gbéyàwó tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tí ó mọ òtítọ́ nítorí gbogbo ohun tí ọlọ́run dá ni ó dára kò sí ọ̀kan tí ó yẹ kí a kọ̀ bí a bá fi ọpẹ́ gbà á nítorí a fi ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà yà á sí mímọ́.
1: Yes, ẹ rí pé gbogbo ibi tí a kà yìí nísìnyìí ìwà mímọ́ ni.
2: Actually, one can agree that the passage which you have read could be traced to holiness.
1: Lábẹ́ ìgbóná ọkàn sì ni tí ẹ bá wo ẹsẹ̀ ìkejì.
2: And if you see verse 2, that one comes under emotional mood.
1: Ó ní nípa àgàbà gébí àwọn tí ń ṣèké àwọn tí ọkàn àwọn tí kára wọn dàbí èyí tí a fi rin gbígbóná jó pẹ̀lú ìgbóná ọkàn.
2: Speaking lies in hypocrisy. Having their conscience seared with a hot iron.
1: Kí ló wá ń jáde nínú ẹ̀kọ́ náà báyìí?
2: Then what do you have from this
1: Àwọn tí ń dánilẹ́kun àti gbéyàwó lábẹ́ ìwà mímọ́ ni.
2: Because of that holiness they are preaching, they forbid one to marry.
1: Àwọn tí ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tó mọ òtítọ́ àwọn tí ń pàṣẹ láti ka èèwọ̀ kírísítẹ́nì gbọ́dọ̀ jẹ yẹn. O gbọdọ jẹ jajajẹ gbọdọ jẹ òkété kan gbọdọ jẹ rẹ kan ìwà mímọ ni gẹgẹbi ọmọ ọlọrun tàbí kírísítẹnì.
2: And commanding to abstain from meats which God created to receive with thanksgiving of them which believe and know the truth. And these are the taboos which some people will be preaching even as Christians that one should not eat a particular meat or particular food or vegetable.
1: Nítorí gbogbo tí Ọlọ́run dá lé ó dára kò sí ọ̀kan tí ó yẹ kí a kọ̀. Bí a bá fi ọpẹ́ gbà abẹ́ ìmímọ́ ni Paul Apostle wọn sọ̀rọ̀ nísìnyìí ṣùgbọ́n ìmímọ́ ti gbégi lé pé irú àwọn kan gbọ́dọ̀ ṣe kan gbọ́dọ̀ ṣe kan ṣùgbọ́n nísìnyìí lábẹ́ ti ìmímọ́ nísìnyìí Paul sọ pé kò sí ohun tí nínú gbogbo ohun tí Ọlọ́run dá lio dara ko se to ye ka ko ti a ba fi ope gba iyen o jade latodo emi esu wa.
2: For every creature of God is good and nothing to be refused if it be received with thanksgiving. Before this one now, they have gotten the doctrine that they should not eat one particular thing or the other. But under the grace now, and from the Holy Ghost now, Paul told them that when all this created one can eat, that's no taboo. So the Holy Spirit now speaks concerning verses 4 and 5. For it is sanctified by the word of God and prayer. But the spirit of Satan has given them the taboo. Well, if you look at it, this very well, this could be traced.

ọ̀rọ̀ àṣírí, àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀, ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta. Má dì í sọ́kàn, má sọ ọ́ sórí ayélujára, má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka. Sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ẹ̀sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

kuthe thi yasiko yimbo kubithatha kungikhona yimfedi akubu yanju e ku shelata aro e ku koleda olohun oba ninu anu e yo de igbiyanju emi ati yin lade a ni se lasan lase olohun oba eku fomo yan se ku gbogbo wa wa lori eto lawo lesun eku be ti nkowo ti wa bigbe ke ti kowo ti le eku be ti nkowo ti wa bigba laamu ti nkowo togiri bi o ba si ti yin ni koni sawa o bi o ba seyin ni gbogbo nto ta nse yi a kan ma se le lasan na ni ṣugbọn lohun o je aje a se le eyin le nkun wa ta fi dabi eni to mo se eyin le ngbo wa ta fi mo pe eyan laso wa adupe o lowo gbogbo eyin te mo gba wa ni moran lori eto yi gbogbo eyin te do ti wa gbagbagba ti gbogbo awon eyan ba so ta te nda arun moju pe ki te nikan o le da mo yin na o da ti ran ti ran lase olohun oba eni balaye fowo ti olohun oni tori iyade mi ati yin si eleduwa oni se wa lohun elo lasan fa won to ti goke awa na oro woyo a si laluyo e ka bo sinu osu kesan osu september re osu september re osu bababa ni won pe ìbànújẹ́ ó kéré tóbi kò ní bàṣẹ́ èdè mi àti yín aburú ó kéré tóbi kò ní bàṣẹ́ èdè wa ogun ìkáwọlé jọnsẹ̀ mọ́lẹ̀ kò ní bàṣẹ́ èdè mi àti yín aṣọ ẹ̀ láfídámọ̀ àbáta ẹ̀ láfídámọ̀ kò ní bàṣẹ́ èdè wa bóyá ìwọ oṣù september máa gbọ́ ọ̀rọ̀ olúwa o oṣù september gbọ́ ọ̀rọ̀ olúwa ìrì gbogbo kọ́ mọ́ bàṣẹ́ èdè wa láṣẹ ọlọ́run ọba ayọ̀ àti ìdùnnú kọ́ mọ́ bàṣẹ́ èdè wa ìbùkún àti ìgbéga kọ́ mọ́ bàṣẹ́ èdè wa iṣẹ́ kékeré owó ńlá kọ́ mọ́ bàṣẹ́ èdè wa àní mọ̀ bànújẹ́ lóṣù yìí láṣẹ ọlọ́run ọba oṣù tuntun rèé oore tuntun ọlọ́run kó ṣe nínú ayé mi àti láṣẹ ọlọ́run ọba oṣù yìí ọ̀sán wá sówó sọmọ sọlá síre gbogbo àìkú bàálẹ̀ ọ̀rọ̀ alẹ́lẹ́dẹ̀ yìí láwọlé sùn rèé ètò tọ́lọ́run fúnra ara rẹ̀ mọ̀ọ́mọ̀ ṣàgbékalẹ̀ rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ní ìlàkọjá kan àbó míì tí wọ́n sì nílò ìmọ̀ràn àtọ̀nà àbáyọ ọlọ́run tí wá ń lo ètò yìí láti wá ọ̀nà àbáyọ sí gbogbo àwọn tí wọ́n ń kojú páǹpáná yẹn kan àbó míì táwọn náà sì ti ń padà wá lẹ́nu ọpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbà wọ́n mọ̀ràn kó máa ní fowó ṣe ọ̀rẹ́ mi dáadáa yóò ní bẹ́ẹ̀yàn bá gbọ́ ètò láwọlé sùn tó sọ ta tí ò sì lágídí ọkàn tó pàmọ̀ràn ìpẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní lẹ́nu ọ̀pẹ́ mo wà lálẹ́nu ọ̀pẹ́ lábẹ́ bó ti hùn kọ́ mọ́ abátúndé azeez ọlọ́yẹ̀wò àlórúkọ títí mi mc coded ọ̀túnba coded ọmọ tó pẹ́ ń tàbí streetlight ọmọ tó pẹ́ ń tàbí òpó náà ọmọ ta ni mí tí wọ́n bí ìta tó tún tunra ẹ̀bí ọmọ ò ṣe é pààrọ̀ ni mí èmi lọ́mọ san ló ní ọ̀rọ̀ lè ta àdógún ọ̀rọ̀ dẹ̀ a ṣẹ̀ṣẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí ń kó gìrìgìrì bí òjò adúpẹ́ fọlọ́run ọba tó ní ká dúró ká bá ká rìn ká bá ká bá ká bá ká fi àkàbà ti ṣe lọ síbi táwọn àgbààgbà gbé ń jayé ọlọ́ba adúpẹ́ fọlọ́run ọba kánrin kése lọ́lá kánrin kése lórí ìtẹ́ ọlọ́run ọba àmì ọba tí ń fi gbogbo ọba jẹ ààrẹ lumọ bí owó àkèkè tán alára àgbà ìdá ọlọ́run ọba àmì ọba èkó kábíyèsí ọlọ́run ọba àmì ti ń darí afẹ́fẹ́ ọba ti ń darí ooru ọba sòrò dì bí ìbàrà mẹ́ta ọba sòrò dì bí ọ̀tẹ̀ àdúgbò ọba sòrò forítú bí ilé oyin ọlọ́run ọba àmì tó tóbi kọjá tóbi tọ́fẹ́ kọjá fífẹ́ tó gbọ́rọ̀ jọ wá sọlọ ìtẹ́ tóbi dé bàbá ẹnìkan ò lè sọ ọ́ ibi tó tóbi dé ọ̀run ọ̀gbà ọ́ ibi tó tóbi dé ayé ọ̀gbà ọ́ ńlò ṣe ń gbénu wúndé aṣọlá tó ń gbénu adélébọ̀ ọ̀rọ̀ ọmọ tuntun ọlọ́run ọba àmì tí ọ̀lẹ́wìrì ọba tí ọ̀lọ́mọ owó arọ ni bó bá ṣe fẹ́ olúmọ̀rí ẹ̀dá alágbẹ̀dẹ ọ̀run ọ̀kan ṣoṣo àràbà ti ń rọ ẹlẹ́sẹ̀ méjì jáde nínú àárọ̀ ìṣúná ti ń ta nínú olóyún ọlọ́run ọba àmì tí ò ṣe dáṣọ bò mọ̀yíká ọ̀tún o mọ̀yíká òsì o ọtẹ̀rí ọkàn mi bá níwájú ọba tó da ayé àti ọ̀run nọ́mbà tẹ́yìn náà fi lè sọ́ọ̀tà lálẹ́ yìí ò tí ì padà 0916-159-1011 ni nọ́mbà tẹ́ fi lè sọ́ọ̀tà ẹ lè ṣe ní whatsapp message ẹ lè ṣe ní whatsapp voice note tí ń gan ni máa ń rọ̀ wá lọ́rùn jù
ba wo pe won o fe ki oko mi o gbo won o fe ki yawo mi o gbo abi won o fe ke won eyan mi o gbo pe mi ni ko ran se lati jise a ka sita mo be wa ni e dakun e mo so pe e ba n gbo ke ba n so rara awe se be e ba n gbo ke ba n so aye re o si e mo binu e si le gbe wole fun ara yin sori number yi kan na ni 0916 159 1011 Asiba ti ma se ko ba le ri ni ti ri ani damu la se Olorun oba e ka lele ede yi le nkan si e seun

0: ọ̀rẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú táwọn èèyàn ti sọ ọ́ta wá lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹjẹ́ ń ṣe báyìí mọ́ ń bọ̀ náà.
1: ọlọ́run ṣàánú wa gbogbo mímọ sọ́síta ní ìgbẹ́jọ́ tí a máa ráyé tí àwọn ọmọ nàìjíríà ń ṣe ń sì ń sọ oríṣiríṣi kò jẹ́rẹ́ tí tèmi mú ń bẹ̀ àmọ́ pẹ̀lú gbogbo ọlọ́run dáyámọ́ǹdì ní bàjẹ́ ọlọ́yẹ ẹni sì tún ṣe o ọ̀ràn ọba yóò bá yín náà gbọ́ bùkátà yín o àmọ́ tí ó ṣe mẹ́rin pé kọ́ ọlọ́run ọba kún ṣàánú wa téèyàn bá lu láyé orí ọba wà nínú orí òfin báwọn fi kọ́ ọba kún sáré sì fún èèyàn lèèyàn lè rọ́nà báyìí ọ̀pọ̀ lọ fẹ́fẹ́ ìyàwó mi náà nísìnyí tó bá lu lọ́wọ́ ọ̀rọ̀ lè rí ìyàwó fẹ́ ẹwọ́n ọba kó taari aláàánú kò sáàsì ẹwọ́n ọba dáyámọ́ǹdì ní bàjẹ́ ẹwọ́n ọmọ tẹ̀síwájú.
2: ẹ kálẹ̀ olóòtú mista ọlọ́yẹ ọlọ́run ọba yóò jẹ́ kí àdúrà yóò máa gba ọ iléeṣẹ́ dáyámọ́ǹdì ò ní bàjẹ́ o gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò yìí mo tún kí o ọkàn gbogbo ọ balẹ̀ o a kó àìsàn lórí ètò yìí gbogbo ẹ̀ tó bá ti gbọ́ tó bá ti mú ìmọ̀ràn tí a bá fún un lò yóò mọ̀ rí solúsàn ọlọ́run ọba yóò jẹ́ kí àdúrà yóò gba yín olóòtú ètò ọpọlọ yóò ní bàjẹ́ o ọwọ́ ilé ẹ̀ sì fi gbẹ̀tọ́ yín mista ọlọ́yẹ ọ̀rọ̀ yóò ní dojúrò mo kí gbogbo àwọn olólùfẹ́ ètò torí mo sọ̀rọ̀ kan mo nítẹ̀yìn ò bá lágiri tó bá ti gba ìmọ̀ràn lórí ètò yìí wàhálà yóò rí solúsàn o mo kàn fọ̀rọ̀ kan lọ lẹ́nìkan sì ló jẹ́ kí n jìnà sí ìlédè ṣùgbọ́n ibi tí mo wá tún wà náà ọlọ́run ṣeun adúpẹ́ fọlọ́run orí ètò yìí náà ni solúsàn yẹn ti wá mi ò lè gbàgbé ètò yìí o wà láìtàlẹ́ ọlọ́run dákun máa jẹ tó yẹ kó máa jẹ mí náà kú máa lọ́wọ́ o gbogbo àtàǹgbé tó yẹ ọlọ́run jẹ́ kí ìlọsíwájú máa bá gbogbo wa ni torí ìfẹ́lẹ́ fi ń gbọ́ ètò yìí ìfẹ́ lẹ ní ìfẹ́ sí lẹ ní sáwọn olóòtú yìí náà àwọn olóòtú yìí náà ọlọ́run jẹ́ ká fẹ́ wẹ́nu ọwọ́ wa gbẹ̀tọ́ wọn má jẹ́ ká tẹnu gbóbi ọwọ́ o má jọ ọlọ́run wọn kó bá wọn o ọlọ́run gbàdúrà wọn ẹ̀pẹ̀lẹ́ kú ètò mo kí ni òpó wa.
0: ọ̀dà ẹ jẹ́ ń tara àwọn tí wọ́n mọ́pẹ́ wáyé tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn èèyàn tẹ́ dúró ti wá tí wọ́n sì ń gba àwọn tí wọ́n ti sọ́ọ̀tà nímọ̀ràn tàbá àwọn tí wọ́n ti sọ́ọ̀tà ẹjẹ́ ń tara tí wọ́n dẹ́ka polówó ọjà ká polówó níta níta àti wà ò níta bá a bá polówó ọjà tá a darí dé láwọlé sùn alábala sọ́ọ̀sìta pọ́ńbélé ètò ìjọ́tò ní yọmọ̀tẹ̀ iwájú ẹ̀mọ́ ìtí sùn orin burúkú ò ní kùn wá mọ̀ ń bọ̀.

0: àwọn Yorùbá kan tó pé ká mú fowó ẹ̀kọ́ rẹ̀ kọ torí ẹ̀kọ́ ní sọmọ ẹni dẹni yìí láwùjọ ẹ̀kọ́ ní sì gbé ni dépò ọ̀la èyí ló mú mìrìn gbẹ̀rẹ̀ ìdílé ẹ̀kọ́ St Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà tí mo sì gbé ọ̀gá àgbà ilé ìwé yìí wá láti ṣàlàyé bí ètò ìgbaniwọlé ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ilé ìwé yìí. Ẹ kú dédé àsìkò yìí sá o, ẹ bá ń dakọ̀ yín fáwọn èèyàn.
1: Orúkọ mi ni Dr. Anthony Adeyeye, igbákejì ọ̀gá àgbà ilé ìwé St Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà.
0: A ti ń gbọ́ nípa àwọn ilé ìwé girama lóríṣiríṣi nílẹ̀ yìí. Kí ni ń tọ́ sọ ilé ìwé St Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà di ìlú mọ̀ọ́ká ilé ìwé tí gbogbo àwọn òbí àtàlágbà tó ń mọ ọmọ wọn wá ní kẹ̀tíkẹ̀tí.
1: Ilé ìwé St Anthony Catholic High School jẹ́ eléyìí tí ó yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ káàkiri Nàìjíríà àti ní òkè òkun. Nítorí pé àwọn olùkọ́ wa tí ó wà níbẹ̀, eléyìí tí ó ní certificate tí ó kéré jù òun ni first degree. A ní àwọn tó jẹ́ wípé wọ́n ní masters, a dẹ̀ ní àwọn tó jẹ́ wípé wọ́n ní PhD ní ilé ìwé wa tí wọ́n ń kọ́ àwọn ọmọ. Gbogbo àwọn ìrírí wọn ni wọ́n sì fi ń kọ́ àwọn ọmọ wa. Eléyìí tó mú kí àwọn ọmọ wa kí wọn ó pe gidi, kí wọn fi gbọ̀rọ̀ jọkà. Nílé ìwé St Anthony Catholic High School, àwọn èsì ìdánwò wa ní WAEC, ní JAMB, ní GCE, ó jẹ́ eléyìí tó dára púpọ̀ nínú àwọn ọmọ wa. Ní wọ́n ní A1 mẹ́sàn nínú WAEC àti NECO pẹ̀lú GCE examination tí wọ́n ń ṣe. Wọ́n ní 87 ó lé ní ti JAMB, tó jẹ́ pé wọ́n la gbogbo àwọn akẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀sun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni àwọn ọmọ wa tí ó parí nílé ìwé wa ní St Anthony Catholic High School, tí wọ́n bá dé àwọn ilé ìwé gíga, àwọn ni wọ́n máa ń ṣe dáradára ju àwọn akẹgbẹ́ wọn lọ níbẹ̀, tó jẹ́ wípé nígbà tí wọ́n bá parí wọ́n máa ní rìsọ́ọ̀tì tí ó dára. Bákan náà ni a ní àwọn ọmọ ilé ìwé wa tó ti parí, tó jẹ́ wípé wọ́n ti làmìlaka káàkiri ní orílẹ̀ èdè yìí àti ní òkè òkun. Aláwọn tí wọ́n jẹ́ cyber security expert, barista, dókítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri, àwọn ni wọ́n sì ń ṣe dáradára ní gbogbo ilé iṣẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wọ́n wà. Bákan náà ni ilé ìwé wa jẹ́ ilé ìwé tí ó ń kọ́ àwọn ọmọ ní iṣẹ́ ọwọ́ nípa bí a ṣe ríran sọ. A ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ níbi tí a ti ń kọ́ àwọn ọmọ nípa kíka ìròyìn. Eléyìí tó sì mú kí àwọn ọmọ ilé ìwé wa kó tayọ ju àwọn akẹgbẹ́ wọn lọ. Àwọn ilé ìwé wa ń lọ fún competition locally and internationally, tó sì jẹ́ wípé nínú èdè Yorùbá, mathematics, English àti science ni wọ́n ti máa ń gba awọ́ọ̀dù, tí wọ́n sì máa ń gba best result wá sílé. Àwọn ló máa ń gbégbá orókè ní gbogbo competition tí wọ́n bá lọ yìí. Bákan náà ni ilé ìwé wa ó jẹ́ ilé ìwé tó jẹ́ pé ní gbogbo àyíká yìí tí ó ní ilégbé fún àwọn ọkùnrin lọ́tọ̀ àti àwọn obìnrin lọ́tọ̀, pẹ̀lú ààbò tó dájú àti ààbò Ọlọ́run fún gbogbo àwọn ọmọ tó ń gbé nínú ọgbà ilé ìwé àti gbogbo àwọn ọmọ tí ó ń wá káàkiri sínú ilé ìwé yìí. Ilé ìwé wa ò kí ń ṣe ilé ìwé tó ń kọ́ ọmọ nípa ètò ẹ̀kọ́ nìkan, à ń kọ́ wọn bí a ṣe ń wùwà dáradára láwùjọ, bí ọmọ ṣe lè wùwà ọmọlúàbí, a sì ń kọ́ wọn nípa ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run. Ilé ìwé tó fi jẹ́ wípé ń ràn wọ́n lọ́wọ́ láti gbé ìgbé ayé tí òwò ní lórí. Bákan náà, owó ilé ìwé wa kò gọpá rárá, owó ilé ìwé wa ó kéré yeye. Ilé tó sì jẹ́ pé a fàyè sílẹ̀ fún àwọn òbí láti san díẹ̀ díẹ̀, kódà bẹ́ẹ̀ bá mú ọmọ wá sí ilé ìwé wa, ó lè san owó ilé ìwé fún bí ìgbà márùn títí tí yóò fi san owó tán. Àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ àwọn ọmọ wa, ẹ̀kọ́ tó jẹ́ pé ó ràn wọ́n lọ́wọ́ fún àkókò yìí àti fún ọjọ́ iwájú ni. A ní gbọ̀ngàn fún ibi tí a ti ń kọ́ wọn nípa science and technology. A ní yàrá ìkàwé tó bá òde òní mu, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìwé tó wúlò fún àwọn ọmọ. Ilé tó ràn wọ́n lọ́wọ́ nípa ẹ̀kọ́ wọn ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun. Bákan náà ni a ní ICT laboratory, níbi tí ọ̀pọ̀lọpọ̀ computer àti laptop tó wà fún ìwúlò àwọn ọmọ wa.
0: Ọ̀gá àgbà, bó wá ni fọ́ọ̀mù àti ètò ìgbaniwọlé àti ètò ìdánwò ó ṣe rí?
1: Fọ́ọ̀mù ìgbaniwọlé wa ti wà ní títà ní 64,000 naira. Ẹ lè rí fọ́ọ̀mù yìí gbà nínú ọgbà iléèwé wa St Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà. Àwọn ọjọ́ ìdánwò wa fún àwọn tí ó fẹ́ wọlé sí JSS1, ìdánwò tiwọn yóò wáyé ní 20 oṣù kẹfà ọdún tí a wà yìí, 28 June 2026. Nígbà tí àwọn tí ó fẹ́ wọlé sí JSS2, SS1 and SS2, ìdánwò tiwọn yóò wáyé ní 8 oṣù kẹjọ ọdún tí a wà yìí, 8 August 2026. Nígbà tí ìdánwò eléyìí tí ó gbẹ̀yìn yóò wáyé ní 5 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí, 5 September 2026. Gbogbo àwọn ìdánwò wọ̀nyí yóò wáyé ní dédé 8:00 PM ní àwọn ọjọ́ tí a ti kà wọ́n yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa gbígba ọmọ wọlé sí ilé ìwé St Anthony Catholic High School, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí: 08255789421 àti 08065445935. Ẹsẹ̀ púpọ̀.
0: Ẹ ṣeun o, ọ̀rọ̀ náà lẹ́ti gbọ́ látẹnu igbákejì ọ̀gá iléèwé St Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí: 08055789421 tàbí 08065445935. Ẹ mọ́ gbàgbé pé Olúwa gan ni tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Fún ẹ̀kọ́ tó yè kooro, ẹ máa kó àwọn ọmọ yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí nílé ìwé St Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà. Gbogbo wa lájèrè ọmọ.
2: Ilé ìwé St. Anthony Catholic High School Ijofi Ilesha. Idanwo ase kagba lati wole si GSS 1, GSS 2, SS 1, SS 2. Yo waye lojo karun osu kesan ninu odun ta wa nu yi lojo Saturday otun la ni o waye ogbo eyin te ti momo yin lo be e tete mo mu won lo be awon obi to fe daada fo mo won ti won fe kon leko to ye koro ti si e ti ero mi si ibe ni won mo omo won lo ni ketiketi aye fe nbe eto abo gun pa nbe won si fi olohun saaju ohun gbogbo ni le iwe yi awon oluko to yanranti ti won kawe gboye ni won ko won gbogbo awon eko won ni joba si buwolu ile eko ijoba papa buwolu ile eko ti won ti mu imo olorun lokunkundun ni ta won mo won si nse orire e ma bo in St. Anthony Catholic High School won ni boarding won ni day gbogbo ile te ba fe ni nbe nbe awon omo yin o si se daada e ma won omo yin ma bo nbe number te le pe si boya ina ti e fe se beere pe dakun bo ni o ti ri e pe number yi 0806 544 5935 tabike

0: ẹ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́n táwọn èèyàn ti sọ́ta lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀ ká lè gbàgbọ́ yé ká lè fi dáhùn tó tọ́ sí lọ́kọ̀ọ̀kan èjèèjì bákan náà ẹ̀ já gbọ́ wọn lágbọ́ yé á lè gbà wọ́n nímọ̀ràn tó tọ́ lọ́hùn ní jẹ́ àjẹ̀bí ẹ ṣeun.
1: a kalẹ̀ ẹkútù mo fẹ́ sọ síta ni èmi ni ẹni tọ́lọ̀ mọ̀ láti ibi tọ́lọ̀ mọ̀ bí ṣẹlẹ̀ ni pé ibi tí mò ń gbé arìnrìn kan ṣẹlẹ̀ ni pé ilé yẹn ẹ̀yàn kan ló gbà tí bedding flat ni so ìgbà tó kó débẹ̀ ni wọ́n wá sublet ṣe so ìgbà yẹn lè mú wá kó wọlé ìgbà tí wọ́n wá kó wọlé ẹ máa ń fún bọ́yàn lọ́dọ̀ initially agent ló mú un wọbẹ̀ agent ló mú un wábẹ̀ nǹkan tí mo rò ní pé bí agent yẹn ló ń gbà wọlé kó débẹ̀ tán mọ́ ara aláṣin pé landlord ọ̀tọ̀ ló ní agent yẹn kàn bá bọ́ ètò rent yẹn kàn bá wáyàn síbẹ̀ ni so mo wá pọ̀ pé màá máa san owó lé fún bọ̀yàn bọ̀ mo wá discover pé bọ̀yàn kì í fi owó lé tí mo san kò fi ń jíṣẹ́ tó bá ti fún lówó lé ó máa dìí títí ẹ̀ mọ́ tó máa san landlord but kò fi owó yẹn kò fi ń jíṣẹ́ fún landlord so ó wá pọ̀ pé gbogbo àwọn gbẹ̀yìn receipt tó ń san bí owó kan owó oṣù kan owó oṣù méjì ló ń san fún landlord ó dẹ̀ victimize mo dẹ̀ ń pressurize pé kémi máa fún ní owó gbàgbọ́ sówó ọdún kan máa ń san náà actually owó ọdún kan máa ń san gbogbo ìgbà tó bá débi ọdún kẹta wọ́n á fún ní owó oṣù mẹ́fà ó wá ń pressurize mi pé rárá o landlord ò gbà ọ̀rọ̀ kò dẹ̀ mọ́ pé mi ti lọ find out lẹ́yìn pé owó oṣù méjì méjì ló ń san fún landlord owó oṣù méjì owó oṣù mẹ́ta so ó wá ń fún mi pressure now ó ti wá sí mi sìn ìgbà tí ó tún wá ń fún mi wàhálà mo fún lówó oṣù mẹ́fà owó oṣù mẹ́fà yẹn ò tí ì pé owó oṣù mẹ́rin mo lò tó tún wá ń yọ ń bẹ́ ni pé kí n fún un ní owó oṣù mẹ́fà tó kù owó oṣù mẹ́fà tí mo lò kò tí ì pé náà ìwé òyìn àti ìpín náà kó tó wá sọ fún gbà mí lónìí ẹ kinní kan òun lè gbà ó láńlọ́ọ̀dù nígbà ó báwo lè ṣe máa sanwó lówó oṣù mẹ́fà ṣe owó ọdún kan mo máa ń san tẹ́lẹ̀ wá ṣe máa san owó oṣù mẹ́fà ó dà jẹ́ kí n lè oṣù mẹ́fà mi tán tí bá lè oṣù mẹ́fà mi tán gbà ló máa wá tó máa sọ pé fẹ́ gba oṣù mẹ́fà sí tó ṣàbẹ̀rẹ̀ wàhálà so ibi tó kọ́ máa fẹ́ mọ̀ sí pé kó tó pé màá ti máa bẹ̀ sí máa yà ṣé kí n lọ pé láńlọ́ọ̀dù ni kí n ọ̀sẹ̀ láńlọ́ọ̀dù ò mọ̀ mí rí ṣé kí n lọ wá bí mo ṣe máa gẹ́ẹ̀tì tọ́ṣù dé láńlọ́ọ̀dù ni àbí kí ni kí n ṣe kó tó pé ó máa dẹ̀rọ ariwo tí gbogbo aráàlúgbò máa máa dẹ́mi àti kó tó pé máa bá mi tán máa máa bára dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ so kó tó mú kí n bèrè lọ́wọ́ àwọn ènìyàn.
0: mo rò pé ẹ gbọ́ bàbá yìí lágbọ̀ọ́yé dáadáa mo nígbàgbọ́ pé ẹ gbọ́ wọn lágbọ̀ọ́yé èkejì tó dà bẹ́ẹ̀ rèé wọ́n kọ́ ránṣẹ́ ní jẹ́ǹkà wọ́n ní good evening I want to say it out I got married 2 years ago myself and my husband abstained from sex during the courtship period of 10 months I now discovered my husband is an impotent after marriage he couldn't perform as a man this discovery made me develop hatred for him because I believe if he really loves me he is supposed not to hide such Now it's 2 years and I am tired. We've prayed and take necessary recommended steps. I need your advice because my pastor said marriage is for better for worse. He said God hates divorce. I am tired. Please advise me. I feel like leaving and his people is not helping the matter. Eje ya boy le dada. Wọn kiwa. Àwa náà sì kí wọn padà. Wọn làwọn fẹ́ sọ ọ́ta ni. Wọ́n láwọn ṣègbéyàwó bí ọdún méjì sẹ́yìn wọ́n láwọn àti ọkọ àwọn kó tó di pé àwọn fẹ́ra àwọn àwọn pinnu pé àwọn ò ní jọ lájọṣepọ̀ fodidi oṣù mẹ́wàá táwọn fi jọ ṣe pé à ń fẹ́ra lọ́nà oṣù mẹ́wàá ni wọ́n láwọn fi fẹ́ra àwọn lọ́nà wọ́n láwọn ò sì lájọṣepọ̀ tó dáwọn fẹ́ gbàgbọ́ pé ìgbàgbọ́ kristẹni tó gidi sangbini ni wọ́n wọn ò lájọṣepọ̀ wọn ò fọ́ kanra wọn fóṣù mẹ́wàá yìí lẹ́yìn eléyìí wọ́n láwọn ṣègbéyàwó wọ́n láwọn ti ṣègbéyàwó tán làwọn rí pé ọkọ àwọn ò lè ṣe pé ẹ̀sìn inú ìwé lọ́kọ àwọn wọn kọ́ ọbẹ̀ ní tí wọ́n kọ́ léèbó náà wọ́n lẹ́sìn inú ìwé lọ́kọ àwọn tí ò lè ta kútú wọ́n ní báwọn ti ṣe wá rí pẹ́sìn inú ìwé lọ́kọ àwọn tí ò lè ta kútú wọ́n lọ jẹ́ káwọn wá kórira ọkọ àwọn bíi mi orí àtàn wọ́n láwọn kórira rẹ̀ dọ́ba wọ́n láwọn wò pé tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello.
0: Hello. Hello.
1: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello. Hello.
0: Hello. Hello.
1: Hello. Hello. Hello.
0: Hello. Hello.
1: Hello. Hello. Hello. Hello.
0: Hello.
1: So they be only one down lamb who pay any congeniality at the coach again. In going mountain, leave by one and you could be here nearby your own leno. Come fear, come. Also, okay, education, some word, look of frontier, I'm down on body.
0: Okay,
1: come to some word, look at it. Okay, and then he should do that any enemy and go with it.
0: I'm going to go to the house.
1: Iyawo play true, ọkọ ni o play true.
0: O play gini?
1: Mo ni ọkọ ni o play true. Ni oun gan o ti da e loju oun mo ti mo pe o ni fe obirin yen. O ke ni joko ti oun but ko fe fi o to han pe oun gan da papa. So nko to fa ni.
0: Oda.
1: Emi o da obirin yen lebi pe ko ma soju se e gẹgẹ bi a so pe kan tu awon ka o sugbon. Ọ̀nà tí ọkùnrin gbà jáde sí yẹn kò sẹ́ni bọ́ tó bá jẹ́ obìnrin ló gbarú ẹ̀ jáde sí ọkùnrin á wá nà àbáyọ.
0: Kí wàá ní kọ́mọbìnrin yìí ó ṣe láì fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ.
1: Nǹkan tọmọbìnrin lè ṣe ni pé wọ́n padà lọ bá pásítọ̀ tó sọ wọ́n pọ̀ pé èmi ò mọ̀ pé nǹkan tó lè di ẹ̀yìn ọ̀rọ̀ yìí wá ṣe nǹkan tó kọ sọ fún mi ní nǹkan tí mo bá ń lẹ̀.
0: Ọ̀dà ẹ ṣeun
1: adúpẹ́.
0: Hello, hello.
1: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello.
1: Hello. Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Tó bá ń gbọ́ ètò yìí bó ti kó máa ronú tó ọkọ̀ a change.
0: Tó adúpẹ́ fọlọ́run.
1: Ọ̀nà yá máa là.
0: Àmì olúwa.
1: Ilé yín náà dára.
0: Àmì Jésù.
1: Ọwọ́ yín lè fi máa gbẹ̀tọ́ yín.
0: Àmì olúwa o.
1: Ṣé ẹ rí tó bèrè tó sọ pé tó sọ̀rọ̀ jáde yẹn? Ṣé ẹ mọ̀ pé akànṣọ́ ni bójú tó ń láàyè bó ṣe ń jẹ́ bó ṣe ń ba nǹkan bó ṣe ń ba nǹkan jẹ́ ó tún nǹkan mìíràn ṣe. Kò sẹ́ni tó lè fẹ́ obìnrin lódìdí oṣù mẹ́wàá. Àbí oṣù mẹ́wàá kó mọ̀ fọwọ́ kan kó sọ pé ara àwọn àbálẹ̀. Nítorí náà tó bá jẹ́ pé wọ́n ti mọ̀ tán ti súnmọ́ra wọn tẹ́lẹ̀ gbé òun gbé àtìmọ̀bí tó ń lọ. Ṣé ẹ rí bí ilé ayé ṣe wà lásìkò yìí ẹ̀fẹ́ wà lọ́tọ̀ àṣà ó wà lọ́tọ̀ ìwà ìbínibí ó wà lọ́tọ̀. A gbọ́dọ̀ máa fi nǹkan kan tó bá lẹ́tọ̀ ká fi máa rí gbogbo ọ̀nà. Ṣé ẹ rí obìnrin yẹn ní àmọ̀ràn tí èmi lè dálé pé nígbà tó bá jẹ́ pé okùnrin yẹn báyìí tó bá jẹ́ pé ó ti ṣe rí tó jẹ́ pé kò lè ṣe mọ́ ìyẹn yàtọ̀ sí ẹni tó wà tí ò ṣe yán-án láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tì mí báyìí. Pásítọ̀ tó bẹ́ẹ̀ ṣe pé for better for worse ṣé òun náà ṣé wọ́n lè fara mọ́rú ẹ̀ ẹ́ ọlọ́mọ jẹ́ ka tàṣe lọ. Nítorí náà àsìkò obìnrin kékeré ni. Obìnrin yẹn ni kó sùn kó ronú sí láìpẹ́ ara rẹ̀ kó ronú sí gbèsè àga ara rẹ̀ kó dẹ̀ fi lọ àwọn fámílì ara rẹ̀ gan pé nǹkan tó ń bá pàdé leléyìí o. Nítorí náà kí ni kó ń ṣe kó tó lọ sí ọ̀dà àwọn fámílì.
0: Nítorí
1: náà ọlọ́run á jẹ́kọ̀ọ́nà ẹ̀dá bẹ́ẹ̀ kó jókòó síbẹ̀ yẹn kò sọ̀rọ̀ ńbẹ o.
0: Ó dáa sá.
1: Jókòó síbi ọkùnrin yẹn ọlọ́run á jẹ́kọ̀ọ́nà ẹ̀dá.
0: Àmì adúpẹ́ ẹṣin bàbá.
1: Ọmọ àwọn ló ń sọ̀rọ̀ láti ilé ìṣà
0: o. Ẹṣin bàbá. Ẹ̀lú ẹ̀ka lẹ́sà o. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Hello, Ekale.
2: Ekale, Mr. Lawyer.
0: Hey, Eshe, wa fawa.
2: Baba, Olorun je pe fun wa.
0: Ami Olorun, ami.
2: Oko te ni ni Kola Alasoke.
0: Adupe.
2: Lati ita Ogunbo.
0: Eseun.
2: Mo bi n ki awon ami mi ni lugu moso.
0: Eseun.
2: Ile Arago ati everybody. Olorun je fun nbe to ni
0: ba. Ami Olorun.
2: Mr. Lawyer.
0: Baba.
2: Ah, kan ba n be lai mi ba ku ati mo bi ti won lo.
0: Beeni.
2: Bi wa awon wo ni. Community ti ka luku wa, ta so ma wa nbe.
0: Beeni.
2: Eni won wa gun ko community lo ru o lo di gina. Ni wa ge na wa gbe won wa ba la rojo kiju ti wa gan. Pastor ati awon afa ati awon agbarabo wa ni omo alijana ni. Se ko n bo se sara njo tura mi. O ti ju epo mo na lo. Eyin o ba eyan. A moto ti ma n gbe po tanka.
0: Beeni.
2: O wa suburu le. Wo wa gbe jerin ka jade le te mo fi rescue pe aje o. O wa n gba epo. Won se pa ojojumo pe aja ara wa lo le le de yi. Ibi wa gbe po na so bo wa gbo lo lo bi edu o wa la pastor ni si pe inu alijana la ti ba wa bayi pastor o fo ri boju ni o baba na ba ni afa won lo to lenu
0: kaka
2: tin je pe kini wa pe ni eyan dada na mala amalu ni ya aniyan lolorun lo bi ti mo lo gugu akawe ni pe obirin yen ni ko se kini ko joko dada
0: okay
2: pastor yen pelu oko yawo yen o to wa dun mo pelu ate gbe wa o si christian kan to ba fe ma yan mo se cancel
0: beeni
2: ni bi cancel ti won se yen ni won ti ma mo ni bo ni dile oko anwole ni dile yawo anwole ni tin je pe bi a se nbe o to ba da o su bi like wa ni ja si kun fi na ba yi pata ba ya ni se ya ba gbo fun o dada mr lawyer mo sa re da le bi o
0: ko
2: fara ba le ni o àmọ́ ó ṣeéṣe kí pásítọ̀ ti mọ̀ kọ́ lárùn òun fi ṣẹ̀rù bá obìnrin yẹn pé àfikún ojú lọ́jọ́ kú tí wọ́n wá lọ ẹ́ǹdè sẹ́ráàtì lukman ọlọ́run fi kankan ẹni kankan kan márùn kan bẹ̀ kò fi hàn ẹ̀dá kankan kò sí ní ẹ̀dẹ̀rẹ̀ wòṣẹ́ tó fìrífìrí ni àti ẹni tó ṣe scan ní hospital bó ṣe jẹ́ tẹkinọ́lọ́jì tó wọ́n lọ́pọ̀ ọkùnrin sì
0: bóbìnrin
2: jẹ́ pé obìnrin yẹn a tu igi o àmọ kó gbìyànjú ní ayé tiẹ náà ọkùnrin náà gbìyànjú débẹ ni o ní ọjọ wájú gbogbo àti wà lọnà pé ìyìn ní fọwọ kan ọ èmi náà ní fọwọ kan ọ òun ti mọ nínú làlàdà rẹ pé nǹkan ṣe òun ẹgbẹ náà làwọn ìfẹ lọ bí tàwa náà dáadáa àwọn obìnrin tó bá ti jáde dáadáa ní ìlú àláwọn ìyẹn wa náà ń ṣe dáadáa ìyẹn ṣe dáadáa o àwọn náà ti ń lo scope ní máa fẹ́ nìkan tí ó dà kan bójú ẹnìkan kan sì níyàwó mi níbi ìlú tán pákíńtì táwọn màṣẹ tó ń lò nù tẹgbẹ́yìn tẹ bá ti ba ìrìn àjò orí ẹ ní lórí àlè sọ pé bọ́dásẹ́ni ẹ mú wálé kìíní ti wúyọ́ sí la wọ́n ti gbá bọ́ọ̀lù rí ti ń jẹ́ pé kálukú ni kò jára rẹ̀ obìnrin ni kò jára rẹ̀ tí obìnrin gẹ́gẹ́ kò sọ fún ìdílé tiẹ̀ ìdílé ọkọ nìkan lọ́ márùn tí ń se wọn.
0: Ìdílé ọkọ gan sáwọn gan mọ̀ torí ìdílé ọkọ gan tó ń bá ìyàwó jà pé kò yẹ kó yẹ kó ti bímọ.
2: Ẹ àwọn mọ àwọn jẹ pé ọ̀pẹ́ ọ̀pẹ́ àwọn ti fẹ́ kàn fún bọ̀ ọ̀bọ̀dà àwọn ti tẹ́lẹ̀
0: láti wọ́
2: ẹgbẹ́ ìjẹ́ ló ní kí wọ́n bẹ̀rù èèyàn tó tún wáyé nínú àdìjẹ́ náà tí bá rí ìjẹ́nu ṣe bú tómi sọ lọ́yẹ́ wà náà ṣe èèyàn tún kàn tó àdìjẹ́ náà ti ń jẹ́ pé obìnrin kan pọ̀ sókè ó ti gbìyànjú tó nú ayé ọkùnrin náà padà rí solution lérí ẹni tó lóun gbalé ọwọ́ ò lé kó sọ ẹjọ́ tí bàbá onílé ọ wà kó sì sọ ọjọ́ lálọ́bì tí ọkùnrin tó fẹ́ mọ gbowó lé lọ́wọ́ rẹ̀ kún àjọ wá pàdé ọ̀rẹ́ ọ̀rọ̀ tó ń bi mí láti jó ní ìpè sí transoro fún bàbá yìí ṣe jẹ́ àwọn ọ̀rọ̀ ká máa bẹ àfi kó lo ẹni tí ọ̀la yóò ní jẹun wa ibi tí wọ́n bí ẹwà sí yìí gbogbo ẹ̀kọ́ lógun o
0: gbogbo
2: ẹ̀kọ́ nítà sí ọ owó ṣe máa sanwó lé mo nílé kẹ́kẹ́ bẹ́ẹ̀ nìkan á dúró ọ̀rọ̀ tí mo sọ fún wa never your life o lè gbalé lọ́wọ́ wa kó gbèsè nìkan kan tó bá lọ it's not your right ibẹ̀ nínú ìwé tí yẹn gbọ̀wọ̀ kọ́ bó sì kọ́ fẹnu sọ kò sí tó lé bẹ́ẹ̀ ipe ìgbé ilé fún bọ́ bá ti ń lọ ilé yẹn kó kú ilé
0: mi kàlẹ́ mi kàlẹ́ jẹ́ máa ti nǹkan mi tó ṣe wù mí
2: kí ni ìtìjú ilé tí wọ́n gbélé 10,000 kalẹ̀ tó wọ́n gba 20,000 lórí ẹ̀wù ni ọ̀rẹ́ tí ń jẹ́ pẹ́ nìyẹn náà kì í ṣe tá àti sanwó ni wọ́n bá fẹ́ máa sanwó ọmọ gò àmọ́ òkàn bẹ́ẹ̀ lọ ẹ̀ dára máa ń ṣe Olorun mo jọ mo ni ogo
0: mo jọ mo ni
2: calendar adura tori di din leleyin o
0: din
2: pa ko nu lo ye daya di din
0: ni
2: se wala ko to ro ni eni to ni din to na wa olorun da agbara to mo olorun ti won sanu won
0: oda
2: ese awon do ka mo gba pe won fi so kan asiko se lu lo ami to loye ka lu ko gba pc re di
0: oni
2: ma ba wa gbe gbagbo won mo lo se lu ka ko ti Nigeria o to ba gbe yo deny lojo baya awon do ka gba bi ka so na ka re tan mi ta so dawo
0: ese o elu e kale o
3: elu e kale o
0: ese un la wole sun re o
3: kweto
0: adupe
3: Ami. Malamazan lati Yorùbá Ìlọrin.
0: Ẹ ṣeun Malamazan.
3: Mo fẹ́ dá sí ọ̀pọ̀ ọ̀rọ̀ tẹ́sán tó bá ọkọ̀ fẹ́yàwó tí ọ̀yà ọkọ̀ lè ṣe.
0: Eba.
3: Tẹ́sán wa ni ọmọ fèrè tí. Ọmọ fèrè tí o.
0: Tọ.
3: Ọmọ jẹ́ apasán láti.
0: Ami, ọlọ́mọ jẹ́ apasán, ami.
3: Mo tún fáwọn ẹbí rẹ̀. Ọkọ̀ tó ń fẹ́ kò lè ṣe o. Wà gbé sàn sí lára wọn.
0: Ọ̀dà ẹ ṣeun bàbá ojú òní ti àgbà òní tán lórílẹ̀ o a rí yín pẹ́ ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ la wọlé sùn rèé ẹ ṣeun. Àmì olúwa. Àmì olúwa àmì o.
2: Ẹ kàn ń sọ pé ń ṣètò ní fáwọn kan tó ń sọ síta àwọn ọ̀pọ̀lọpọ̀ gẹ́ta ń gbọ́ gan à ń mú lò tó lè jẹ́ pé ó ń bá mu ẹ̀ ní ṣubú dáná
0: lágbà lọ́wọ́ àmì o.
2: Sẹ́ẹ̀rì tí ẹni tó sọ pé òun fẹ́ ọkọ tó dàpọ̀ di pé àjànú òwe
0: ni
2: kó tó di pé àwọn tó máa sọ pé for better for worse ẹ jọ̀ọ́ kó tó di irú bẹ́ẹ̀ pásítọ̀ tó ń sọ wípé bákan ṣé kò náwọn tẹ́ẹ̀sì tán máa ń kọ́kọ́ ṣe kó tó di pé ṣẹwẹ́bì ẹ ṣe blood test gbogbo nǹkan tó báyìí lẹ máa ṣe pátápátá lẹ́yìn ìgbà yẹn tó máa lọ fún kanzẹ́yìn
0: bẹ́ẹ̀ni
2: tán máa fún yín ní ọrùn ọkọ tó di pé bákanbákan
0: bẹ́ẹ̀ni
2: ìyẹn lọ tó sẹ́sẹ̀ máa tó rí pé oṣù báyìí látó máa dé o
0: náà
2: gbọ́dọ̀ súra wá wò ká mọ́ bá a pa kìíní jẹ
0: kí
2: wọ́n á sí gbogbo yẹn ó túmọ̀ sí pé pásítọ̀ yẹn àti ẹni yẹn ti jọ di òun náà fi ń sọ pé for better for worse ẹ má jẹ́ ká para ó tanra wá jẹ kò sẹ́ni tó lè gba irú ẹ̀ láéláé kí n bí ọmọ ní ìsìnkí wa lọ jókòó tí ẹnìkan tí ò ní ṣe kí ni káwọn máa sọ pé ẹkọ bẹta fún wọn rárá ṣe rí kíní kan ní sà kánjọ padà lọ sọdọ pásítọ yẹn tó náà bá ti gbà wípé kí obìnrin yẹn kó máa ṣe níta
0: tó
2: ní sí wàhálà ó jókòó tì náà tó lè yẹ tó bá kẹjẹ kó ń ṣe díẹdíẹ tẹmọ bá máa gbọ tí ò bá dọmọ ṣùgbọn kò sí rárá
0: kò sí rárá
2: èyàn wá dúró tó fi máa dọjọ ogbó bí bẹni gẹdẹ sọ fún wa pé ìgbéni tẹ ní ta bí tó kò bíyàn
0: tó kọlọhún ṣàánú
2: wa láì ṣe fada
0: kọlọhún ṣàánú wa
2: kò rí bẹsẹ àárín yẹn ẹjẹ ká gbé sọrọ gbé kíní sí ìhùtọ náà ò bá sọ ẹ mọ ẹjẹ ká sọkún sọ
0: ọdà
2: ẹni tó wá lòún gba lé tó dàbí pé ọ̀túnlànà ọ̀dùnkan sọ pé owó tó ń sọ fún ẹnìyẹn pé ọ̀tọ̀ nìkan tó ń sọ fún ìwọ́n wá sọ pé ṣé kò sọ fún landlord kò tẹ̀sẹ̀ yẹ kó béèrè yẹn kó kan lẹ̀ sọ fún landlord bí ọkọlọ́lá anaso òkè ti sọ kó sọjọ́ tí bàbá yẹn máa wá kó fà mú ojú ajá kò ní sọ pé tọ ẹni tí mo ń sanwó fún ni ìgbà kò dẹ̀ ti ń sanwó ni ó dẹ̀ ń yọ mí lẹ́nu
0: tó
2: bá fẹ́ máa sanwó mọ́tò
0: ẹ̀jẹ̀
2: kó máa lọ́bẹ̀ ọ̀làdùsọ ládìsọ láti gbàjọ ló ń sọ̀rọ̀
0: ẹ̀ṣẹ̀ bàbá ojú òní ti
2: ọ̀rọ̀ ẹ̀ máa gbé tó bọ̀
0: adúgbẹ́ adúgbẹ́ ẹ̀ṣẹ̀un inú mi ó dùn tí àwọn pásítọ̀ àwọn wòlíì àwọn àránṣẹ́ ọlọ́run tá a jọ máa ń ṣètò yìí inú mi ó dùn kí wọ́n pé o ṣé tá a bá sọ pé for better for worse ṣé bí irú eléyìí tí wọ́n ń wí yìí ni ẹgbọ́ àlàyé arábìnrin yìí ìpinnu wọn jọ nípa ànífọwọ́kanra wa títí tí wọ́n fi fẹ́ra wọn àwọn afẹ́ra wọn tán ló wà rí pé ọkọ táwọn jọ pinnu kó àwọn onífọwọ́kanra wọn kò lè tápútú ajá náà wé ni ó sì gbèrò bí akó wọn fẹ́ràn ìyìn rìn jáde ibi tí wájú ò bá ṣe lo ẹ̀yìn ó sì padà sí wọn ní for better for worse ni kò lè jáde mọ́ pé olúwa kórìíra ẹ̀kọ́ sílẹ̀ yóò dùn mọ́ mi tí brother john bá ń gbọ́ ètò ìlálẹ́ yẹ kí wọ́n dá sí ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ̀ka alẹ́ sáwọ́ kìlúrúkọ yín. àmì ọlọ́run
2: àmì ọlọ́run sẹ́rí ọlọ́run ní bàṣírí yẹn àwọn náà ó yẹ ká bàṣírí ara wa sẹ́rẹ́ tí ò ní ṣeun nílẹ̀ awúsá mo gbé bẹ̀ rí dáadáa irú wọn kọ́ bẹ̀ tó ẹ̀ ṣe lè mà
1: yesi mo bi mo sugbon to ba ti ati jo so ta ba so lara to ba je pe ati li bibo ni o si mo sa ba ko na lo bi mo eh eh ngba ti o ba ti so pe ah lagbaje o ma le se ase ma so si sa si sa da se ma tu tu na ti re ni olo ma gbogbo alasiri
0: ati
1: re wo le tu
0: amen
1: debra do so da ti ko ti
0: n baba e ma ti lo kini n te wa fe ko mo birin yo se ko lo mo gboyun wa nta foko ya bi
1: a bo se a bo ba le
0: se asiri bibo ni suko wa pe oko re won o bo asiri re won lo mo gboyun wa nta
1: ninu
0: ninu ko se leyi te wi yi ati ko ko fomo okunrin ile ko wa aye titi e lo ati nti pastor so pe ko won mo kora e mo gbo baba ati pastor to ni won gboro kora won ewu le yin ro pe ninu olohun o dun si
1: to ona e yin ku so olu olohun
0: to a so pe
1: gba ni asa ba ka so
0: olo
1: ba ko lo pa siri ni to ba to da ti re ni se o kan ba je nu to ba le dogbe ti ba so ni o olohun ara lowo olofu ohun la ri ati lara
0: yo wa loko mi nta ni abi yo mo yo bi mo kon fe yo bi enikan fele yo bi kan fele yo bi kan fele yo si mo gbe sabe oko yi
1: eh bi o ti ri na nu
0: eh oda oda bi o ti ri da na da bo ti be ti ni o ri na da e seun e lo e kale
4: my dear
0: e kale ma o
4: e kale aso jane
0: e seun ya wa ko jo meta
4: jo meta
0: yes ma
4: e ko si to tu yo
0: adupe o
4: o si wa pe gbogbo ya lagbara ona
0: ami oluwa ami
4: omo mi nko
0: alaafia la kama
4: omo bi ba ko ba ko nko o bo ko mo mi lo
0: imbe imbe la alaafia la
4: eso
0: yesi o
4: omo bene ko ko ko ko ni ko gba ile
0: beni
4: ko tu ai ko le landlord fura re
0: okay
4: tori jibi ti po neta
0: beni
4: awon olori buruku ma je ko omo jere ko po neta ko gba o ni landlord fura re ko ma so wo ile e
0: oda
4: obini ki e pastor kuwere kankan ni ki o padaba fo owo so wo so wo ni laaro orun wonde odun meji lo se ko mi ni ka tu gbe ba mi gbe si tira o dada ni won gbo lo fe yan gidi ko se manage oni pastor ke pastor le gba iru e ko bi mo ni
0: to
4: a pastor ri buruku wo ye ni o di bi ti e dare ko ke re ma dada
0: o da
4: e keta
0: de ni ma
4: oni ko sa iso
0: to ni typhoid be ni
4: typhoid
0: mo lo tin je ni o e
4: o lo wa ewe ye ye
0: ewe ye ye
4: yeye ewe ye gagagaga ko ti ko ko ba ko ti ko le ara ko wo ke
0: o
4: ma ja fura re
0: okay
4: ko wa se dada ko jina to
0: okay
4: ko ba
0: ah ya so jara to do yin ni o si ka mi lara a so gbon e ma wori eh ko buru dede lo bo si ko buru ko baje eh ibi to bo si na si da e ma wori ya so ja oro yin ti ye mi e lo e ka le
5: Alem.
0: E seun la wole sun re.
5: O ko mi ni oga senior o ma funin tada wa massage gugu.
0: Adupe, e seun.
5: Eri aba to lohun kon gba ni lowo en to kon gba ni.
0: Eh.
5: En to imi won tin. O ba ko ba ri be ko lo de ba en to ni de gbe gbe.
0: Okay.
5: O ba lo ba won. O wa n pa ti da ni.
0: Bye
5: lori. O no je ko mo bi fun ba re.
0: Okay.
5: Awon gbo mo. O ba yan gbo won pada ni.
0: Mm.
5: Ba tin pe won ni para maro gba mo.
0: Beni.
5: Ya won ti e bi odo n to le gan won ti ma di ki awon lo.
0: Mm.
5: O ma di pe yo ti ko wan e fun won.
0: Mm.
5: Ere keji. Ya to ni oko won ni ta fun e.
0: Eh.
5: Eyin ku le ti ju kan wa.
0: Ah, to.
5: E kon ba ti wa jo ba se lo.
0: Eyin o sa se pada. To.
5: Iro agba ba de si awon mi jiji ni se. Awon mi jiji se wa ni won lo.
0: Hmm.
5: Abi ati lo mele tele.
0: Won kankan o si aloko o le gbira rara enu mo won ti fe romo.
5: O doju enu.
0: To.
5: Eh mo ni wa wa won. Omo le ti ti ju kanu.
0: Mm.
5: Ti oko yen obirin okunrin o lo ti e ko mi ran lo ti ti.
0: Oda.
5: O wa gele joko ti eleyin o.
0: Mm.
5: To. O doju enu.
0: To. Kolo. Kolo won sha nu e fun wa. Adupe e seun. Ora e je ntapa bi kin te pa polowo oja ti n ba lo ti n ba dari de. Won do da won ti n be lori Facebook won o ki won. Ẹyin tẹ wà lórí Facebook ẹ bá wa ṣí ààrẹ o ẹ dákun ẹ ní dààmú kọ kárí ayé kí gbogbo àwọn èèyàn náà lè mọ̀ pé nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àbáyọ ń tara bẹ́ẹ̀ jáde lórí ètò láwọlé sùn lórí ìkànnì diamond fm lágbọ́rọ̀ ọlọ́run ní bọ̀rọ̀ wà lórí ìtàkùn yìí mímọ́ tí má kú mbẹ́ wọn dọ̀dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp tó ráwọn náà ti sọ ta ó sì ti pọ̀ a sì gbọ́dọ̀ tètè mójútó ohun tí wọ́n sọ ká tó mọ èèyàn náà wá ẹ mọ̀ tí sùn o orin burúkú ní kùn wá mọ̀ ń bọ̀
6: Diamond 88.7 FM.
7: Oh, bon tarigi niwa.

0: kwara sori wole sun lori ikani Diamond FM eje ndodo awon ti won ti wa lori WhatsApp ti won ti baba
1: awon eyan to po lo ti da si o n to daju ni pe gbogbo e ko la le play bo ba se wole stelera won si na la se ma mu si e ma binu a le play gbogbo e tori ngba ti message to tobi nkan bi 60 ba ti wole ta si ni le ta le moju be a bi meji la bi mewa lo nbe se ri pe gbogbo e ko la le play bo ba se wole si la se ma mu bo ba se ti wole si ko soju saju kankan nbe bo ba se ti wole si ni e ma binu o e seun
2: omo ye wa oito oruko ti mi ni Mr. Rashid lati Okwere mo ki mama o ya sukura omo epujo meta mo ki Mr. Kola Lasoke Mr. Bashir o sire o ki everybody o ko ni baje se ri ma to so sita to so pe ohun fi yan kan lowo le ko fowo jise tutu ma lo fun landlord ohun an san won ye e we lo ba landlord ke salaye fun asun lo ni le ni e ba lo ba landlord e lo ri landlord e salaye everything fun landlord ke ma fun landlord lowo fun rara yin o ti ye yin te ba ti lo ri landlord ke je ko ye landlord ko le le yin gba ti so lo ni le get you understand e lo ri landlord ke salaye bye bye bye bye bye e ku it Mr. Rashid na ni lati ti oko erin se ri obirin to soro to so poko won awon osun mara won ati gba ta tin fe ra won so na bi 10 months ko je ko mo pe ko le se se ri aye tan lo lo do esin fowo si pe boya eyan ti ti san owo orire agbe nkan ke yan ma sumo ore mi kan se on fi omo kan ko sumo elomi lo fun omo yen loyun mo lara laye tan lo lo yi e gbo oju ti la ko lo sanu wa te ba fe re yan sona ke yan gbo sa re yan wo ah ko je se be o laye tan lo lo je ko ri be o to ba mo pon o le farada gba o lo fe sadua mo o ku on be o ku on be jo gba o lo fe ma eyan ti o le se e de awon so ko din disturb won mo po mo won ni o le se ba ro pe koko nbe e wo e ko eto ko le baje
3: Mr. Loye kwataro akushe oni eta yin le fi gbo yin o ni je bi o ala o ma fi se so yin o gba wa ta nda si si ni si da si o gbogbo mara to ni kalu ko ba fun ala o jan ase yori ba ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan ayọ̀kan náà ni mo gbọ́ nínú sọ́ọ̀sì tí ó sọ síta tó ní ọ̀hún dé ti ọkọ̀ tó gbẹ́mẹ́ntì pé káà má sùn mara àwọn lóṣù méje àbúbákan ọ̀lẹ́dẹ̀ padà rí ọkọ̀ òlé so ẹ mú mi dá sí láti fi gba ìrìn yẹn mọ́ ṣe yé yìí ò gbá tí ì máa tí wọ́n sì fẹ́ ó ní olóhùn má bí wọ́n sì fẹ́ lọ́kọ̀ láà ní sun kí tí ń jẹ́ ni ní fi kò sí tí ń jẹ́ bí bẹ́ẹ̀ sí ń bẹ̀ẹ̀ ẹ má jà tara wa o pásítọ̀ tó ní kò fi lè pé kó má kú onílé ọkọ pé for better for worse kí ní jẹ́ bẹ́ẹ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn gan dá sí pé èèyàn gbúdọ̀ máa lébù ti ń bẹ lára ẹni kó tó di pé èèyàn fẹ́ ọkùnrin wọn náà ti parọ́ fọ̀nà so ìmọ̀ràn mi fún ọmọbìnrin náà tí ò bá fẹ́ mọ rí wàhálà fúnra rẹ̀ so tí ó sì tún fẹ́ ṣe lọ́hùn látàárọ̀ ọkọ ẹ̀yẹn náà so kó fọkọ ẹlẹ́ o kó lọ fẹ́ lómi tó le ṣe so ìmọ̀ràn mi fún nìyẹn so ẹ tún sọ nísìnyí láwọn fámìlì ọkọ àwọn náà tó ń fọ ní pressure pé kò bímọ láláì mọ̀ pé kó sọ síta kó sọ fún àwọn tó jẹ́ fámìlì ọkọ rẹ pé tó òun ò ní fọ́ọ̀tì kankan kan bí ọmọ wọn so kan bí ọmọ wọn kí ní jẹ́fẹ́ níbi pé àlẹ́ súnmọ́ rẹ ni ọkùnrin lèmi tí mò ń sọ̀rọ̀ yìí náà so kò sí tí ń jẹ́fẹ́ mẹ́ẹ̀ ṣé rí a máa ń da kinní kan pọ̀ máa tán pè ní ìfẹ́ pé kinní kan tó bá jọ ọmọ ìyá mi gangan ọmọ ìyá mi tá a jọ jáde nínú ẹ̀jẹ̀ kan náà tó wá já sí pé bóyá wọ́n ń ṣe nǹkan kan tí ń pa mí lára ṣe bá sọ síta

tó lè súnmọ́ kó wá lómìn ìmọ̀ràn mi fọ́bìnrin náà nìyẹn. Tí mo tún wá rí mbẹ̀ ni pé pásítọ̀ ti máa ṣírí wọn. So ọ̀dà pásítọ̀ tún lè máa kò sí tí ò lè ṣe kò sí ẹ̀ sí tí ò ṣẹlẹ̀ náà ṣe bí à ń gbọ́ kò sí tá à gbọ́.

Ale, lọ́wọ́ àǹtí tíátìkà tàbí ládọ̀dọ̀ ẹnìkan kó tó di ọ̀dọ̀ tíátìkà ó sàṣọ bákan náà. Tọ́ tẹ́mi kan fẹ́ dá sí bẹ́ẹ̀ ni pé ilé yẹn àsìfàtọ̀ ti ń gbé bẹ́ẹ̀ náà láti bí ọdún mẹ́ta tó ń fún wọn lówó ọdún kan. Wọn ṣáàjà sáàrí láńlọ́ọ̀dù níbẹ̀ tó sọ pé kọ́ ayé kó jáde ní ilé. Iṣẹ́ ti kíátìkà náà ni káwọn gbáyàn sílé káwọn dẹ̀ jẹ́ táwọn ó jẹ lórí ẹ̀. Tí ò bá ti sọ pé wọ́n lé ọgbọ́n kẹ láńlọ́ọ̀dù wá pé kọ́ jáde wà sẹ́tù kíátìkà rẹ náà ni. Wà tó ti ń wá kíátìkà lè gbowó ọdún kan ká fónílé lóṣù méjì méjì méjì ká sa lóṣù kọ̀ọ̀kan tó bá wù wọ́n. Kò sí báyìí ṣe kò sí rú àrà tí kíátìkà yìí dá. So àwọn ló mọ bá ṣe ń yanjú.

0: Kali Mr. May, Akushina, Equatino, Loma Fuashi. So, Ademira saw Lati offer Imaranini from Ovedasi, from about NT Akokona, Upati, and Kinokoko, a woman to so be Oko, a sinner with Okuni Takutu. I put that you saw the pastor did any pain for better for us in. Lotona Islam Sabi along eighty to lack which is your cousin and tonoto subwa tonas eighty cousin to tea you look about washing at any major juice saying be or better coffee around the conquer goa on a lot because to be a barber announces in a letter to my jess a farming jinchy. So iye je akoko so o beta ki o ma fi mama yen kale ko wa ko mi so aju
1: e kale atoko e kwa toro de kuse e kuse oluwa no ko je simo gbadura fun yin e o ni jebi pe se ton le o le se olodun ton le atona tin na se loruko jesu oruko temi ni olorun ayo lati ilu ikerun lori oro arakunrin ati arabirin ti won se wedding mo kan fe dasi seri atokan e ma ja tan ra wa ofin wa asa si wa seri ofin ti asa ta nlo ni orile Nigeria ko jo mo ti wa rara asa wedding ta nlo ilu oyinbo ni asa wedding wa ilu oyinbo la asa wedding wa bi iyawo ba ti ri oko toko ba ti ri iyawo tan ba ti jo soro tan ba jo gon la dogba laarin ara won leyin kun o yoju si obi yawo kun o san kori yawo kun ma fe ra won e worun to sele yi taipan bat lo yoju so bi ti won san kori yawo ti won ti yoju ati moko yawo wa ati mo yawo wa ton de se kan ori yawo won nile baba yawo yo ti ma rusoro ti oko re ni ko to de pe won se wa se gbaju gbaja marriage ko ni di marriage rara awon oyinbo lo se marriage wedding oyinbo lo se ma me mo o ka si san kori yawo nile baba ti ya asa ta gba ni asa ta gba la asa loyinbo la gba ki sa sa Nigeria wa bi rara so bo ki ngan o e ku se lata ro olorun ran yin lowo
2: alo olo ye kala ale ku eto se e le le mi be da sin be ni ti uma lo ni pe won se wedding eh to ni pe oko won le takutu yen se ri nkan le mi be ni pe even our pastor yen gan jo won ti mo si oni ni so pe ona oko pe kon ma ko la si la mi nkan ko le ya ja pa ko fine way yo wa be do je en to ni go le takutu ni ko fine way ni o e ko eto
0: elo oloye wa baba dada e ni mona e ni damu oro ba ni aye gbogbo oro ta nda si a nse pamo ni e gba bi o ti da o creator ma lalu barika e ni monira e ni damu ni mo ki baba koko adua aboyin baba siko ma olohun ba ko ni ja monira ni ra mo atebi ata baba olokada baba laji ke gbogbo apapata so star family mo ki gbogbo yin o loruko kola lasoke abasedo gbogbo juno ati dadamola lati lo iya do agugo damodi lo nsoro seun se ri olohun ko sanu wa ni obirin to ni oko esinu ewe ni o iya bo sawo lo le gbaru e fomo ti e kan le ko mo bimo laye obirin fa ire lo ere ni ere omo ni le oko keyin obi mo laye e do ko to la won le oko mi do gugu mo ki lo a fe se npe se ko ajo ko kale ko mo bimo ko da oko si ni oni fe lo to but ere obirin le oko na lo mo bibi ko eti wa oko ko bi sada pastor jo se pastor le gbaru e ni ko mo ti o mo ro mo bi olohun ni damu wa ani mo ni ra de elekeji ti mo tun a fe da si ni pe eni to ni oun gbali oun o gbali ah to ba sanwo osu e ba tara pe ni na no ba si emi o address e ko yoju si la lo da be to atowo do ti le yen ba se ko tete yanju olohun ni da e to si ni o sa da mu tabi ki lo ni da mu ko lo hospital ko lo ri doctor medical doctor ni ko lo ni olohun ni da mu wa ni mo ni ra e ku eto mo be to bo oloye wa o gbogbo da mo di
3: elo e kale o e ku eto olohun yo ma fun yin se loruko jesu enu sise o enu tenu gbo bi owo e ma re se ṣeré nǹkan tí mi kàn fẹ́ dá sí ni nípa ti obìnrin tó sọ síta yẹ ẹ wo ọkọ yẹ ó tan obìnrin yẹ ni o because àwọn gan mọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ẹ̀jẹ̀ ìjà ti bí wo gẹ́gẹ́ bí ọkùnrin tọkùnrin bá fẹ́ fọ́ ọkàn ìyàwó ẹ̀ pé wọ́n ti jọ wà wọ́n ti jọ ń pàdé ara wọn o wọ́n ti jọ ní àjọṣepọ̀ tẹ́lẹ̀ ó kàn wá dọyọkan obìnrin wa ní ara ń ro mí mi ò ní tá mo sọ bí ẹjọ́ méjọ ẹ má wo reaction ọkùnrin yẹn lásán not to talk of for good 2 years the marriage is on deceit orí irọ́ oní foundation ìgbéyàwó yẹn wa obìnrin yẹn kó nígbà tó yẹ pé kò jólóòtọ́ sí ó yẹ kó fi ìgbéyàwó yẹn lẹ́nu àbí kán padà lọ sọ́dọ̀ pásítọ̀ kò yẹ ó yẹ kán ti gbàdúrà kó ti sọ fún ọmọbìnrin yẹn before kó tó di pé yóò ṣe ìgbéyàwó tí wọ́n máa yóò bá dúró tí yóò máa pé yes ìṣòro tó ń dojúkọ lélẹ̀ àwọn òjò fèsì ẹ̀ pẹ̀lú àdúrà ṣùgbọ́n ní ìsín gan ìmọ̀ wọn ò lè ṣọ̀kan nínú àdúrà because obìnrin yóò mọ rí gẹ́gẹ́ bíi pé ó parọ́ fún òun ni ó dẹ̀ tán jẹ ni so ìmọ̀ràn tèmi ni pé kó ní kálukú mọ́ lọ o lọ́tọ̀ọ̀tọ̀ ẹ kú ètò ẹ̀mí ṣíṣe.
4: Hello Mr. Detula happy new month o a ṣe ọ̀pọ̀lọpọ̀ September láyé o oṣù bàbá balawo ayaburu ni basile ẹni kọọkan wa tẹyin náà wà sí iléeṣẹ dàmọǹdì lorúkọ jésù ìgbéga ìdùnnú ayọ ìṣerere tẹsíwájú ni ó bá sínú ilé ẹni kọọkan wa tá à ń dá sí ètò ìyá àti ilé ẹyin atọkùn wa àti iléeṣẹ dàmọǹdì lorúkọ jésù yóò mọ tẹsíwájú ni o kò ní lana o ọjà ni kò ní tú o tí ẹni tó ní láìkí ẹ̀ tí kà ń gba owó ní ọwọ́ òun ó ń fún ìyó nílé ní oṣù méjì bí wọ́n ṣe ń ṣe nìyẹn ìka láwọn tẹ̀lé kí ẹ̀ tí kà yẹn tó bá yẹ pé tí àwọn tó ń gba ilé náà máa ń cooperate pẹ̀lú àwa obìnrin tá a jẹ́ àgbàlagbà tí yóò kì í sí pé bóyá wọ́n máa ń ṣe wàhálà pẹ̀lú yàn ní kí lèèyàn ń gba kí ẹ̀ tí kà fún tàbí lọ́ọ̀yà ṣùgbọ́n gbà tẹ bá gbẹ̀lú mí sílé nígbà mí gbà tó bá máa gbalé ní ò mọ̀ sójú àánú tó bá ti gbalé tán tó sanwó ò di pé kó di ẹni tí ò mọ̀ fọ́ lálẹ̀ àmọ̀ràn tèmi sọ fún ni pé kó pe ẹni tó nílé síwájú kí ẹ ti kàkájọ sọ pé mi ò yówó ọdún báyìí mo máa ń fowó ọdún kan sàngìlì tí mo ń san fún èmi ò sanwó oṣù mẹ́fà ilé tó dẹ̀ di pé mo sanwó oṣù mẹ́fà fún gbà tó ní mẹ́lá tó wò sí tí pé ni mo fún lóṣù mẹ́fà oṣù mẹ́fà mi ò sì tí pé tó oṣù mẹ́fà mi bá pé máa fún láńlẹ̀dì àbí láńlọ́ọ̀dù lówó tó kù wàá jọsọ ní ìtùbínúbí níwọ̀nàwọ̀n tó bá tẹ̀yà lọ́rùn yóò ní kó mọ bá ń ṣe lọ tí ò bá tẹ̀yà lọ́rùn ìyá ò sọ pé kí tẹ́nàntì kó máa san owó fún òun irú ẹ̀sẹ̀lẹ̀ sẹ́mi náà ọgbọ́n ni mo fi ṣe tọ́lọ́ sì jẹ́ kí n rí di ọ̀rọ̀ náà tó bó ṣe jẹ́ nìyẹn kú ètò.
5: ó ní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá jẹ́ pátálà dúpẹ́ fún pé ẹ mọ̀ ṣéun adúpẹ́ o àmọ́dírì yín gan ni ẹ̀jẹ̀ á kọ́kọ́ fẹnu méjì nínú ẹ̀ ká fi kò bì kan àti o ní typhoid fever yìí tabara ẹni tó bá mọ nǹkan ẹ̀ tí wọ́n nílé tí wọ́n sọ pé ó ti fa ọ́sà ó ti jẹ àwọn ibìkan nínú ẹni yìí pé wọ́n sì ní wọ́n fẹ́ suppression ni tọ́ wọ́n láwọn ti lọ sọ hospital náà wọ́n ti sọ bẹ́ẹ̀ o wọ́n láwọn ẹ̀rọ àwọn ò sì fẹ́ suppression ẹ̀rọ operation bá àwọn tabara ẹni tó mọ nǹkan àbí méjì tó lè sọ fún wọn inú wọn dùn àti ní tilẹ̀kùn ẹ̀ ṣùgbọ́n méjì tó kù torí ẹ̀ á tilẹ̀kùn ẹ̀ a lè mú mi gbọ́ àkọ́kọ́ ni arákùnrin tí wọ́n pé àwọn gbalé lọ́wọ́ ẹni tó jẹ́ pé òun náà gbalé ni tó gbélé fáwọn àwọn èèyàn ní ẹ gbìyànjú kẹ rí landlord torí pé kó jẹ́ pé owó ọdún kọ̀ọ̀kan náà lẹ́ ń san fún yọ́ padà dìjàgbẹ̀yìn náà ni kábùlà torí ẹ̀rọ ọdún kan san mọ́nì sí ń sanwó oṣù mẹ́fà òun ò sì sanwó oṣù mẹ́fà fún landlord ń pínwó fún landlord lóṣù méjì méjì oṣù mẹ́ta mẹ́ta inú ìkànnì gẹ́gẹ́ inú táwọn èèyàn wí àwọn ìkànnì tó bá rọrùn fún yín ẹ wálé mi lọ kẹ kókó ń bẹ fún wọn bí ọba sì rọrùn bẹ báwò pé ibi tẹ́ ẹ wà yọ ọlọ́run gbàdúrà gbogbo ẹ̀ ń bọ́ sí déédé ẹ wá bẹ ṣe fẹ́ rí landlord landlord èmi ni mo ṣe máa sanwó lé fún yín directly kẹ mojú ajé kò ní sọ koko ni pe ke ma dawo sowo enikan to ba ti je to ba ti ri be sugbon to ba je pe eyan ateni ijo ngbe nu le kan na ni ti si pe ohun wa lati ta to ba je pe ijo ngbe nu le lo tun so blet inu yara kan fun yin be elemo le ri landlord o to je pe tori pe ohun ni won mo sugbon ti e ba ti se po so blet ibi kan fun yin to je pe ijo ngbe nu le to je pe ita lo hun gbe egbiyanju ke ri landlord kẹyin o si mo san wo gbagbara yin ba se ka ko ju ba nlo sugbon to ba je pe ejo ngbe nu ile o le ma se se o ta e ba jo gbe nu ile egbiyanju ke ri landlord to ba je pe ejo ngbe nu ile e nilo lati ri landlord egbiyanju yin ni pe ke wa le mi si ta te ma gbe olohun o si ba sire yin sugbon to ba je pe ejo gbe ibi to hun gbe oto o kan gbe yin sibe won gbe owo lowo yin ni landlord ni ke egbiyanju ke ri e ti e gbagbe ki a te ka gan landlord ni ke ri Ọlọrun gbadura gbogbo wa. To si ti arabirin ti won so pe oko awon o le se. Gbogbo awon eyan ti soro lale yi. Gbogbo awon eyan ni won ni inu oro ta awon eyan so ti mo dimu. Won ni pastor to so pe for better for worse ni Ọlọrun korira eko sile. Ọlọrun korira isododo. Ọlọrun na korira isododo. Ti pastor ba mu ese jade to so pe Ọlọrun korira eko sile. Eyin na mu ese jade to so pe Ọlọrun korira isododo. No. Olorun korira etan o korira eke o korira aisododo Olorun korira re e so fun pastor be tori pe eni te fe yi na ti fi aisododo bere irin ajo yi won si ni ile ta ba fi tomo iri ni wo ti ri ba ti setan lati wo ile ye ji o wo koni kalu ko le mo lo lala fi ara tori pe pastor fun ara re bilere se to ba je pe ohun lo bi yin yo fokun for better for worse de yin mo bi te ti ni le bi mo iya kan soro kan ninu oro won won ni ewo oko ati yawo ti won ma bara won lajo se po dede gan to ba dijo kan to ba wu yawo se toko ba so po re won abun won le se ewo bi yawo se ma kara si ru oko be ikan re ewo ru oko na to na fi lo yawo e ti yawo e so pe wara lo nro won o le se to tun fi lo le nkan se to ni wara lo nro won o le se ewo bi ru oko be o se ma kara si ru yawo be pe ah ah ki lo de bi o ba le fenu so yo mo fi iwa ikanra so fun ka ma sese wa so pe keyan fe eyan odun meji ko le wole ko le jade won si sese bere ni le to tumo si pe wa ti pe won funra fun a daughter odun oko yo ni le si lasowo eni toro ti wo for better for worse eje aberu olohun o eje aberu olohun o eje aberu olohun o arabirin nti gbogbo ayan won eyan wi ni pe ko si ntojo won ti fi eke di eru yi esi le fe yin jade nbe ko si nto da yin duro olohun o gbadura gbogbo wa awon mo wa o ni ku owo awa na o ni ku owo la se olohun e ja se be ka tesi waju koni ju bo ona latapa abeun e mo binu gbogbo awon eyan fi message to po ranse a le de be gege bi mo ti so message to wa waju mi le ni 60 gbogbo a si ti play man dogun lati play ninu 60 ya le play ju be lo tori a fe mu nkan mi gbo lara awon to so ta e mo binu e seun

0: sáwọ́ kan láwọ̀ ẹ̀wà. Obìnrin náà the best ni pé kò fi sílẹ̀, torí ìyẹn ti clearly show ni pé obìnrin rẹ̀ ó níyàn kan tó ń fẹ́. Òun ṣe wọ ní pọ̀dé aside man yẹn. So tó bá dẹ̀ wà very careful. Ọmọ àlè náà gbé pọ̀ tí ó máa tọ́. So bébà yẹn bí àárín rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Then second one, èèyàn tó sọ̀rọ̀ nípa pé òun máa ń ní àlàkalẹ̀ ọ̀rọ̀ alẹ́ iṣẹ́ ọ̀rọ̀ hospital kó fẹsẹ̀ lẹ́tọ̀ àdúrà àgbà òun àwọn wúrò ló kàn wà.
1: Ìkàlẹ̀ ọlọ́yẹ́ ẹ̀kú ètò. Orúkọ mi ni Evangelist Bamidele Moses láti Ilé Ifẹ̀. Nípa arábìnrin tí wọ́n sọ wípé kí ó dúró sínú ìgbéyàwó ọdún méjì tí ọkọ rẹ̀ ò lè ṣe, tí pásítọ̀ rẹ̀ ni kó dúró. Nǹkan tó wà mẹ́ni pé ẹ jẹ́ àwọn nǹkan tí Bíbélì sọ, èmi máa sọ nǹkan kan. Pásítọ̀ méjì ló wà. Àwọn àkọ́kọ́ làwọn tó ń ka Bíbélì. Àwọn ẹ̀kejì làwọn tó kẹ́kọ̀ọ́ nípa Bíbélì. Kí n sọ lédè òyìnbó kó lè yé yín. Àwọn tí wọ́n ń pè ní Bible scholar àti Bible reader ó yàtọ̀. So ní tí Bíbélì sọ, nǹkan mẹ́ta ló tú ìgbéyàwó. Nǹkan àkọ́kọ́ ni ikú. Nǹkan ẹ̀kejì ni àgbèrè. Nǹkan kẹta ni pé tí arákùnrin yẹn ń lọ́nà àbáyọ tí àǹtí yẹn ní, tí arákùnrin yẹn ò bá tí fọwọ́ kàn wọ́n rí rárá, tí ò bá wọn lájọṣepọ̀ rí, ìgbéyàwó yẹn ò dúró gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Torí ohun tó túmọ̀ sí ni wípé ìbáṣepọ̀ ò wáyé, companionship ni ọkọ àti ìyàwó fi ń fẹ́ra. So gẹ́gẹ́ bí Bíbélì kò wáyé láàrin wọn, so kò sí gbéyàwó láàrin wọn bó ti wulẹ̀ kó mọ̀, gẹ́gẹ́ bí Bíbélì bó ṣe tú ní èdè Hebrew àti èdè Greek. So kò sí gbéyàwó láàrin wọn. Tó bá wá jẹ́ pé ó ti ṣe rí, kò lè ṣe mọ́. Wọ́n lè lọ láti lọ wá solution sí, kìí ṣe pé bóyá ó ti bóbìnrin míì ṣe o, tó jẹ́ pé àwọn gangan ló bá ṣe tí ò lè ṣe mọ́. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé wọn ò ṣe rí rárá, Bíbélì tú wọn. Torí ohun tí Bíbélì kà sí ni ìgbéyàwó ẹ̀tàn. Ìgbéyàwó ẹ̀tàn ni kò dúró rárá gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. So káwọn èèyàn mọ́ fi dúdú bo àwọn èèyàn lójú, torí pé wọn ò mọ ìtumọ̀ Bíbélì. Ó dàbí àwọn tó ń ṣe Kùránì tú náà ni. Wọn ò mọ èdè Lárúbáwá láti fi tú, bí ò ṣe pé English àti Yorùbá tán ń kà lọ. Ó dé èdè tán dẹ̀ fi kọ àwọn kinní yìí, ilẹ̀ èèyàn lè fi mọ ìtumọ̀ gangan tí Bíbélì ń sọ, tó jẹ́ èdè Hebrew àti èdè Greek. So ká mọ fi àǹtí yẹn sínú òkùnkùn, kán lọ bá pásítọ̀ wọn. Kò tí ì sí consummation. Tí ò bá ti sí consummation, wọn ò tí ì ṣègbéyàwó rárá. Ó dìgbà tí consummation bá wáyé kígbéyàwó tó dúró. Ẹ ṣé.
2: 0916159101 lójú òpó òkùtọ̀wọ̀ bí kó tó di pé a mọ̀ palẹ̀kùn ètò ìdífún tọ́jọ́ ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ níwájú mi tí mo ta fẹ́ mọ́ ọmú lọ́wọ́lọ́ náà ni alákọ̀ọ́kọ́ arákùnrin tí wọ́n ní pé àwọn lẹ́ni táwọn ń fẹ́ tẹ́ni yìí sì wà níléèwé tí ń lọ iléèwé tó ló dìgbà tóun bá parí káwọn tó ṣègbéyàwó ara tí wọ́n sì ti wà lọ́nà láti ṣègbéyàwó ṣùgbọ́n láfi tóun bá parí la ọ̀dà lábẹ́ bẹ́ẹ̀ làwọn ṣe wá ẹnìkan tó jẹ́ pé àwọn lè mọ ríbi kan dá tọba sí pé ṣùgbọ́n ẹni ti bímọ méjì rèé pẹ́ni yìí làwọn wá kó infection lára àwọn kó nǹkan lára ẹ̀ sá kámọ̀ wulẹ̀ ṣò èbó tí ò sí ńlẹ̀ àwọn kó nǹkan lára ẹ̀ eléyìí tó wà níléèwé yìí náà nígbà tó wọn fi lọ tí ó fi bo àwọn ṣàpadà kó kinní ìran wọn ní ìsìn ilé tó wà níléèwé wá pọ́dà ní tí ń hùwà bí ẹni pé òun ò fẹ́ ṣe mọ́ bí ẹni pọ́ fẹ́ máa lọ wọn ní ó wá sọ fáwọn pé òun rí nǹkan lójú ara òun funfun tí ń jáde lójú ara òun táwọn sì mọ̀ pé ń táwọn kó lára obìnrin òun làwọn ti kóran yìí ó ló fẹ́ máa lọ yìí wọn ní tí ọba tiẹ̀ lọ bó làwọn ṣe fẹ́ wí fún pé alaye o ti kó nǹkan lára mi o àbí mo ti kó nǹkan ràn ọ́ dúró kọ́ ọ̀tọ́jú kinní yìí wọ́n ní yálà àwọn fẹ́ o àbáwọn ò fẹ́ o ká làwọn lọ́yẹ̀ báwo làwọn ó ti wí fún tí ò fi lè tọ́jú ara rẹ̀ tí ò fi ní gbé àrùn yìí lọ lé ibi tí ń bá tún ń lọ tàbí lọ bá ẹni tó bá tún

0: fẹ́fẹ́ bó làwọn ṣe fẹ́ tọ́ n tí wọ́n béèrè ìmọ̀ràn fún ni ẹlẹ́ẹ̀kejì lárabìnrin tí wọ́n nípa àwọn ńlàlákàlà tá a bá sì ti lálà yìí àwọn ọ̀dà láàárẹ̀ ni àwọn òdèrò hospital kádàkùn ká gba àwọn mọ̀ràn kíni káwọn ṣe ẹlẹ́ẹ̀kẹta ni arákùnrin tó pé àfẹ́sọ́nà àwọn àwọn rí lórí fóònù ẹ̀ tó sọ fẹ́nìkan pé mo ti lóyún fún ọ o àwọn wá sọ ọ̀rọ̀ yìí lù lójú àwọn mójú ajé kò ní sọ ọ wá pé ó bá bu ẹkún kọ́ wọn mọ́ bínú irọ́ ni o òun parọ́ fẹ́ ni ẹni òun ò lóyún fún ọ òun ń parọ́ fún ni pé wọ́n ní ẹkún nísinsìnyí ti ń bẹ àwọn wọ́n ṣé káwọn dáríjì àbí káwọn ó jìnà sírú ẹni bẹ́ẹ̀ ọjọ́ kẹta ẹlẹ́ẹ̀kẹrin tó dà bẹ́ẹ̀ lárákùnrin tí wọ́n pè wọlé tí wọ́n pé àwọn ń ṣiṣẹ́ àwọn sì ń gbìyànjú gan wọ́n láwọn ń ṣe tó làwọn tún ń pe àwọn iṣẹ́ míì mọ́ bó ṣùgbọ́n àwọn mọ̀ báwọn ti ń ṣòwò mo sì bí wọn sáà ń ta tẹ́tẹ́ wọn láwọn ti fílẹ̀ ṣé mu tí wọn láwọn àmọ́ mu ṣé kóbi wọn láwọn tiẹ̀ fi bẹ́ẹ̀ kún dùn òbí ṣùgbọ́n ó dà ń pé àwọn àmọ́ mu tí wọn sì mọ ibi tí wọn náwó sí kí ni tó da tó wù yín ṣé ẹ máa dájọ wọn láwọn yìí dájọ kí ni tó da tó wù yín ni mo bá dé tí wọn fi lọ ìbéèrè mi bá máa so wọn kọ ṣùgbọ́n wọn ti sá lọ ẹ̀lú ẹ̀ kalẹ̀ 0916-159-1011 lójú òpó òkútọ̀wọ̀ bí tí ẹlẹ́bàmí fi gbà wọ́n mọ̀ràn gbogbo àwọn tí wọ́n ti sọ́ọ̀tà yìí kékeré bí ọ̀nà àbáyọ ẹ̀lú ẹ̀ kalẹ̀ o.
1: ẹ̀lú ẹ̀ kalẹ̀ ọlọ́yẹ.
0: ẹ ṣeun láwọlé sùn rèé.
1: ọlọ́run ní jẹ́rẹ̀
0: ìta. lóò ọlọ́run àmì. mi
1: ní
0: sẹ́yìn nígbà
1: kọ̀ọ̀kan.
0: àmì àmì
1: tó ẹgẹ bí ojú tí mo fi wo torí mo ti kọ́ ń gbọ́ prógámù lọ kí n tó sùn
0: gbọ́n
1: bí mo ti wá síta yí ẹ̀mí mi wá ń pín rẹ̀ dánmọ́ gbọ́rọ̀ dàtẹ́
0: sùtú yí ètò yìí rẹ̀ adúgbò fọlọ́run.
1: tó yẹ kí ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ pẹ̀lú bírọ́dà tí wọ́n ní ìyàwó àwọn apá rí mẹ́sẹ́jì kan ní orí fún wọn pé wọ́n ní oní oyún fún ẹni kan pé wọ́n láti àwàdà ọ̀rọ̀ yẹn fẹ́ rán gidi ẹ̀ nítorí pé wọ́n ní ikú tó fẹ́ parí tó sì ní ní fìlà tó dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ní báwọn
0: sọ
1: ọba wọn ní orí ọfẹ àti fi obìnrin yẹn sílẹ orí tó bá yẹ kóbìnrin yọba máa rọrùn kúnrin pẹlú wọn bóò ni wọn sì máa sọ pẹlú mẹpẹ ọlọyún sóyún àwọn àpò mọyàn lára bọlọ fi ká dára sí.
0: ó sì wà o.
1: tó yẹ kí mo lérò kan lè ṣe náà ní pé káyọ̀ ń darú obìnrin bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ máa ṣàṣe ọ̀nà. nǹkan náà kejì tí mo tún fẹ́ rí dá sí náà ni pé irú sísà tí wọ́n sọ̀rọ̀ bá pé ọkọ àwọn irú ọkùnrin tí ò lè sojúṣe rẹ pọ̀ yẹ kó fẹ́ yàwó sa.
0: àtò
1: mọ̀ sí pé ibi tí owó ọ̀rọ̀ padà wá yọrí sí iná ni pé kóbìnrin ẹ̀ wípọ́ lọ rẹ̀ gbé oyún wá ní àta.
0: ẹyin ẹ̀ wò báwọn.
1: ẹnìkan pọ̀ ọmọ àbọ̀ tó rísìkì fún irú obìnrin bẹ́ẹ̀ torí tó bá ti gbé àbí mẹ́ta ó súnmọ́ kí wọ́n parú obìnrin bẹ́ẹ̀ kí wọ́n fi rà.
0: wàhálà
1: ẹ wàhálà ẹ mọ̀ sí pé nítorí
0: ìwọ́n láy ọ̀dà ọ̀dà ẹ ṣeun bàbá ojú òní tí mo dúpẹ́ ẹ ṣeun ẹ̀lú ẹ̀ kalẹ̀ o 0916-159-1011 lójú òpó òpòtọ̀wọ̀ bí tẹ́yìn náà tó fi lè bá ń gbà wọ́n mẹ́rẹ̀ẹ̀rin yìí mọ̀ràn wọ́n ti di mẹ́rin báyìí alákọ̀ọ́kọ́ ni arákùnrin tó láwọn kó nǹkan lọ́dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọn kóra àfẹsọ́nà àti ìyá tí wọn làwọn ńlá la táwọn ń lọ hospital àti ẹlẹ́ǹkẹta tí wọn pé àfẹsọ́nà àwọn ó sọ fẹ́nìkan pé òun ti lóyún àwọn sì kà mọ́ lórí fóònù rẹ̀ àti ẹlẹ́ǹkẹrin tí wọn pé àwọn ọmọ táwọn ń fowó sí táwọn bá ti lówó lọ́wọ́ àwọn ọmọ bọ́wọ́ ọ̀hún tiẹ̀ ti ń rámọ́ àwọn lọ́wọ́ mo sì bí wọn sí wọn ń dájọ wọn làwọn ìdájọ sí wọn mu tí wọn làwọn àmọ́ mu tí ẹ̀lú ẹ̀ kalẹ̀ ẹ ti wọlé ẹ̀ kalẹ̀ o ẹ ṣeun láwọlé sùn rẹ̀ o. adúpẹ́ ẹ ṣèwọ̀n dákùnrin bá ń gbóhùn òkè díẹ̀ àmì ọlọ́run àmì o.
2: àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni ojú olóhùn lọ́làkàlà yẹn ẹni kó lọ lè wà wọn fi àgolo yọ tó jẹ́ nǹkan white.
0: kí wọ́n fi kíni.
2: nǹkan tó máa ń fi àgolo yọ tó jẹ́ white.
0: òkè tí wọ́n fi àgolo wọ̀n tó jẹ́ bíi white.
2: tó jẹ́ àgolo nǹkan wo tó ń fi àgolo yọ
0: bí o. bí ẹ̀wà funfun bí ọkà bàbà funfun àgbàdo. ẹ ṣeun.
2: mo bá ti wá rà. kora powder milk.
0: ok.
2: omi ti ẹ̀ ma.
0: ok.
2: òun máa ti ẹnìkan nínú yàrá kó bọ alẹ kó bẹlọ síbẹ. ẹlò gòtò lọhùn kó dà tó gèdè.
0: mo dà
2: jóná ló lọ.
0: tó àdúpẹ́ o.
2: ẹlẹ́ẹ̀kejì ní ti ẹni tí ó ní obìnrin kan lóhùn lóyún fẹ́nìkan kò lóyún fẹ́nìkan. tó ní obìnrin báwọn ti fẹ́.
0: tó.
3: wa kan tan la wa ki o ka bora wa lowo elomi gan ko fit marriage yen ta sa ti ki an tan kan ti gbowo lowo an kan ti se
0: so
3: going to reception kan je kan mo for good 2 years it's better for that guy to quit away from the house.
0: All right, Eshun baba adupe
3: adara fun yin
0: amen amen adupe Eshun
3: apade ayo dun yan
0: to
3: fun wa ko ni ka fun wa
0: amen o jesu Eshun gan ni sa to adupe yen sare mu loko kan ejeje ni papa tori joba akoko wa alakoko ni arakunrin ti won ni awon co infection lara eya olomo meji ti won ko ran afesona won e pe ni o e so fun ni o to ba je be se le ni fe re te ni o fe yin ko fe yin e sa fe so fun ko le lo toju ara re e pe ni o te fa n te te lo bi te ti lo toju ara yin e pe ni o oro ni tobi tobi ka fo be bu enu lai so iti lai joko mo ti ko nkan bi kan o mo si ti ko ran won na je a lo ka lo toju e ofemi saje a lo toju re na te ba wa toju e tan to ba fe fe yin ko fe yin bi o si fe yin okan yin o mo eri okan ni ma na yin ori okan ni ma na yin e le gbe la yo le gbe la lafia eyin o si gbe la lafia oro oju ba won la tapa be o je ntawon eyan winu o won ni e pe ni o ile to da be arakunrin birin ti won la won lala e ti gbogbo omoran tawon eyan fun yin iri oro ala ati bi ti se nse yin gbogbo awon kan teni ka se be ba ri mu e lo sori Facebook e lo wo e tun tun gbo nbe e ri awon awon na abayo yi olohun o je ko rorun fun wa eleyin keta arakunrin to pe afesona awon so pe o so fe nikan pe ohun loyun teyin si ri te to so pe awon paro fe ni ohun ni awon eyan ni ba afesona yin o ba se pe nba eni to so pe ohun loyun fun yi ti e ba se pe nba lajo sepo ko ni foyun lo o eni ti o se pe won jo won yo nkan sira won ko ni foyun lo won ti jo yo nkan sira won lo fi foyun lo o won ni ko ma je pe e pada fi ako bi omo bi alaba o tabi ke fa ko bi omo bi dowo tori e won fi pe ke pe rayin sakiyesi bo ba se se won ni ke po soke raja o je nta won eyan mu wa keke bi imoran re o won to ba se se e po soke raja tori le ye ise yawo ke mo lo fi ako bi omo bi alaba o je be yun ti je arakunrin ti won lawon la kojo oda ati sise o ya ati lakojo na si rorun akoko ni pe obi yen le mu ti ele ma se faaje ele ma mu ti yoku ti mo fe bere won ti lori ofe ati bere tan ti network o fi je ka ye rice yanju yoku tan sugbon pataki ti mo fe so fun yin ni pe te ba ti nsise gege bi imoran temi le mu fun yin be ba ti nsise e gbianju ke lo wo ajo be ba ti wa wo ajo e la foju sun te fe fi ajo te ba gba se egbe mi nlo machine emi na fe wo ajo ki nra machine ki ma ri nkan gun elo ni won ta ladies bike 2 million emi na fe wo ajo 2 million ki le ma ri nkan gun bi o ba se e wonu o pay lo won o se polowo e login sibe e book pe ma dawo be si ni gba afi to ba to peye bayi won ba yin se ele wonu bank lo bank o se fun yin e mo dawo yi be won mo yonu owo yin titi ti o fi poye te fe fi ra machine e ri pe bere si ni la kojo mo fe ra television e mo dawo e be mo fe ra kini kan e mo dawo e mo da sowo eyan debi teni kon fe yan yin ko gbowo yin sa lo otan akojo ba bere si ni de o ti lele mu e ku o ndie ke le la kojo awon te mo ko le gba owo lowo yin e ku o ndie ke le la kojo to aye o ti olobe se gbogbo yin te ba wa je patala dupe pe se oju oni tin en te do ti wa lale yi adupe ise o enikan sese fi message ran se pa won fe so ta ni ngba to ku seju meta ta fe pari eto e so a ba yin mu lose to nbo lagboro olohun e so a toju e to ba de se to nbo odo yin lati bere koju ba na lo baba tunde aziz ruko temi oloye 1 mc coded o tun ba coded omo to pe ntabi street light omo to pe ntabi opo na ma ta ni mi ti won bi ta to tun tun ra ibi omo se paro ni mi emi lo mo san lo ni oro leta dogun oro de asese gbo oro tin ku girigiri bi ojo ipade mi ati yo tun di lo mojo mejo lori ru eto yi pelu anu ati ogun lodo olohun oba ba ti nwori losun a ni lalare gun a ni lalare were oko kan laji orun ayo lasun ire ati anu olohun oba ko mo wa pele mi ati o dabo
4: ami wa solution si oro aye mi lawo lesun ni idahun si opolopo ebe lati fi kun awon ojo eto lawo lesun lawo lesun ni o ma waye ni gbogbo ago 9 ojo aiku sunday ojo osegun tuesday ati ojo bo thursday lawo lesun labala so sita
5: baye nkan to su mi iku se ku fun mi pe iku rohun fun mi ni lati ni kin bi kan je
6: Ejo kini ti won stay bi bi pe awon mo to bi fun mi gan iku ira ti won wa
4: gbianju ko so sita